kínyìn ni orúkọ rẹ kan soso ẹni tó láyé tó lọrun ó ní kan soso ni jìnlẹ ìfẹ́ àti farati bí òkè ọwọ́ agbára rẹ ní kan soso ló gbogbo ayé ro ẹkí ẹkí ẹjá yìnyín láàárọ̀ epo ṣeun ẹjá dúpẹ́ lọ́wọ́ rẹ fọwọ́ agbára rẹ ẹjá dúpẹ́ lọ́wọ́ ẹ fún ààbò ìpamọ́ ìdásí oṣù karùn-ún la tún wọ̀ yìí ẹjá wá dúpẹ́ lọ́wọ́ ẹ fún ìgbàlà ọkàn èmi àti yín

0: mi.
1: Abiyamọ wa ni sibi lori ọmọ rẹ dọjọ alẹ o. Ọba ti o jẹ ka yọ fi kagba kan lọwọ wa. Ọba ti o jẹ arogun arukiri tọba tọmọ. Ati ji ati mo Ọlọrun ba wa ṣe wara wara. Jesu la ma pe ẹda lori ọfẹ lati sunkun lọba. Ṣugbọn o daju pe o le sunkun pada wa. Ọba mi to n rọpẹ kun si ẹrin. Gbogbo ẹlẹ pariwo go go go go go. Sọfọkẹyẹ mọnajẹ pinimọ jẹ baba alabiyamọ. Kẹ́bọ̀ sí Sànńdé kejì nínú oṣù mẹ́ bọ́lúwà ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ́ Ọlọ́run yóò fi ọ ní ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ o. A ti kọ ahọ́n gbogbo wa nílà láti bá bẹ̀rẹ̀ tó wa níwájú Ọlọ́dùmọ̀rẹ̀. Ọmọ aláṣẹ ni ọ, ọmọ aláṣẹ ò gbọdọ̀ sójó. Kí ló ń là kọjá tó ń dẹrù bá lórí ọkọ lórí aya lórí ọmọ? Ṣé ó gbàgbé wípé a ti fún ni lórúkọ kan tó ju gbogbo orúkọ lọ? Bẹ́ẹ̀ni orúkọ Jésù yìí ni kí gbogbo ẹkú kọ́ máa wọlẹ̀. Adániwáyé retí ìgbà tó máa pàṣẹ fún ogun yẹn kó wá bìgbà. Ó tún àkókò kan pàṣẹ fún Sẹ̀tánì pé enough is enough. Ó tún àkókò kan pàṣẹ fún àìsàn yẹn o. Ó tún àkókò kan pàṣẹ fún àìní yẹn kó wá bìgbà nulẹ̀ yìí o. Ó ti tún àkókò kan pàṣẹ fún àdágbé àdásọ. Ó tún àkókò kan pàṣẹ fún májẹ̀mú àgàn. Ó tún àkókò kan pàṣẹ fún májẹ̀mú ká máa fi gbèsè rọ gbèsè yẹn. Ó tún àkókò kan pàṣẹ fún àkóbá àdábá yẹn. Ó tún àkókò kan pàṣẹ fún promise and faith. Gbogbo ilé ẹ fẹ́ pariwo lẹ́ni o. Wọ́n máa ṣọwọ́ bí pọ́ǹgbẹ́ nǹkan sọnù. Pariwo ẹlẹ́rùgbẹ́rù ẹ.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: ẹ. Ẹrù ikú ọmọ.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: ẹ. Ẹrù
0: àìsàn.
1: Ẹlẹ́rùgbẹ́rù ẹ. Ẹrù gbèsè. Ẹrù àkóbá àtàdábá.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: rẹ. Ó jáde láàárọ̀ wọlé lọ́wọ́ òfọlálẹ́.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: rẹ. Ẹrù iṣẹ́ la rí àròwọ́.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: rẹ. Ẹrù àgàn.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: rẹ. Ẹrù ìbànújẹ́.
0: Ẹlẹ́rùgbẹ́rù rẹ.
1: Ẹrù ọ̀fọ̀.
0: Ẹlẹ́rùgbẹ́rù rẹ.
1: Ẹrù ọ̀fọ̀.
0: Ẹlẹ́rùgbẹ́rù rẹ.
1: Ẹrù máláyọ̀ lórí ọmọ.
0: Ẹlẹ́rùgbẹ́rù
1: rẹ. Wọ́n máa jẹ́ lọ wà máa jábọ̀. Wọ́n máa tàkẹ́ pé mo kọ̀. Ìyá jọjẹ́. Kòsíkòsí. Ìyá ẹran. Àmúbọ̀. Àríjẹ. Àrímu. Àrínà. Àrílò. Àrówó sukú ọmọ san. Àrówó ilé san. Ká fi gbèsè rọ gbèsè. Ká máa dọ́gba tọrọ. Ká máa dọ́gba jẹun. Kí gbogbo àdúgbò ọmọ yẹn bí onígbèsè. Kọ́ máa má jìyà kí ìyá tún máa jìyà. Owó tí ò tọ́ kájú yàn lọ. Ha bàbá màmá ṣéèjì ń súnni ẹ pariwo jáde nílé wa. Ẹ̀mí àfàdúrà súnni. Ẹ̀mí ẹ̀gbọ́rọ̀ láyé ọmọ. Mọ́jà mọ́ kùkù. Ẹ̀mí àkíjù tó ń bọ̀ lákàlà wọlé. Ẹ̀mí tìrógó tìrógó. Ẹ̀mí ìjà. Àròkọ̀ọ̀kọ̀. Ẹ̀mí bínú. Onídé ẹ̀mí àìníṣẹ́. Ẹ̀mí òṣìrọ. Ẹ̀mí àìní. Ẹ̀mí ìjàmbá. Ẹ̀mí bí ìyá ti rí náà lọ́mọ rẹ̀ rí. Ẹ̀mí dandan dandan wọ́n gbọ́dọ̀ gbọ́mọ lọ́wọ́ rẹ̀. Ẹ̀mí àìsàn. Ẹ̀mí kòsíkòsí. Jíná bá wọlé kúkú ẹ parada. Ẹ̀mí ìṣẹ́ jáde. Ẹ̀mí ìyá jáde. Ẹ̀mí sìrú jáde. Ẹ̀wọ́ ọmọ rẹ ò ní ṣe wọ́rọ̀wọ̀ràn. Ọjọ́ iwájú ọmọ rẹ máa dára. Ọjọ́ iwájú ọmọ rẹ máa lọ́yìn. Tọ́jú ìwà rẹ kò ní burú fún ọtọ́mọtọ́mọ. Ọmọ rẹ ò ní bọ́mọ lúàbí ẹ̀jẹ̀. Orúkọ rere bí yí kò ní tọwọ́ ọmọ rẹ bàjẹ́. Má ṣe nẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí lórúkọ Jésù ò ní rí náà ní kàǹgá o. Ọmọ yìí fọwọ́ síbi tọ́wọ́ rẹ̀ ń gbé lórúkọ Jésù ò ní jẹsẹ̀ gbé o. Ọ̀kọ̀ọ̀kan là ń yọ sèlékọ ọmọ rẹ ò ní kájú síra rẹ̀ léṣe. Àtúbọ̀tán ọmọ rẹ máa dá o. Ó di ọjọ́ alẹ́ kí alọ́bìrẹ̀là tó mọ̀ pé ẹrù ní lórúkọ Jésù ò ní sunkún lọ́jọ́ alẹ́ o. Ọmọ rẹ ò ní jẹsẹ̀ gbé. Ọjọ́ alẹ́ rẹ yóò tòrò tọmọtọmọ o. Ó ní rọmọ rẹ bú sẹ́kùn. Ayé ò ní rìmọ́ọ̀tì ọmọ rẹ délé olódì. Òkò gbẹngbẹ lórí ẹlẹ́dì ní yín o. Kò ní pẹ́ kò ní jìnà irú ọmọ rẹ máa dé. Ẹyin bàbá bàbá ó yẹ lọ.

kọ̀wé ọmọ rẹ ò ní sùta ọmọ rẹ máa jẹ́ túnṣe ayé ò ní yé sí ọmọ rẹ lára o márẹjọ ọmọ rẹ yóò ní dàrú o wàá ṣe pé ìyàwó fọmọ rẹ ọkùnrin yìí o báà ní olùrẹ máa ṣe fọbìnrin yìí o èyí tá a ti ṣe lẹ yóò ní bàjẹ́ o wàá bọmọ rẹ tọjú ọmọ nílùú òyìnbó olúwa yóò yẹ ọ̀tá tó fojú jọ rẹ ọmọ rẹ yìí o ayé rò pé ó ti tẹ́kọ̀ọ́ ní tẹ́fọ́ ọmọ wa o ò ní fẹ́ ti sunkún lórí ọmọ ò ní fi bànújẹ́ ọmọ lọ́kìkì láyé o ò ní dọ́pọ̀ ọ̀sán gangan ọmọ rẹ ò ní dọmọ aláìní bàbá kò ní dọmọ aláìní ìyá o ojọ́mọjọ́ wa kò ní jọ ẹni tá ń wá fún ibi o ayé ò ní gbóúnjẹ ọjọ́ ọmọ rẹ lẹ́nu rẹ o ò ní rọ́gbọ̀n ànátá lórí ọmọ olúwa fẹ̀rí sí ọlẹ́run lórí ọmọ rẹ o ọlọ́run máa sọ̀rọ̀ ọmọ rẹ dayọ̀ ọmọ rẹ rọ́gọ́lò olúwa ṣìnà fáwọn ọmọ wa ọmọ rẹ máa bá wọn mẹ́kẹ́ láyé wàá gbọ́ ìròyìn ayọ̀ lórí àwọn ọmọ rẹ ayé máa rọ́gbọ́ ọlọ́run lára ọmọ rẹ pẹ̀lú ìlágbó ara mi ni mo kéde wípé ọmọ rẹ á ṣe rere nílé alàyè wàá rí ẹ̀rí rere jẹ́ lórí ọmọ rẹ o a kì í gbà kàtà lọ́wọ́ akíntì ayé ò ní gba ọmọ lọ́wọ́ rẹ o a kì í gbà lé bàbá ọmọ lọ́wọ́ ẹni lórúkọ jésù ni ẹlẹ́ni ò ní gbàṣẹ ọmọ rẹ ṣe ayé ò ní sọ ọmọ rẹ sí gáló bó ṣe ń kojọ lórí ọmọ kò ní padà túká o ó tó ọrùn kò ní bàyí tó ọrùn jẹ o ó tó múnú rẹ dùn lórí ọmọ kò ní padà já sẹ́kùn o olúwa yóò rẹ̀ lẹ́kùn lórí àwọn ọmọ rẹ ẹrù yẹ ọlọ́run abọ́ ọgbẹ ìrànlọ́wọ́ àdìde sí ọ kò ní kùwọ nìkan kò ní rọ́gbọ ẹkú ìkọ̀kọ̀ lórí àwọn ọmọ rẹ o ará àdúgbò níbọ̀ ké lórí ọmọ wọn ní fọmọ náà ní pàṣán ó lọ síbi tí àṣẹ ń gbé ọmọ rẹ yóò padà dé akọni ènìyàn ọmọ tó dé sáyé joseph tó fi dọmọ yóò dé sáyé rẹ ọmọ tó dé sáyé bẹ dọdọbù tó dọlọwọ dọlọrọ kò ní fi ọ sílẹ o ọmọ tó dé sáyé sẹra tó fi dọlọmọ kò ní gbàgbé rẹ ọmọ tó dé sáyé jẹta tí gbogbo ayé fi ń wárí fún lórúkọ yéṣu ayé máa wárí fọmọ rẹ ibi táyé ti kọ ọmọ rẹ sílẹ ọmọ rẹ yóò padà di ọba ńbẹ o ní fọwọ́ ara rẹ lé áńgẹ́lì ayọ̀ rẹ lọ o abádìrò rere mú rere ṣe yóò bẹ ilé rẹ wo ọmọ tó ju ẹrù lọ kò ní jẹ́ kí ẹrù òru ó borí ọmọ rẹ o ọmọ tó ju ìtìjú àti ẹ̀gẹ́ lọ kò ní jẹ́ kí ìtìjú àti ẹ̀gẹ́ ó bu ọmọ rẹ mọ́lẹ̀ abẹ́ṣùjọ́bì kò ní dọ̀rẹ́ ọmọ rẹ obìnrin o fámìlì yìí yóò gba mírẹ́kù tó ṣòro ó gbàgbọ́ o romans chapter 3 verse 26 ẹrù ò ní bọ̀ ṣẹ́ á dára fún ọ ọkàn rẹ á balẹ̀ inú rẹ á dúró o ní mọ́tò bírẹ́kì mọ́tò rẹ ò ní fẹ́ẹ́lì o ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá ìlórúkọ yẹsẹ̀ ẹ̀ máa lọ láyọ̀ ẹ̀ dẹ̀ máa bọ̀ láyọ̀ o ẹ̀ láyọ̀ lórí ọmọ dalẹ̀ o iṣẹ́ yín á dìde o ọlọ́run yóò bùkún gbogbo wa o ọmọ yín tó ṣàfù yóò ṣoríire o ọmọ rẹ tó ṣiṣẹ́ nídàálẹ̀ wọ́n ní rù wálé o ọmọ yín ti bẹ nílùú òyìnbó yẹn rẹ ti bẹ nílùú òyìnbó yóò ráyọ̀ gbàǹbẹ́ o inú yín yóò dùn olójú lọ bímọ láyọ̀

0: ọjọ́ kẹwàá
1: oṣù karùn-ún ọdún 2026
0: 10th of May
1: ọjọ́ Sunday. A ó yin Olúwa láàárọ̀ yìí torí pé òní ọjọ́ ológun ni. Ẹ̀bẹ́ mo bí ọ bàbá àti màmá jájọ fi ẹ̀mí ìmoore hàn. A fẹ́ kí hallelujah gẹ́gẹ́ bí ṣe wa. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ bá a ti máa ń ké hallelujah méje náà la fẹ́ ké. Sà máa bí ọ pé wá gbogbo ọ̀nà jájọ ké. Ìrìn àjò ikú fún agbára gbogbo ẹni tó bá moore ẹ fi ẹ̀mí ìmoore hàn. Wò bí pé Olúwa dá ọ sí ohun tó dáa ni o. Àfẹ́yìn àfẹ́ fi bó ti tó àfẹ́ fi hàn Ọlọ́run àwọn bàbá mi. Hallelujah méje bàbá jájọ ké. Hallelujah méje 1 2 go.
2: Hallelujah.

sọ díẹ̀ nípa rẹ̀ ní àná. Ẹsà ògo fún ògo. Ẹ wo bí má jẹ̀ kan parọ́tọ̀. Tó bá ti jẹ́ ògo, ìjà ó wà nínú ìrìn àjò ògo. Wọ̀ ogun bẹ́ẹ̀ ni sà. Fight ìjà ó wà nbẹ̀. Violence bẹ́ẹ̀ ni. Ẹsà nítorí Jésù àìmọye àwọn ọmọ ni wọ́n bẹ́ lórí. Ẹsà wọ́n sì ń bẹ́ wọn lórí láìwẹ̀yìn. Jésù ni wọ́n wá o, torí ọmọ ológo kan a sì pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Àwọn ọmọ tí wọn ò mọ nǹkan kan. Ogun ọ̀run

Amen. Ẹ̀yin àyàn fẹ́ kí n tó mọ̀ lọ church. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé kì í ṣe pastor ni mọ̀ ṣe ìyanu. Tí ìyanu kan bá ṣẹlẹ̀ kẹ́nikẹ́ni ọmọ ṣe fọnù sà. Jésù ló níṣẹ́ ìyanu o. And gbogbo àwọn tó wà ní Jesus City náà wí dájú sáká pé Jésù nìkan ni mọ̀ ṣe ìyanu. And tó bá lo ikọ̀ rẹ̀ ọkàn fi ọ́ ṣe sábàbí ni yé janu mọ́ sà. Jésù ló níṣẹ́ ìyanu. Ohun tá a mọ̀ mọ̀ ni. Kò yé ṣe pẹ́ nìkan. Gbogbo ìyanu tó o bá rí tó ṣẹlẹ̀ ọkàn fẹ́ fi ọ́ ṣe sábàbí lásán. Òun ló fi jẹ́ pé tẹ́ ẹ bá dé church mi ò ní dẹ́ ọ láàmú. Jésù ni kò wá wá mọ̀ wá mi wá. Torí mi kò mò ń ṣe ìyanu. Mọ̀mọ́ yìí èmi kò mò ń ṣe ìyanu. Jésù ló níṣẹ́ ìyanu. Fàyè rẹ fún ọmọ rà tí ó fi ọ dá. Ọ̀nà ibi tó bá bọ̀ gbé ìgbà ni. Tèmi ni pé kí n gbàdúrà fún ọ. Gbogbo ẹyin tẹ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí. Ó sù í gangan ni ìyanu tiẹ̀ náà jáde. In the name of Jesus Christ. Ẹ já lọ múra. Ago méje ni fún àwọn 13-30 àwọn youth for Jesus. Ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ni ago mẹ́sàn-án. Ẹ mọ́ dẹ́jà rẹ̀. And gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ mú ìdá mẹ́wàá jáde Sunday ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Ẹ mú ọrẹ abẹ́ ìsìn. Ẹ̀yin àkọ́bí ọmọ mo ti sọ gbogbo àkọ́bí pátá. Mo ti sọ látànà bí ń ṣe sọ tí ó fi di Friday nu. Irú ẹ̀bọ 1200. Ẹ̀bọ 1200 pé Olúwa mọ̀ jẹ́ ń wà báyìí mọ̀. Ogo ìdílé bàbá mi gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ. Ọlọ́run gbé kọ́ mi lọ́rùn. Yàtọ̀ sí ìdá mẹ́wàá ni o. Tó o bá fẹ́ ṣe bẹ́ẹ̀ kò sí ìnira kò sáfipá ṣe tẹ́mi Ọlọ́run bá ní kò ṣe. Ká fowó tiẹ̀ náà ṣiṣẹ́ Ọlọ́run. Ó dá jù sá. Account number church ni ẹ jẹ́ ń fún yín. 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí ìyẹn ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wò láàkà lónìí. Ẹ jẹ́ àkà láti ìwé Nehemiah chapter 7 títí wọ 13. Kọ̀pọ̀ kéékèèké báyìí ni láti 10. Ìwé Nehemiah chapter 7 títí wọ 13. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín. Ẹ jẹ́ fi gbàgbọ́ gbàdúrà fún yín. So ráyé tó ń bá lọ yìí. Oríire ni wà á ṣe. Wà á gbádùn ayé, wà á tún gbádùn ayé tí ń bọ̀. Ọlọ́run gbọ́ ìdílé yín ò ní bàjẹ́. Márèjì rẹ ò ní dàrú. So wá bó ṣe lé lọ́dún kan sà bẹ́ẹ̀ ṣe lé lọ́dún kan mà. Ẹ máa tinú ògo wọnú ògo àti nínú ọlá. Ó wà rí pé ayé ó bẹ̀rẹ̀ sí san ju ti tẹ́lẹ̀ lọ. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 08081 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

ẹ̀yin wo lajọ lórí ọ̀fẹ́ àti ìrìn àjò aago mẹ́rin sago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú ẹ̀ràn tibi tá a bá ẹ̀kọ́ dé ẹ̀kọ́ inú bíbélì apá kẹtàlá wa àkórí tá a wá ń yiri wò oní mo pè ní ìbí jésù nípasẹ̀ ń díá ọ̀pọ̀ àwọn èèyàn wa wọ́n ní a lórí ẹ̀ dákun ẹ bá wa tún àwọn ẹsẹ̀ wúrà yẹn ẹ bá wa tó pé ọ̀dà àyè náà ni sọ́lì olúgbilé mo kìyìn ẹ̀ṣẹ́ látòrí ìkànnì báyìí nídọ̀rẹ́ adéwálé oyèdèjì ẹ̀ṣẹ́ o arán ni yàyà mo dúpẹ́ o alímìtọ́ yìí mo dúpẹ́ o jọ́sìn dínóbù ògúnṣetán láti lọ́kọjà ẹ̀ṣẹ́ sáìdì ó ṣèyàwó láti sẹ́yìn gbogbo yín ni mo kí ẹ̀wòyìn ni mo kí gbogbo yín ni mo kí tó ẹja kálu ìtàn akọni tó ti sùn nínú ìrìn àjò ìgbàgbọ́ onílà parí ìtàn bàbá tá ń bá bọ̀ onílà parí ẹ̀ ìtàn bàbá tí àti ń bá bọ̀ ìyàn bàbá wa nù olúwa Reverend Ezekiel Adeleke Adeyemo onílà parí ìtàn bàbá.

àmọ́ mo ní testimony kan bí bá tá a bá ń sọ tán gbà mí kan pọ̀ lọ́mọ́ gba àhesọ ni o irọ́ o àhesọ kọ́ o ẹ jẹ́ wọ́n báyá ni yóò fún mi ní mo ní tẹ́lóyìnbó pè ní testi àti moni mo ní àbáwá kan wọ́n pè mí mo wá fẹ́ kí ẹja ládùn ìfọ̀rọ̀wérọ̀ èmi àti wọn láàárọ̀ yìí lórí bàbá ìfọ̀rọ̀wérọ̀ èmi àti wọn mo fẹ́ kí ẹja ládùn rẹ̀ lórí ètò láàárọ̀ ẹjẹ́ wọn bóyá kinní yóò fún mi ní tí mo ń fẹ́ láàárọ̀ yìí ẹjẹ́ wọn bóyá yóò fún mi tó bá ti fún mi tó a jẹ́ pé ọbọ̀ dédé nù ọbọ̀ dédé mọ́nà.

0: fún yín lórí ìjó. Ikọ̀ àtìrìjú tí wọ́n bẹ̀rẹ̀ ta rẹ̀ jọ́mẹ́jọ. Ó ní wòlíì àgbáyé nì. Gabriel Adedìtì. Àlàó Oyèlámì. Ẹ mọ̀ pé ẹ tẹ̀tí ẹ gbọ̀. Wọ́n bá yọ ọ̀sẹ̀ tá a fi sọ. Ẹ mú ìtakọni mi. Tọ́ bá di jọ́mẹ́jọ. Prophet Gabriel Adedìtì Àlàó Oyèlámì. Bàbá aláṣepé. Ọdún yìí ló pé ọdún kẹwàá gẹ́gẹ́. Tí bàbá sùn. A bẹ̀rẹ̀ ìtàn wa tọ́ bá di jọ́mẹ́jọ. Ẹjẹ̀ ń wò bá yá wọ́n fún yín ní fàárà. Àwọn ẹjẹ́ lọ gbàgede lọ́kọ. Láyà ẹja lọ gbàgede lọkọ láyà ẹ mọ ń padà bọ ẹja lọ gbàgede lọkọ láyà.
1: Kú ojúmọ́ gbogbo ẹ̀yìn ara ilé lórúkọ Jésù Kristì ìsinmiláyè ni ó jẹ́ fún wa. Mo kì í pẹ́ káàbọ̀ sórí ètò yín ètò wa gbàgede tọkọtaya. Mi náà ni àlùfáà yín o Pastor Dr. Samuel Olúṣeyí Àfọlábí láti inú ìjọsí sí All Nations Assembly Àkóbọ̀ Ìbàdàn. Bàbá ayérayé tún bá a sọ̀rọ̀ rẹ lónìí kí ọ̀rẹ́ kó já sí ìbùkún fún wa o. Bẹ́ẹ̀ ni kó rí lórúkọ Jésù Kristì Olúbaláwa àmì. Ẹ bá mi pé dáàdì àti mọ́mì sí tòsí. Àtúnjọ wa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ṣe ìdílé wa ní àǹfààní. Mọ̀ kí n tó lọ ní ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pè yín sí ìpàdé Sunday 7 7 Prophetic Sundays of Power. Èyí tó máa bẹ̀rẹ̀ nínú ilé ìsìn wa sí ìsìn All Nations Àkóbọ̀ láti ọjọ́ mẹ́jọ òní Sunday May 24 títí July 5 7:30 a.m. títí di 10:30 a.m. every Sunday. Ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀yin náà yóò rí bókun gbà mbẹ́. Ẹ lè pè mí lórí aago mi fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Lónìí mo fẹ́ bẹ̀rẹ̀ àkórígbòrò míì tí mo ti ń pariwo ẹ̀ tá a lò fún program ta se ladamasi gbanjo ni mindsets that build or break marriages. Awon erongba okan wa to le dale wa ru tabi to tun le tun ile wa se mindsets that build or break marriages. Mo mu ese wura mi lati nu Proverbs chapter 23 verse 7 tori asiko mi o po mi o ni le ka gbogbo e tan. Ifara kan be oni as a man thinketh in his heart so is he. Bi eniyan ti nro ninu okan re be ni ori. Romans chapter 12 verse 2. Do not conform yourself to the pattern of this world but be transformed by the renewing of your mind. Oni e ma se darapo ma aye isugbon e dititun ninu ero inu okan yin. And then Philippians 2:5. E je ki ero yi wa nu yin ti o wa nu Kristi. Ki la npe ni mindset. O na la tun pe ni mentality. Simply put, the way a person thinks about life, the way a person sees life. Mindset is the established set of attitudes, beliefs, and the assumptions a person holds that shapes his perceptions, the way he interprets events, the way he sees things, and responds to challenges and opportunities. Oro yen po asiko mi o si to nkan tori akoko se ri beyan se nronu beyan se nwuwa beyan se ngbegbese se ri gbogbo wa ta nwu laye mindset kan lo inform we. Your response, your attitude, your actions are informed by a particular mindset, mentality. Be se nronu lo so nti en se seri mindset wa lo determine ba se nri aye. O dabi glasses ta nwo ni long sightedness wa short sightedness wa. Te ba wo glass awon kan e kan ri pe ri nkan kan tori pe lens yen on lo determine te ri tabi nte ri. Seri mindset o ni se pelu gbogbo wa ta nwu ninu igbeyawo. Opolopo yen na wonu igbeyawo pelu negative mindset, wrong mindset. Téyàn bá ti ní wrong mindset, ìgbéyàwó ẹ̀ yóò ní ìṣòro. Lágbára Ọlọ́run mo kàn fẹ́ lé foundation lónìí ni. Láti ọjọ́ mẹ́jọ mo máa sọ àwọn èròǹgbà wa mindset 18 tó lè dá léru. Mindset 18 tó lè tún ilé ṣe. 18 types of negative mindset and 18 types of positive mindset. This may take me the next 3 months to really break it down. Sherry, can I tell you that there are mindsets behind every action and reaction in marriage? And can I tell you that some people enter into marriage with negative mindsets based on their backgrounds, their upbringing, their education, and exposure, on and on? As you commit to Tin Loloni, Kinti Monsole Yein, Kinto Pari, Fun Akpare, toko ati yawo meji ba ni problem ti oro aje safere ti nkan se dada oko ati yawo to ni positive mindset yawo yan so fun ko pe ma worry nkan kan ri be ni yo da olorun o gba koso yo mo gbadura foko e yo mo foko e ni oro yanju yo mo tun ninu sugbon yawo to ni negative mindset ani ori iwo olodo iwo to mo nkan kan iwo to ni lari gbogbo awon egbe won toju yawo won won se dada

0: ọpọlọ yóò yé bí alóore bá ti wà lórí ètò ìrìnàjò ẹ̀mí. Ó ti kú òní ètò lásán. Ẹni tó láyé tó lọ́run lọ́bẹ̀wẹ̀ ẹsẹ̀ tà ń ṣe yìí. Ó ní ká lórí ọ̀fẹ́ yẹn ká fi fọn rere títóbi agbára ìyẹn tí ń bẹ nú orí ọ̀fẹ́ Kristi. Ibi ó ní ká mú un lọ́pọ̀ iṣẹ́ tó bẹ̀ wá fẹ̀ àìdébì kankan. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Kristi. Pé àárín àtìlẹyìn rẹ̀ gba ẹgbọ́n tí màmá yẹn sọ. Wọ́n mọ nígbàgbọ́ mo ní ìgbàgbọ́ pé gbogbo ohun tó bá gbé sí wa níwájú àwọn kan tí ó lò ó ti pèsè wọn lẹ̀.
1: Báwo ni Jọ́ ṣe rí? Báwo ni Jọ́ ṣe dá o?
0: Ada ẹ wá dàkó láàárọ̀ yìí mo ti ń pariwo àwọn nǹkan tá a fẹ́ rà àwọn missionary la fẹ́ rà fún àwọn missionary mọ́lá a fẹ́ ra solar oníná mẹ́ta 70,000 ni. Oníná mẹ́rin oníná mẹ́rin ṣẹ́gun ni 70,000 ti ẹ̀mọ̀rántí mọ́ oníná oníná márùn-ún òpè èèyàn lẹ́ni ilé rárá wá ọ̀ràn kínní kan bóyá wá ọ̀ràn 1,000 àbí wá ọ̀ràn 3,000 aságbẹ́gẹ̀ sí 100,000 afẹ́ra mẹ́wàá àwọn missionary kan wà ẹgbọ́n tí màdámù yẹn sọ wọ́n ní missionary lọ kọ àwọn lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìjọ the stone church abúlé kan tí wọ́n ń pè ní ọ̀rẹ́ tù ṣùgbọ́n ọkọ̀ wọn ti sùn wọ́n náà ti rì mari o ní afta iṣẹ́ iná tí ọdún tí ẹ dákọ. So bí Kristi ṣe é ṣiṣẹ́ rẹ̀ nìyẹn bí ṣe é ṣiṣẹ́ rẹ̀ nìyẹn a ti rí owó mẹ́ta nínú owó mẹ́wàá tá a fẹ́ rà okòwò méje ṣágbára rẹ̀ gbé ṣé wọ́n náà lè ṣe tẹ ẹ bá lè ṣe àkáná bàtà ń lò náà nù 01-27-12-0148 01-27-12-0148 ṣe lè ra sólà oníná mẹ́ta tẹ́lẹ̀ pé bí a bá ti ń tàn níbi a bá ti ṣiṣẹ́ ìránṣẹ́ Kristi ìmọ́lẹ̀ ayé yín tọkàn yín olúwa máa ṣe kí yọ tàkalẹ̀ ni ogun àtẹwà kristi ọmọ búyọ nu ayé yín lórí iṣẹ yín ṣe lè ra oníná márùn tẹ bá lè ra ẹfowó ẹ sọwọ sí wa láàárọ 01-27-12-0148 wema bank 01-27-12-0148 wema bank ìrìn àjò ẹ̀mí evangelical and mission ministry lẹ́ẹ̀bà ń bẹ̀ àwa tún fẹ́ ọ̀pọ̀ missionary bẹ́yìn náà bá rọ́pọ̀ ni wọn ní ohun èlò ohun làwọn míì ń lò wọn ní megaphone tẹ́lẹ̀ ó ti bàjẹ́ à ń gbìyànjú kára bíi márùn-ún àbí mẹ́fà àwọn tá a di ẹ̀jọ́ wọn ni ẹjọ́ ara mẹ́wàá lóore mu ni wọ́n yẹ wọ́n ta ni 150,000 lẹ́yọ kan ṣùgbọ́n wọ́n jẹ́ yé mi pé kristi wà láàyè o ṣé ẹ lè ra yẹn fún wa ẹ lè fún wa ní 150,000 naira láàárọ̀ yìí láti rẹ megaphone fọ́pọ̀ àwọn missionary gbogbo àwọn mọ̀mọ́dé ń bá tí wọ́n ń kéde kristi láwọn àdúgbò ìletò kọ̀ọ̀kan wọ́n ń ṣiṣẹ́ fọ́lúwa o ha èmi yóò ṣiṣẹ́ fún jésù olùgbàlà mi bí èmi yóò ṣiṣẹ́ fún jésù ọba òdodo ni kí n bá lè gbàdé mímọ́ nílé ológo fún mi ní iṣẹ́ rẹ ṣe o olùgbàlà mi bẹ́ẹ̀ bá ń gbọ́ yíká àgbáyé tẹ́ bá lè ra megaphone yẹn fún wa a fẹ́ ra mẹ́wàá 150,000 lẹ́yọ kan ṣolúwa ran yín ẹ fi owó yẹn sanwó sàkáǹtì wa account number wa lẹ́ẹ̀kan sí 01-27-12-0148 Wema Bank ìrìn àjò ẹ̀mí evangelical and mission ministry lẹ́ẹ̀bà ń bẹ̀ ẹ wá dákun yín wo lẹ ní àwọn ohun èlò tẹ́ ẹ lásọ ẹ dákun ẹ má jẹ́ pé ńgbàdàbá wa ń tú àwọn aṣọ láwọn abẹ́ ìtẹ́yìn gan mọ̀ pé ẹ ti sọ dàkísà office ya lori se bi ta mo ta so the dumping site e ti o ba ti da mo eyin na danu sugba won aso teyin gan mo pe onoma eyin gan le wo e le wo omo yin si le wo but olorun ti keyin da aye kan aso te ko do wardrobe odidi odun kan le ba fara kan ah eyin ko lenu yun mo iyen ni wulo fa won kan e le ba wa ka won aso yen te mo pe e ka kojo o ti run e ba wa ko food drink na yin ko ba wa fo ti an ba ti ba wa fo e ba wa lo e wa gana must go e ba wa ko si awon eyan wa kan ni lo re e gbon ti mama to pe wa so won lopo la won won bo aso sa won lorun ni ba won ra awo tele won bo sa won lo sugbon dupe lowo christi awon kan ni sise yen o awon kan ni won sise yen e ba wa ko eyin wo le lawon ohun elo te lo mo bi fridge bi freezer te ni le elo mo e ti ra mi awon kan fe lo e ba wa tun se ke ri po wa in good order be ba le gbe wa office wa e pe wa wa gbe office alore wa ni first floor Vitaphone building opposite Akobo police station Akobo Mbadan ibe lo office alore wa first floor Vitaphone building opposite Akobo police station Lakobo officer Akakin yemi nu e ba wa ko e da ku mama wa kan pe mi mama ni pe neja oju mama ori na won tin pe mi tojo meta mama phone yin phone won kan ma han ni han han ngbo yin mi go tun pe won ah wo Olorun en ti wa jo wa to wa to si odo won lo wa pe mi gbada pe a lore mu ni sa won ni phone owo mama oda ah o la je be se eyin wo le ni accent le e lo mo sugbo wulo se le ko fun a e kan mi so pe format e gbo awon information yin to wa lori e delete e fa mo yin won ba yin format e awon ni di re awon number te di courier te le format e gbo awon app to wa lori te ba ti da pada si factory setting gbo o ti ku o e le fun wa ani lo accent te ba se ba si le ra toton ta gbara yin ba gbe isi da ke fowo e sowo si wa e wa ja mo pe owo phone o ni leyi eyin te ba fowo solar lamp sowo e ja mo pe owo solar lamp le fun wa eyin te ba fun wa lowo megaphone e ja mo pe owo megaphone le fun wa gbo te ba fun wa e ja mo mo number mi ni 080 32 95 41 91 O na ni WhatsApp number mi e le fi send the message pe atifin kan bayi sowo si yin e ja dide o gbogbo eyan kan te ti ri gbala e dide fun gbala awon elomi opo missionary wa ni won nilo iranlowo wa pupo nu won ni won ririn ajo bi won ba rin ha a je ko oluwa mi o soro oni ko ni saye won ogbo fe ni kene nipa ori ofe ti nbe ninu Kristi igbala kikun ninu Kristi iwosan pipe ninu Kristi idande ninu Kristi itusile owo enikan lo wa enikeni o mo so pe o nlagbara awon gbe ko se ni agbara e gbe ehn owo lo so gbogbo nte ba ri gba bi ori ofe latori eto yi awa ko o owo Kristi le ti rohun gbogbo gba e je mi wa ma mura ti ma te waju lesese sugbon e sa fun kini kan o ese ni o tori ese ndoro iku si lire ese e je fun yin ni fara inu osu kejo odun 1911 en la bi woli Gabriel Adedi ti alawo oye lami inu osu kejo odun 1911 labi Gabriel Adedi ti alawo oye lami iko ati irijo Olorun alaye agbole bola Soko village Ikire nipinle Osun oko baba to bi ina pe ni pa odun fa oye lami oko mama re Ninja mama Rebecca Ariola Oyelami. Omo mejo ni baba ati mama to bi won e ka mo folomo ni abi. Okun merin. Sorry, obi merin, okun meta. Suba Gabriel Adedi ti ala oye lami. Oni number 3 nu ameje. E wa ja tan iran won. Ah, yo ni bi okun egogogun. Komo ni bi to ti se wa. Somo bibi lu kire gan si ni won. Oda. Won ni lati le fe ni o. Omo ba. Any prophet Gabriel Adedi ti ala oye lami.
2: Ki lo wa ninu
0: to na ni eto.
2: To fe ma da wa.
0: Sipo lati je oni ti le fe.
2: Ki lo wa ninu aye se.
0: Seri baba won ni je oni fade. Latagboli Olubuse ruling house of the Oni dynasty in ile ife. Baba won ti mo pe lo ni fadeun in lo gbera tan lati le fe rain ki lo wa fa ki lo mu baba oni fade ku le fe
2: to sani to le jere aye yi tan
0: e wo e je mama mura ti ma le e gbo nrin ati nrin nipa ita ko ni to ti sun ninu na jo gbagbo Prophet Gabriel Adedi ti ala oye lami. Ke wa le ma follow me. E wa iwe ta ti se. The act of Holy Spirit in the life and ministry of Prophet J.A. Oye lami. The act of Holy Spirit in the life and ministry of Prophet J.A. Oye lami. E wa we yen kan o. E dori oke ala se pe. Eyan ni kire e bere fun makiyami alore yin lori radio e ja mo le de futaro yi e wa gbiyanju e gba kristi loluwa to lugbala e yonda aye yin fun ona bayo kesoko ona bayo kaka osi leyin kristi Emi ati yon pade to badi jomejo. Ekpe alore. Oju opo te ekpe mi sini 080-3295-4191. Akin yemi lo kote mi je alore nye. Lori radio.
2: Ogbengbe mi o si nbe o.
0: A ne pade ayo to badi jo. A me gbagbe oni ni Mother's Day. Gbogbo eyin mama, eyin ya dada, eyin ya toto, gbogbo yin ni mo ki. Oka ya mi na o.
2: Ayo ayo leni o.
0: Dickness Margaret Elaine Akinyemi. Happy Mother's Day.
2: Ye mi pe. Tabare ni kani.
0: O si ki mama to bi mi mama se nbe loke pe. Mama Olorun ba mi lora emi yin pelu ase Christi.
2: To fi sufuru jo.
0: Ki mama o eyin na mo ki yin Happy Mother's Day.
2: Wo emi.
0: Ati gbogbo eyin mama to ku gbo yin ni mo ki. Ojo mejo la pade lori eto irin ajo emi mo ki wa akusimi.

0: to loruko adeda loruko ipeda adani waye tenikan ki da adigun adigun oba mi omeme yami yami oba to lo ngbogbo lodo oba se yo wu emi mu awon woli ipa ori ipepe adagba mo para oye oba po koja riritan oba po koja kikatan ibere ninu opin opin ninu ibere oba to tobi tobi tobi ti aye ogba to forun se le oba to tobi tobi to je pe orun ohun gan ogba o fodidi aye se apoti itise oba to wa kere debi wi pe inu okan eda o na ni ngbe loruko olodumare yi oni mo fin ki wa pe atuku amoju bara wa lekan si lagelu won pe bi oke gajoke ile funfun la kale si ni felele ni lu badan awa na siko olorun oba lo ni erube etuku ile se daada la bayin loruko olorun yi ni mo fin ki wa wi pe atuku amoju bara wa lekan si edo ki iroyin nla gbe wa kai mole nibi gbogbo te ba tin lanfani lati mo gbo wa loro teni iba ajosan ni lodo yin o si le je iyale ta tabi ni ale o si le je oganjo oru be bo ti wo olorun oba o na ni nsola o na la fi wa nki pe olorun o se o tori pe o ni olodu to mari oba to lo ngbogbo lodo a se yo wu ni saaju on gbogbo akanji iko yin re eyinju olodumare ti o se fi gigun okon joseph ajo ko bi en tin fena nlo ko temi nja o emi nikan ko mo si wa atemi atoluku mi ta jo mo wa gbogbo ojo mejo mejo ti si ojo simi sunday o na ni o tun ti de
1: adupe fọlọrun oba
0: olorun oba
1: ele to je ajito ni
0: abi
1: awa la le wa eyin la tun ba ogo eyin ope fun adeda aseda oba to pa wa lale ana o wu nu ofe re o ji asi imole alaye lo ro kutu ai loni ki se nipa mimo se
0: ben
1: ori ofe lasan lasan
0: ori
1: la riga ki se nipa ipa tabi agbara koda o koja oye wa nitori wi pe orun ni fi gba towo omode bo iku ni gba towo alagbara ka sun ka ji awa ma ri di se ledumare ni o adupe lowo alaurabi wi pe atun ti dase wo sunday keji ninu osu karun 2026
0: o wa ri nkan bi
1: adupe o pe january o ja wa kule february o si fi aku lori ile
0: adupe
1: march re awa gan tun yan koja lori e ni april ko folu wa ledumare o se o o so ago wa o si sodo gbon
0: abo wa ri
1: mi la tun wa wa yi awa si meji ko ni mi wa kankan ase ilala kan se po nbe
0: ami adami
1: yo je osu ase pe ogo
0: ami
1: oro jade ase mo be
0: eye
1: yo bere si farahan pelu ase wole
0: eh
1: maori siriba
0: eh
1: e file
0: dami la won omo se
1: dami wo alami o ami safi
0: wole dami
1: saju gbogbo temi tayo ye ladun aboro lo ko mi e je a pe gbon kababa pe gba jini jini bi eni ojuramu aboro to fomo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin ati
0: ami atami
1: ani fa kakan je ko si ni jebe
0: olohun ni ja
1: ni wa o
0: ami o
1: e ku ojuma alayo fun toni edo ki iroyin to nkile to hale on la gbe kai mo lati ikani lage lu efe be se ngbo wa kete kete e ma tete lati gboju o wa live and direct lori Facebook wa lagilu 96.7 FM okay gajoki ati ko de o
0: okay e ti mo wi pe e mo to ba ti loju opo nle irufe e mo be won ise are sa o ati ku oko ojo kan awon royin to je jade ninu iwe royin ojojumo le wa iwe royin Daily Post o wa sode o iwe royin Punch o na wa sode The Nation ko si o si lo re nbe un o wa nbe be na ni Vanguard o ni kan fa ntente Tribune ni kini osubuto
1: o mo kan jiwo yàtọ̀wà ní ẹ̀kọ́ ọmọ kan láti bẹ̀ débi
0: ẹ̀gbẹ́ ojú la fi wọ́n o aburọmọ garun
1: ni ọ mọ jẹ́ kí àwọn tí wọ́n máa jí nǹkan tí wọ́n bá tún ní o tún tọ láìtì ẹni o tún dúró ẹ
0: o tún tọ ọmọ bá sì gbé a gbèsè gbé ara wọn ni
1: kọ ọmọ kọ ọmọ pé n tó fẹ jọ rèé lọkàn tọ ya bẹ ni
0: kọ ọmọ garun ni ọ jẹ káwọn olùsọ gun o fi mọ pé nǹkan kan ṣẹlẹ ẹgbẹ ojúlé ìwo ni
1: ọlágbára
0: ọlágbára pọ ọ yẹ jẹ aṣì fún yín wọn ni fún ti ètò òdìbò 2026 èyí tó jẹ ti eléyìí tí ìrètí wà wípé yọmọ wáyé ní ọjọ kọkànlé ní ogún oṣù ta wà nù rẹ yìí eléyìí tó ní ṣe pẹ̀lú primary governorship election nù o wọn ni ẹni tí ṣe gómìnà fún ìpínlẹ̀ rivers siminalaye fubara wọn ni wọn ti ṣe àyẹ̀wò fún ta ló ṣe àyẹ̀wò fún ẹgbẹ́ òṣèlú all progressives congress wọn ṣe àyẹ̀wò fún fubara ìyún sikirini wọn sì síkírínì fún
1: ó ti dá
0: síkírínì
1: ó dẹ jẹ kémi ó ti ilé mu lọ torí pé ilé la ti kó ẹṣọ rò dé o
0: ọkàrí láyé
1: òkèlè àkọbùsì rèé kì í ráwọn ọbẹ ẹjẹ mu láti ìpínlẹ ọyọ tí a níyìn
0: ọkàrí
1: ìpínlẹ ọyọ tó jẹ àwòkọṣe fáwọn ìpínlẹ yòókù ṣe ajíṣebí ọyọ láàrí
0: òye
1: ìṣebí baba ńlá kú ẹnì kọọkan o wọn pe òfin wípé ẹ mọ daran jẹ níta gbangba ilé tí ìjọba ìpínlẹ ọyọ fi ta lọdún 2019 Open Rearing and Grazing Law wọn pe kì í ṣe láti gbógun ti ẹ̀yà kankan o tàbí àwọn àgbẹ̀ tàbáwọn adaranjẹ̀ ṣùgbọ́n ìdí tán fi léde òun náà ni láti ṣe àfọ̀mọ́ àwùjọ àti láti pinwọ́ ìjà àjàkú akátá ti máa wáyé láàrin àwọn àgbẹ̀ àti Fulani ní gbogbo àwọn ìjọba àbílẹ̀ tó jẹ́ 23 tó ń bẹ ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Òkè ṣáájú ètò ìdìbò 2027 wọn ni kwankwanso eléyìí ti ṣe nǹkan ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress ANDC Rabiu nu o wọn ni ó ti ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ ẹlẹ́kùnjẹkùn eléyìí ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n fẹ́ fi tíkẹ́ẹ̀tì ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú náà èyí tí wọ́n fẹ́ fi ṣe látàrí bí wọ́n ti ṣe fẹ́ fi sọrí gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà kwankwanso ló fọ̀rọ̀ ọ̀ta pé haisa aifaramus.
1: ó dá ẹjẹ́ kémi ó tún ti lé mu ìpínlẹ̀ ọ̀yọ́ náà tún ni o ó ní ìròyìn míì tó ń bẹ lọ́wọ́ mi ti ń jáde wọn pe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wípé ojúṣe tàwọn ni láti rí pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá ọmọnìyàn nípínlẹ̀ yìí torí ẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi wá ń gba gbogbo olùgbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ nímọ̀ràn wípé dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ o kí wọ́n dènà mímọ tẹ́rí sí òòrùn eléyìí tí mú hanhan bí iná lákòókò
0: yìí
1: tó lágbára wọn pe yóò wá tún rí bẹ́ẹ̀ o láwọn bí ọ̀sẹ̀ mélòó kan ti ń bọ̀ bó ṣe ń jẹ́ wípé àfẹ́ dáṣẹ̀ wọnú òjò gan nísàn lọ́dún yìí punch òun ló kọ́.
0: Okay, still on the matter ẹjẹ́ àtẹ̀ wájú nínú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí igun kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP èyí tí Kabiru Tanimu Turaki tó ń léwájú wọn bí wọ́n ti ṣe yọjú ọ̀rọ̀ síta wípé ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Goodluck Ebele Jonathan wọ́n ló sì fìdí pọn gbá sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o pé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP òun náà ní í ṣe kí ni tó fa àríyànjiyàn títúràkì tó fi ń na gbólóhùn ọ̀rọ̀ níbẹ̀ eléyìí tó ń ti paṣẹ bẹ́ẹ̀ ṣe àlàyé fún àwọn tí ò yí ọ̀rọ̀ tí ò yé ǹbẹ́ yìí fẹ́ mọ̀ ó ṣe bẹ́ẹ̀ di ẹ̀dọ̀kí fún tàárọ̀ tòní dáyùá.
1: ó dá ẹjẹ́ kémi náà ó tún mú ọ̀kan kò yín pápápá ìròyìn tó ń bẹ níwájú tèmi lòun ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé amòfin àgbà tẹ́lẹ̀ rí ńlẹ̀ wa Nàìjíríà tó wá jẹ́ alákòóso fún ètò ìdájọ́ Abubakar Malamin San ó ti lọ rèé gba fọ́ọ̀mù ó fìfẹ́ hàn láti díje du ipò gómìnà yẹn lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ẹgbẹ́ ọlọ́wọ́ bọ́wọ́ nípínlẹ̀ Kẹ́bí wọn pe Malami òun náà ló kéde wípé nǹkan ọ̀fara ẹ kéde ẹ̀ lórí mímọ ṣàkóso lọ́nà tí ò bá ojú mu ìdí náà rèé tóun fi gba fọ́ọ̀mù nítorí pé awọ ti ohun kajulu o si ni ri o ni mo loye nipa adari ilu daily post lo ko
0: omi iture eleyi to se be to gun mi ti mo fi da ese wonu iwe iroyin the nation nebe ti apero fun awon ti won ti fi igba kan ri je asofin iyan national forum of former legislators eka ti ipinle ekiti ti won ti na gbolohun oro nbe tan se haisa awon setan lati se atileyin to nti pe fun atileyin ni ese kuku latari ati ri daju pe gomina bi odun oye banji o na ni ibo ti o ni to kereju o na ni yo le ni e degbeta lona egberun over 500,000 votes ninu eto dibo si ipo gomina yi ti o waye ni ogunjo osu kefa odun 2026 won ni be kedere awon si ri daju pe awon ko giri mo si se atileyin to nti pipe fun isatileyin fun ati tun yan are Bola Ahmed Tinubu si ipo are orilede wa Nigeria bi gbogbo e se ro keke ro kuku fun ti eto dibo 2027
1: oda okan na tun be nwaju temi o le eto ni se pelu eto dibo 2027
0: kini n to
1: le eto tin kan lekun se igogoro magun ni loju ni ani oke lati ye ati wipe en ba ni nti o se yo ye te jara moro ara re igba keji gomina ipinle eko Obafemi Amzat o na ni won ti se ayewo fini fini fun bayi ti won si ni pe o ti yanyo o lati lo re dije du ipo gomina labi asia APC egbe olosisu owo ta fi gbalẹ mo ni ipinle eko
0: okay eje ate waju o boro yi te se wa di on to ni se pelu iroyin eyi to gbona to si je iroyin ti o ni amulu mo la kankan nu o na lo tun gbe mi ti mo fi de inu iwe iroyin the nation ti mo fi rin di mo be eleyi ti are le yi Bola Ahmed Tinubu to tin se atuyan mo rora o oh my olagba po oya ga okay oni are le yi nlo tin se atuyan ifarajin isakoso re latari ati ri daju pe iyi ti awon ori ade orun leke ti won ni ni orilede Nigeria papa julo lori nto ni se pelu itakun isakoso ni governance structure won ni ohun ada pada o be si re are se apejuwe awon ori ade orun leke awon kabiyesi wipe bankunwo ti o se yan danu ni ti o se gbagbe si ile se mo wipe bi olorin bi ban lo di orin ko gbodo gbagbe awon elegbe re ni won ni tori pe ipari biribi na ni won ko ninu iko girimo alaafia eto abo ati idagbasoke ese kuku paapa julo ni orilede wa Nigeria o
1: oda okan re to gbe mi lo si ipinle Kogi nibi ti awon odo ni ipinle na saju eto dibo 2027 ona ni won kura won jo ti won si wode oni eyan million kan 1 million rally fun are Tinubu nibe won tin morin bonu pe Tinubu ma ba se re lo ise re man te wa lorun Tinubu ma ba se re lo e gbo iroyin be nbe nigba ta ba de lati eka ipolowo oja wa on la mo ka fun yin the nation in loko
0: omi ture eleyi to je jade ninu iwe iroyin punch gaga bi iwe iroyin ohun bo ti se ko iroyin ohun sita o kini to fi lede won ni iwe iroyin punch n loko iroyin eleyi tin yoju oro sita o wipe omoye fun ti ipo are labi ase egbe oselu social democratic party SDP won ni lodun 2023 adewole adebayo won ni lekan si o na lomo tun ti yanyo gaga bi eni ti o mo di apere ti o mo di ase egbe oselu ohun ti o mo di mu ninu eto dibo gbogbogbo eleyi ti yo waye lodun 2027 ti won mo di fun ti ipo are o
1: o de je lo si eko akete ni ogbon ibe mo ti muroyin mi tun be nwaju ti mi ama be se ngbo wa kitikiti lo ro yi e ma gbagbe o e ma teti lati lo gboju o wa live and direct lori Facebook wa pelu lagelu 96.7 fm okay gajo ki ni badan ibe la kete nfe si te ti ngbo wa ni tile atoko kaakiri agbaye e wa lo si abala rewisi comment section e ba wa fi atejise yin iro kan yin e fi be ke wa pin kaakiri e pin yele yele iroyin lo wi pe owo akoko
0: ọlọrun
1: ko sanu mi loni ni bayi owo akoko awon arin ajo si ile mimo ni Saudi Arabia
0: okay.
1: ti won lo fun haji lohun ni ipinle Eko ile ti won fi le wa Nigeria le iyen loju e ti Friday o na ni won ti gunle ti ebute won o ni Medina ni Saudi Arabia iroyin bo lori e lekun keke
0: ni nation mo nbo fo kan gbadua mo nbo fo kan gbadua pe olukoyo yo
1: po awon adugbo kan to pe jaloke
0: o sen ba en pa die lo te mo nbo fo kan gbadua pe olukoyo yo ku oyo
1: jaloke janle lele
0: okay e je ate waju o tun dinu we iroyin Nigerian Tribune gaga bi won ti se ko iroyin ohun o ti won si njabo won ni eni to ti fi igba kan ri je igba keje are nile yi Atiku Abubakar won lo ti kan are ile yi lowo lowo bayi are Bola Ahmed Tinubu o ti kan ku oro lori on to ni se pelu adehun ebu fopo ti ile yi ta mo si NNPC be ke dere won ni good luck Jonathan nlomo ti npe o ti gbe ejo kan kale o ti pe ejo kan eleyi to ni se pelu eredi ti won fi ni kokoju osuwon lati se kini eyan o lanfani lati mo tori ipo di edoki fun ta ro tini
1: o da be je lo kuluwo oja ngba ta ba de leka kuluwo oja wa edoki iroyin to nkile to hale fun to ro ni nkan ni lagilu fm o n tesi waju e seun te ngbo wa edoki iroyin
2: sa beyan lowo loro bi kon ko yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita ta agusagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kanyan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lori si si ogun sugbon ti oro na bayo ona bayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se ara ma gbe pe pe pe aro ma legun igbese kan man kia ni pataki ka tete gbegbese ni kia kia kedo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin da lamu ero gba lo le nbe faye o lati ma be arun sapa ma si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pili oyo tele ni felele nbadan e ka le ise mo joyin lo la complet iworo ri badan telephone 08033715988 08033715988 enta taju are lo ma toni toni
3: Eyi ka mama o to ka si ara Easy Bike Q2 promo de ma je ngbo po loju lowo ero bare ni soro ti o fere ero bare ni soro tutun line na owo pupo le kan soso Q2 promo ni idahun fi ibere re wa ra ero bare ni soro pelu ida ogun asan le pere o le gba ero bare ni soro re lo si ile lese kese to si mo se ida pada line osu meta si mefa o wa ton sibe o tun le je ifa egberun mefa ti ogorun mefa 6006 e dinwo ninu ida pada re lo so eyi to tun wa mu dojo ti gbagba fi kan si ni pe screen ero bare ni soro re ba baje laarin osu fa koko ofe ni won ma tun se iyun labe ori ofe ti Q2 promo ti Easy Buy tin lo lowo lowo yi
4: ikede ibere latojo kini osu titi di ogbon ojo osu kefa
3: odun ta wa ninu re yi Easy Buy

0: káàbọ̀ padà lẹ́ka àpolówó ọjà wa
1: ẹnjo
0: ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòní ń tẹ̀ wájú ìkànnì lágelú fm òkè tó ga jòkè bẹ́lẹ́ tí ń gbọ́ wa
1: o
0: kété káàkiri àgbálá ayé ni o ẹjẹ́ àti bíi sana kíyèsí ogun ká tilé kẹsọ ká korode o
1: ọ̀dà bẹ́ẹ̀
0: èmi ti ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́ròyìn tó ń bẹ wájú tèmi
1: bó ṣe ṣe òun náà lọ dá
0: nítorí pé a ṣe bí ọ̀yọ́ láàrí ìwé ṣe bí bàbá ẹnìkọ́ ọ̀kan o ìròyìn tó ń bẹ wájú tèmi ló ń wípé òfin mímọ tó takú mọ dára jẹ níta gbangba létí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti fi ìta lọ́dún 2019 wọn pé àfojúsùn rẹ̀ kì í ṣe láti gbógun ti ẹ̀yà kankan tàbí àwọn àgbẹ̀ ti mọ àwọn tó jẹ Fulani darandaran o tàbí àwọn adaranjẹ ṣùgbọ́n láti jẹ́ kí àwùjọ wa kí wọ́n fọ́ mọ́ dáadáa ni tó ń ti láti dènà ìjà ti pẹ́ǹtúká ti máa wáyé láàrin àwọn àgbẹ̀ àti Fulani àwọn adaranjẹ ní tìbútòrò ìjọba ìbílẹ̀ 23 territory local government areas tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ nínú àtẹ̀jáde létí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi ìta níbẹ̀ ni wọ́n pe àwọn sì farajìn láti jẹ́ kí ìjùmọ̀gbẹ́pọ̀ láàáfíà kó wà láàrin gbogbo ẹ̀yà ní ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi àjọrò kan tó wáyé ní ilẹ̀ ìbàdàn níbí eléyìí ń pè fún pé kí àwọn àgbẹ̀ tó ń ti àwọn tó jẹ́ adaranjẹ̀ kí wọ́n tẹ̀lé òfin tó tako mímọ adaranjẹ̀ ní ìta gbangba tọdún 2019 anti-open rearing and grazing law 2019 eléyìí tí wọ́n pe alága obìnrin ìyẹn justice adéronke adéremi retired òun náà ni olèwájú wọn ìyẹn ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó pe yàtọ̀ sí òfin tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ wọn ni pèsè rí kí àwọn èèyàn tẹ̀lé òfin yìí ó ṣe pàtàkì àfẹ́ kí àwọn èèyàn kí wọ́n bu ọlá fún nítorí èrèdí rẹ̀ ni láti jẹ́ kí àlàáfíà kó jọba láàrin gbogbo ọmọnìyàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ló pé open rearing and grazing regulation law eléyìí tí wọ́n fi lélẹ̀ ó ní láti wá ojútùú gbé tán sí ìjà tí máa wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn adaranjẹ̀ yẹn nílẹ̀ yìí pàápàá jùlọ láti rí pé ààbò tó péye náà wà fún àwọn oko wa tó ń ti àwọn àgbẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ló jẹ́ pé ṣeré mọ́ adaranjẹ̀ ń ta gbangba tẹ́lẹ̀ a máa dún mọ́rùmọ́rù mọ́ àlàáfíà àwùjọ tó ń tọ́mọnìyàn bẹ́ẹ̀ ló jẹ́ pé gbogbo nǹkan tí ẹlòmíì tó gbẹ̀mí tẹ̀ ti fi ń ṣe ọmọnìyàn rẹ̀ ti fi ń wá ìjẹ òun ló jẹ́ pé a máa parun lójú wọn nítorí pé à ń daranjẹ̀ ní ìta gbangba wọ́n wá pé ìlànà òfin tí wọ́n fi gbé òfin ọ̀hún kalẹ̀ òun náà ni láti rí dájú wípé wọ́n fi dáàbòbò ìdókòwò ọmọnìyàn àti láti ṣe ìgbélárugẹ fún ìgbépọ̀ ní àlàáfíà.
2: Àkọ́kọ́ ètí wọn láǹfààní láti gbé síta láti jẹ́ kí ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ òun náà ni mo náwó gan nínú ìwé ìròyìn Daily Post níbi tó ti ń yọjú ọ̀rọ̀ síta wípé Rabiu Kwankwanso Ekan nú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ló ti ṣùgbà ìpinnu eléyìí tó ní ṣe pẹ̀lú ẹlẹ́kùnjẹkùn fífún ẹkùn gúúsù ilẹ̀ yìí ní tíkẹ́ẹ̀tì láti lọ díje du ipò ààrẹ láti ṣojú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìdìbò sí ipò ààrẹ tí ó wáyé lórílẹ̀‐èdè yìí eléyìí tó ń jẹ́ òdì mímọ̀ wípé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí gangan òun náà ni òun fara mọ́ wọn ni Kwankwanso ló yọjú ọ̀rọ̀ síta wípé ìgbésẹ̀ ẹlẹ́kùnjẹkùn yìí òun náà ni ó fi ààyè gba gúúsù láti parí sáà ìdarí rẹ̀ eléyìí tí ó jẹ́ ìgbésẹ̀ tó yẹ o nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò gbogbogbò tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátọ̀dé níbẹ̀ lẹ́ni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Kano ìyún Rabiu Kwankwanso ló ti yọjú ọ̀rọ̀ síta o wípé ìpinnu ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò fún ẹkùn náà láǹfààní látàrí àti rí i dájú wípé àmì eléyìí tó ní ṣe pẹ̀lú àpá eléyìí tó ti fi ara gbá yóò sàn pátápátá bẹ́ẹ̀ ló ṣe ní ìlérí láti rí i dájú wípé òun jọ̀hẹ́n sí àdéhùn tí ẹgbẹ́ òṣèlú NDC tí wọ́n fi ẹnu kò lé lórí eleyi to ni se pelu pe ilana aparo kan o gaju kan lo be kedere o te waju lati fi oro lede o pe pelu isokan ati iduro tini ta mo si solidarity alagbara o na ni ohun gege bi eni ti o je omo egbe eleyi to je pe ojo lo o to si egbe n lo se atileyin fun ipinu elekun jekun eleyi ti won gunle lori oro tiketi fun ipo are la labi ase egbe oselu ohun eyi ti won fi so gusu won ni yo fi aye gba ekun ohun lati pari igbese fifa dari kale re won ni eleyi o fun awon ekun ni anfani be kedere nigba to soro ti lekun o te waju fi oro lede o wi pe asiko ti to lati ri daju pe won gbe igbese yi to ye latari ati ri daju pe afojusun yi o kun mu o si jo won ni bo ni o si wa ri be kedere ko ju pe ki won fi oruko sile pelu ajo olominira to nri si eto odibo nile yi ta mo si ajo INEC latari ati le dibo eleyi to si je pe egbe oselu NDC gege bo ti se fi oro lede pe egbe oselu ohun lo duro tiri fun ipinu yi to si je pe awon setan latari ati ri daju pe ipinu yi awon wa oko re de ibuti ogo iwe iroyin Daily Post on lo ko iroyin ohun o di edoki fun taaro teni
1: Edoki iroyin
3: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake jado ile Ibadan
4: Kara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu edagbadun ise to foju aye se alaafia o si igbadun o si idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo kunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba ngoye abu fe ma se gbonin woke sekan gbodo ma gbon riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 080

0: 33881008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
1: Ìròyìn ayọ̀ tún lélẹ́yìí o fún gbogbo ẹ̀yin tí ẹ ti ń bèrè fún wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún. Tí iléeṣẹ́ mi yọ KK Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area orí ìyọ̀lẹ̀ local government Ìbàdàn. Tá a tún lè gbáyé gbó lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún wọ́n ní promo tọdún yìí. Àyẹ̀sọ́ díẹ̀díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. August 29 ọdún tá a wà yìí ni wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé o. Ọjọ́ náà lọ́sì pín ẹ̀bùn fún gbogbo àwọn oníbàárà tuntun. Ẹ tètè tara ṣàṣà láti máa ṣàsọ́lẹ̀ owó ilẹ̀ ẹyin sílẹ̀ báyìí nítorí pé èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè ń sanwó láṣẹ tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Iléeṣẹ́ ìkan náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le. Ṣe record copy survey tó dọ́dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agada Odùrẹ́jà Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp. Káre fi BSC náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 0705393601307053936013. 0705393601
2: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí ni ra owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Cultural Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 0905444844. Ojúlọ́ba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.

olúwa ìwọ ọlọgbẹ mi dúró ẹ wá jẹ lọ sókè lọhun labalabi tí a ti ń gbara wa níyànjú nínú ọrọ ọlọrun ni ò bá lẹjọ ṣọlá rẹ o ọwọ rẹ àmúlẹlẹ o

0: sí bíbélì wá sí ìwé ọba kìíní orí ìkọkànléní ogún àwa kà á láti ẹsẹ ìkẹtàdínníọgbọn títí wọ ìkọkàndínníọgbọn ó ní ó sì ṣe nígbà tí ábù gbọ ọrọ wọnyí ó sì fa aṣọ rẹ ya ó sì fi aṣọ ọfọ sí ara rẹ ó sì gbààwẹ ó sì dùbúlẹ nínú aṣọ ọfọ ó sì ń lọ jẹ ọrọ olúwa sì tọ ìlíjà ara tisbi wá wípé ìwọ rí bí ábù tiri ara rẹ sílẹ níwájú mi nítorí tí ó rẹ ara rẹ sílẹ níwájú mi èmi kì yóò mú ibi náà wá ní ọjọ rẹ ní ọjọ ọmọ rẹ ní òmùmí ibi náà wá sórí ilé rẹ bàbá wa nínú olúwa ìránṣẹ ọlọrun àlàyé wòlíì ìran ti àsìkò tá a wà yìí prophet ọlátúnjì ọlápàdé bàbá mú mi kúrò lágbíjù láti rema assembly international àbá títì àbí eléyìí ti ń bẹ ní ọlọ́dẹ adégbà yìí nìbàdàn bàbá ẹkú dédé àsìkò yìí
1: ẹrà máa ẹkú jọ mẹta
0: ẹkú jọ méjì ẹkú jọ mẹta ẹkú jọ mẹrin ẹkú ọwọ gbọọrọ bí ọwọ aṣọ gbogbo àwọn tó ń gbọ wá láàárọ yìí ẹ gbàdúrà fún wọn.
1: ọlọ́run alágbára ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ẹni tó ni kọ́kọ́rọ́ ikú àti ìrìnì ọwọ́ gba ọpẹ
0: rẹ. àmì jésù
1: à ń lọ láàárọ yìí láti sọ̀rọ̀ rẹ jáde gbẹnu wa.
0: àmì jésù
1: ọlọ́run jẹ́rìí ara
0: wa. àmì
1: ògo ni fún orúkọ
0: hallelujah
1: jésù kristi olúwa
0: wa. àmì àmì àmì lórúkọ jésù bàbá ẹni wọ́n ti fi àwọn ọmọ san gbèsè.
1: wọ́n ti fi àwọn ọmọ san gbèsè.
0: kí ló dé lọ́nà wo.
1: ìyàwó nìyí.
0: bàbá o.
1: ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín. tẹ ẹ bá wo ibi tí a kà ń bẹ̀ yẹn sà ẹ rí i wípé bàbá yìí òun ló dẹ́ṣẹ̀ o. ààbò òun ló panábó tí o. ṣùgbọ́n tó gbọ́
0: ó tún gba ọgbà àjàrà rẹ̀.
1: bẹ́ẹ̀ni tó gbọ́ bí the glory ó pa bàbá yẹn tán. ó mú nǹkan rẹ̀. ó ń gbọ́ ó mu tán. bíbélì sọ wípé ọlọ́run sọ wípé ọkùnrin ìwà tó wù yìí ó jìyà rẹ̀ ó jẹgba rẹ̀ òun ó pa ọ́. ṣùgbọ́n bíbélì wípé bàbá ààbò máa ronú pìwàdà. bàbá ààbò
0: ó rí ara rẹ̀ sílẹ̀
1: wájú ọlọ́run wípé ọlọ́run mo ṣe àṣìṣe ẹ̀sìn mọ̀ pé ọlọ́run olójú
0: àánú ni
1: olúwa ni gbọ́ o. gbogbo ohun tí mo sọ wípé yóò ṣẹlẹ̀ yìí torí pé o ronú pìwàdà ó rán wòlíì rẹ̀ sí ìlíjà wípé lọ sọ fún mi pé kò ní í ṣe o. ṣùgbọ́n ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ tó ti inú rẹ jáde àwọn ni yóò yí lé lórí àwọn ọmọ ààbò àwọn ló san gbèsè bàbá wọn.
0: ọ̀rọ̀ olúwa sì sọ ìlíjà wá ara tisbi wípé ìwọ rí bí ààbò tí rí ara rẹ̀ sílẹ̀ níwájú mi nítorí tí ó rí ara rẹ̀ sílẹ̀ níwájú mi èmi kì yóò mú ibi náà wá ní ọjọ́ rẹ̀ ní ọjọ́ ọmọ rẹ̀ ní èmi yóò mú ibi náà wá sí orí ilé rẹ̀.
1: ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín mà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní san gbèsè tí ò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà nínú ìṣòro nínú ìbànújẹ́ ìwọ kọ́ ló fa ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà àti ìdààmú àti ibi tí àwọn ẹ̀ran olúkálùkù ti fà ní ọ̀pọ̀lọpọ̀ ń jèrè rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: àwọn bàbá ló wá jèso àjàrà èyí wá ń kà àwọn ọmọ àwọn ọmọ wá gbàdúrà gbàdúrà dàbẹ ní pàdúrà àwọn ògbà
1: nítorí wípé wọ́n ń san gbèsè lọ́wọ́ ni ìran kìíní san gbèsè ìran kejì san gbèsè ìran kẹrin san gbèsè nítorí pé ọlọ́run ẹ̀san ni màmá wòlíì ọlọ́run ò fẹ́ ká kúkú òjijì kí ló dé tí àwọn ènìyàn fi kúkú òjijì ní àkókò yìí wọ́n san gbèsè lọ́wọ́ ni o torí pé àwọn bàbá wọn ti dá ẹ̀mí àwọn kan kúrú ọlọ́run sì rí ọlọ́run ẹ̀san ni màmá wòlíì ìjẹ́ ẹjẹ́ mọ̀ wípé bàbá yẹn ò plídì fún àwọn ọmọ rẹ pé ọlọrun jọ àwọn ọmọ nǹkan ló san gbèsè ló jẹ gbèsè bàbá yẹn ò ti ẹ̀sán kankan rárá màmá àmọ́ yí àwọn tí ń san gbèsè ìyà tí wọn jẹ àwọn kan gbìyànjú kí wọn gòkè láyé ayé ò jẹ kí wọn gòkè iṣẹ la rí kò sówó àwọn kan gbé nínú agijù bí mo ti ń sọ yìí àwọn kan wà nínú ìṣòro àìsàn tí ń ṣe ọmọ mi kò yẹ kó ṣe é torí gbèsè tá a ní kó wá san ni ẹnìkan bẹ tí ń gbọ́ mi ní àkókò yìí ipò tó wà kò tí ọlọ́run ayé fi ọ́ sínú ogun tó o mọ̀ inú ìdílé tó o ti wá òun ló ti kú ègún tí kì í ṣe tiẹ̀ obìnrin tó dáa bí òun ò ṣe ní rọ́kọ gidi ẹ̀wọ̀n tí ojú ẹ̀ rí màmá sì ń gún mọ́dà ló pọ̀ káàkiri yìí olúwa ní kí n sọ̀rọ̀ jáde wípé ìwọ tó ń sun ẹkún kọ̀rọ̀ yìí tí a tó ń san gbèsè àmọ̀dí yìí ọlọ́run ìsírẹ́lì yóò gbà ọ lórúkọ
0: jẹ́ àmì jésù
1: mọ̀mọ́ kí ló dé tó fi jẹ́ pé jákọ́bù nígbà tó fi rúbẹ́ẹ̀nì àkọ́bí rẹ̀ ré to fi re bibeli jo ye wa wi pe o nikan kan lo san gbese awon omo re san ti kin ba se pe anu ti won ri gba ninu we Deuteronomy chapter 33 verse 6 o ni Moses fi yi egun yen danu gbogbo enikan be tin gba mi ni akoko yi igbe aye to ngbe ko ti olorun aye fi o sinu ogun loni yi ni pe ajo odu agutan Jesus Christ mo gbadua atu o sile loruko
0: Jesus
1: mama woli se gbo oto oro awon mo abusan gbese o odidi ojo kan la si gba emi awon mo 70 oh my god asi pawon awon eyan accident awon eyan la ila koja koja opolopo gbianju opolopo ti e lowo lowo sugbon won ofun ni alaafia gbese lopolopo san o loluwa ni ki soro wi pe gbogbo enikeni ta fi sinu ide gbese yi atun won sile loruko
0: Jesus
1: mama woli Jesus ni kan lo wa le se
0: Jesus ni kan lo le se
1: o lo le mu yan kuro ninu gbese yi tori pe aran wa lati wa san gbese ni tori pe wiwa re o fi ye wa wi pe ko dese won si kan mo ge tori tiwa tori ani mo se ma so fun opolopo awon eniyan iyawo ile ele ma feran
0: mi iye omo to ba ni gbagbo ninu Kristi
1: to
0: se to lati bo
1: beeni so to fi aye re fun Jesu mama wo ile ele ma gbe feran mi o ele ma gba ti mo fe wi o sugbon e je ki so nkan fun yin ko si nkan kan mi to le mu yan kuro ninu gbese yi baba mama woli woli olorun ni mi tesin mo to to je ki so nkan fun yin ka fun yan ni ose ko le mu o kuro ninu gbese yi o
0: ka ni o lo we
1: mama woli
0: o fo su beta we ko le mu o kuro nbe
1: o ro ro ya nu ko le mu e kuro nbe o ro se ya nu ko le mu o kuro nbe ki won fo ni atike ya nu ko le mu o kuro nbe o ro mi ya nu akashifu ya nu ko le mu o kuro nbe oruko Jesu Kristi lo le mu yan kuro
0: bo la se le pe baba
1: o na ni pe ka faye wa fun ni toto
0: ka kokko mo
1: opolopo mo Jesu woli lo mo opolopo woli ni wa kakiri laye e fi baje kaka ki we se re kuro nbe won tun fi ku gbese da ti wahala re ni e ma duro awon to ti kagba ko ni pa ma rin kakiri aye tori e loluwa ni ki soro jade wi pe gbese to je yi o Jesu lo le san eru wuwo ni won dile olori opolopo ti tale re nipa pe oluwa wi opolopo ti gbe gbese nitori pe oluwa wi o wa na abayo iran won won tun fi kun gbese re
0: o ti je gbese o tun wa lo bi won tun fi kun gbese fun gbese fun gbese tun wa kun gbese fun
1: ni mama woli aso oto o ni eyin yo mo otito otito yo so yin di
0: o la se wa mo ko to di pe aderu gbese kun gbese bayi ona wo la fe gba lati mo kini o si wa loju
1: o ni Jesu Kristi ki n gbowo ki n gbobi o Jesu le ni ko mu owo ojo ori e wa o Jesu le so pe ko pa pepe ye o Jesu le so pe onti to ba to ra ga si church ni iyanu o to sele o ofe ni o tori e lopolopo ofin ri otito gba tori e lawon eyan fi wa ninu agiju to ba ti mo Jesu o bo lowo irakura
0: mama wo lowo irakura
1: mama wo li mi o mo boye
0: ra ga ra so fufun
1: mama wo li se e ma ta so fufun sa mama wo li se e ma te popo
0: elewo ni won ta fun e ko pupa ti nbara mo fi dika ni mo fi dika ni
1: te po sa se e ma ta yo se e tun ma da sugar se e ma ta sugar sa sugar ti o
0: tun mo ta sugar
1: si sa won mi mama wo li ma ta kini mo
0: onigun merin sugar onigun merin
1: olorun ma je kaye wa baje
0: o ma se o o ma se o
1: mama ma so reality fun yin ojo to ba ti mo Jesu oni rara kura mo
0: sugar yo kon ni gun merin yi eni to ba ri ra 5000
1: won ra tori pe won ko
0: rira
1: oto church to so oto
0: won ni lo be
1: won ni lo be iyanu
0: mireku ni
1: iyanu ti won wa ti o pada pelomi ilekun lojo ale mama woli e ti mo mi lori radio for so many years gbogbo awon to ba gbo won woli olatunji olapade won mo pe woli ti mo so oto ni tori e la tun wa se so fun yi pe oto oku mama Jesu ni ko wari oruko re to fun o ni lo ati rosan o ni lo lati ra pepe ye mama bi oruko Jesu o ba to kini mo wa wa kakiri kini mo wa duro bi mo je abasedo re fun woli olorun ni mi to God be the glory going to 33 decades ma mo mo ti mo so ṣugbọn iran yi iran etan ni ti won fe oto
0: o won fe oto
1: iran yi fe ti o ma kuro
0: iran etan la wa ninu re yi
1: iran yi o le bo kuro
0: eni ti o ba wa riran won wa ni lo sodo
1: won ni lo ṣùgbọ́n ẹni tí ó gbé ìrànkú lé lọ́wọ́ ẹni tí ó sọ fún wípé wàhálà ti dé ẹni tí ó sọ fún wípé ìyá rẹ̀ ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ó sọ fún wípé mọ́ tọ́jú ìyá rẹ̀ mọ́ tọ́jú mi èèyàn fi màá fi ọ́ ṣe màmá màá fi ọ́ ṣe ọmọ.
0: ń ṣe bàbá fún ọ ń ṣe ìyá fún ọ gbogbo tó yẹ kó fúyà rẹ ọlọ́run sọ pé èmi ni kò mọ̀ wá fún.
1: Wọ́n padà jóná ni wọ́n lè dá láyé ìkẹ́ máa wò wọ́n káyé wọ́n máa
0: dá. Bí mo ṣe ń wù ọ́ tó dúró wájú mi àjẹ́ nìyá rẹ̀ ó ní òjẹ́ kó níṣẹ́ ó ní òjẹ́ kó nílọ síwájú àfi kó wá dà á kó lọ rè é báyà rẹ̀
1: oyún sunni fún
0: oṣù mẹ́sàn-án ẹ lòmí oṣù mẹ́wọ oṣù mọ́kànlá
1: ẹ má dúró wàhálà tí òbí ń ṣe láyé wọn wá ní kó o má jèrè gbogbo ẹni tó ní kó o má jèrè ọmọ ẹ lábẹ́ bó tilẹ̀ wù kó rí lórúkọ jésù yóò jẹ pàṣẹ ikúrò
0: náà àmì jésù
1: yálísì mò ń sọ fún yín o ẹ mọ̀ mí ní lágẹ̀lú yìí pé wòlíì ọlátúnjì ọlápàdé ó sòótọ́ fún yín màmá wòlíì mo sọ kankan fún yín tẹ bá rántí ní ìgbà tí kò rò wà mo ní kí lè ń wá káàkiri kí là ń lọ káàkiri lọ sí Jerusalem káàkiri ọmọ ọjọ́ mi ń bẹ́ ń bèbè ń pa ọmọ ọjọ́ mi wà ń bẹ́ kò tí ì rọ́nà àbáyọ mo wà àmẹ́yà tó ti fẹ́ fi mi ṣe àmbásẹ́dọ̀ Jerusalem mo ní kí ni mo fẹ́ fi Jerusalem ṣe ẹ fún mi lówó káwọn ọmọ ọjọ́ mi wà wókè torí pé tí wọ́n bá wà wókè mo gbé ẹrù wo kúrò lórí wọn kí ni àfẹnú Jerusalem
0: gbà. A rí lára àwọn ọjọ́ tó wò wípé dájì mo wá fẹ́ mo fẹ́ kẹ́ ẹ tiẹ̀ lọ Jerusalem pé nígbà tó jẹ́ pé ayé wọn ti dá
1: ayé wọn ti dáa kì í ṣe pé mo ní mo bí
0: ẹ sọ fún ọ pé kí wọn jáde ẹnì kọọkan ẹni tó bá ti jáde báyìí ṣe pọs wà nù chọọchì 100,000 bẹẹ ti jáde
1: wọn. Àmọ́ iye wọn ti fún mi léwo Jerusalem rí tí mo pin mi ò lọ ọmọ kì í dìgbà tí n bá tó lọ Jerusalem kí n tó ní agbára ẹ̀mí mọ́ nínú màmá wòlíì ò gbọ́ mi inú ti ń bí
0: mo gbọ́ mo gbọ́ inú ò bí mi ilé torí pé mo jẹ́ jp kí ló bí mi
1: ìwọ̀n
0: bí wọ̀n bínú
1: ìdí mò ń sọ náà rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti gbé ẹrù gbèsè tí bàbá wọn filẹ̀ tí wọ́n san
0: wọn àti ìsọ̀tán
1: wọn tún ti wá gbà nínú ìjọ wọn sì tún wá san gbèsè ẹ má dúró wòlíì tó ti gbé àwọn èèyàn rè ẹ má dúró àwọn àwọn èèyàn tí wọn ti wà nínú abẹ́ èdè ìpè ẹ má dúró àwọn tí ò lè jáde ní ṣọ́ọ̀ṣì lórí tí wọn bá jáde ní ṣọ́ọ̀ṣì ọmọ òkú mọ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni
0: dẹ́rù ń bà wọ́n
1: torí ẹ̀ ló ṣe nílò jésù kò sí tí ó ṣẹlẹ̀ ìhàlẹ̀ ni tó bá ti lẹ́mìí mímọ́ màmá wò ní tó bá ti lẹ́mìí mímọ́ tó ní agbára ọlọ́run elépè ó ṣe pé èrè ni ó padà mú wá o elépè ó ṣe pé ayọ̀ ni ó padà mú wá o ọjọ́ tó bá ti mọ òtítọ́ bọ́ lọ́wọ́ ìràkurà màmá wòlíì
0: mọ́ ràràkurà mọ́
1: ọ̀yìn kan bẹ ti ń gbọ́ mi ní àkókò yìí òun sunkún ó ti wà ní abẹ́ èdè for so many years lórúkọ jésù kristo olúwa a tú ọ sílẹ̀ lónìí lórúkọ
0: yìí àmì jésù
1: mímọ́ tú ọ sílẹ̀ lórúkọ
0: jésù
1: fún tá a ní kí n wá sọ fáwọn èèyàn nìyẹn o wípé bó ló ṣe máa san gbèsè tó ò jẹ
0: mọ sọ gbèsè tó o jẹ
1: mọ òun ṣó ní gbèsè
0: bó o bá ti mọ ọlọ́run tó o sì mọ dojúdojú tó mẹni tó o sìn tó mọ
1: dojúdojú màmá wòlíì kí o mọ dojúdojú dandan náà ni wípé kò bọ nínú ẹ kí láǹfààní ikú àtàdínyẹ jésù nígbà tí jésù ti kú fún mi mo wá ní màmá wòlíì afẹ́jọ́ gbàdúrà mo wá ní kẹ́ ẹ kọ́kọ́ lọ aṣọ funfun wá náà kẹ́ ẹ fún yín ní iṣẹ́ wòlíì
0: a wà jọ dàbúra
1: kí wà ní orúkọ jésù wá wúlò fún màmá wòlíì
0: ẹnìkankan wà nírí wa nú aṣọ tá a dàbúra
1: ọlọ́run mọ̀ jẹ́ àdàdàkú dàbúra
0: àmì ó
1: kí ni ó ṣẹlẹ̀ lábẹ́ aṣọ
0: ó mà ṣe o
1: torí ẹ la ṣe ní kí n sọ fún ọ
0: dájú ẹsùn ògbó ni ó ti sọ
1: kò
0: lè sọ nǹkan ṣe
1: ọkọ ọrun ni wọn ní àwọn mú kúrò mílẹ ọkọ ayé ló penetrate
0: màmá
1: wòlíì o ṣe ń bì í màmá
0: mo wà ń bì mo
1: wà ń bì abẹ́ èdè ló wà wọn ò fi ọ́ lẹ̀ ràn mí pé kí n sọ fún ọ wípé jésù kristu yìí yóò tú ọ sílẹ̀ pátápátá lórúkọ
0: jésù 0912370675 kúrò lábẹ́ èdè tó wà kúrò ń bẹ́ mọ́ lọ lọ́rẹ̀ẹ́ yí aṣọ mọ́rì mọ jẹ wọn gbà o mọ gbọ bá a ti ṣe ń sọ yìí lẹyìn kò dá ọlọrun rẹ mọ.
2: ìyàwó ni
0: ẹ dààmú o.
2: ego ni iṣẹ mi yín.
0: àmì o alàbàkọ yìí.
2: èmi náà ni o kí bàbá ikú pọ o. òótọ́rọ̀ gbà ni wọ́n sọ o ṣé wàá máa táwọn ọjọ́ yẹn tún máa ṣe báyìí. tó o bá fẹ́ rówó ra omi àná tó ti ta báńdì.
0: wọ́n ta kí ni
2: wọ́n ta báńdì wọ́n yà wọn wòlíì yẹn síbẹ̀ ẹ̀ ti bọ̀rùn ọwọ́
0: báńdì. printer lo ba print e
2: o ni agbara ti ro mi o sa ni owo to fi rayun lowo business ni bi ti oga mi atanka mo so ani le jo se ti wa la wa yi ko kaluku mo se be ni iyawo ni e wa ni ki baba wo ni ba nsaru afun yawo oga mi atagankan o ni gangan lojo bi won o se to lo ni yawo mi se ti e
0: oda
2: ko e ba fi pe ni e ba fi sure fun won la bi won ni ba je
0: ala mi ami alaba gbogbo e la se papo
3: e ma ka ro e ko eto lo age le oni ba ja ki baba wa olohun asapara jo tun oruko temi ni ogun oluwa container re alasa apata ibadan egun baba o le ja lori omo to ba mo Jesu bo
0: ah
3: lori ara re sun ta ba tin gbadura gbogbo egun to ye ko ja lori wa ko ni ja lori wa mo a tun se bo se ni omo mi to to mo yen ba tun mo Jesu so egun to ni ja lori idi ni la fu godo tun mo Olorun to ropolopo amo nkan ta baba nla baba wa ti de seyin ka tun mo Jesu ka le da mi sa e ko to
0: nsi kon ipile nu ile elomi ti won gba Olorun lo mo ti baba re ri mo le nbe omo awon eyan si wonu ile won si se rere mo se koja wonu ile be koda gan eru won tun baje kan to koja de ni ha e mo gbigi oro le de awon omo yin tori ola mo ni ke mo se tori isin hello
4: auntie mi e karo
0: e madamu
4: ah e furu
0: aropa ini
4: there is ma aro wa lati seyin mo ti ma
0: mo ngbo
4: mo ti daddy o e ku ise
0: yes
4: e ma tesi waju ise ri emi ko ro awon eyan wa gugu awon oro ti awon ojisi olohun te ngira sori eto to je awon daddy wa yi ti won ma nso yi wa life ko si agbodanu nbe ti e ba tin gbo ko ri pe ohun bi nsi odi won aye re a ri pe la gbede a si ma ni sirere to lagbara olohun yi buburuku ni je ni kokan wa mo ki daddy o anti
0: e ku se
4: aro wa lati seyin
0: ko damu saro ra bin
5: iya
0: e seun
5: titi la wa kese la o
0: e damu o
5: ala bi o fe to
0: omo ba gbe ngwa gajumo re o
5: e mo ni jabo lu baby
0: baba mi e po
5: mo ki baba mi o baba mi ninu oluwa e ku dori mu la gbo lo ere le nbe o
0: amen
5: gbogbo ana nta n fe n ji gbagbo ka se so pe bebe ri gbagbo la joko si yo ta lowo
0: amen
5: cheri en ta ba tan ko ma tan ra re ma tan mi baba kan be la ri gbo wa ngba ilu keke ni ma gbe korun yo a ma ko pe ma tan mi ma tan mi ti won ba tan ko ma tan ra re baba mo gba e ja ke sara awon anjanu benta tabara joti jesu sugbon ngo ba ya jede ye ko na le kama bo wa para pata a para be lu won bode o le oni gbe bode mo le fe ko bode odi orun ni ala bi a kule to
0: ka mo ton ra re je ki kaluku mo ton ra re ni bi oro de duro yi
6: a poju mo
0: e seun
6: o ta ba ko yin kini ko ni reyin o
0: iya be je legun si re iya be je legun si re mo ti gbohun re pe aya aya mi dada
6: awon leni baba mo kiyin o
0: na
6: so mo wa papa wo bi e mo yo mo je ti ko yin e la ya re
0: tanu
6: ya ni se
0: beni
6: tanu ya ni ya re ko omo ologo ati baba re na atawa ara awon ebi e dakun ejo ba e ki la le se fun ru omo be amen yo ko na ya wo le ko yin loko re pe oko re oko re oda ya ko ni se agba wa papa wo bi na awon na nje mo tun na wa ko no amon wa ka ki baba awon obi lopo junu kini o lo sanu wa ona wo la to baba ona wo la to aluko mu ti embe ni o awon obi oju bole aluko mu ti embe baba ko se mi yin o e ri mi wi o awon omo ti an ti gbe yeda eyin da ya won ko afon laduwa awon bo de e ko eto
0: awon omo kan wa won ti kan ti ko eyin won bayi won ti ko si ya won ti yawon oni tumo ti ojo won lojumo to je pe gbogbo ton ba koda gan ba won na ba sun ton ba ti fe tulala iya won won ri loju orun po nle awon ki
7: be
0: ohun na ti wa ni gbagbo pe iye ohun lo nse ohun ani mo mi ni dodo yin mo se afi ke tu wonu oro mi
8: e ka ro ma e ka ro sa o
0: e seun
8: mo ala isa
0: amen
8: gbogbo adura te gba yen tori temi le se gba adura yen o àmọ mo dúpẹ lọwọ lọwọ ọlọrun pé mo ti bọ lọwọ irú ègún mo ti bọ kúrò nbẹ
0: luwaṣẹ
8: mo dúpẹ́ gan ni mo lọ ni tẹ́lẹ̀ gbogbo àwọn rédíò tiwẹ̀ àwọn tí wọ́n ń polówó kiri orí rédíò yẹn tí wọ́n bá ní kó máa fetí sí wọn olùwàṣírìn olùwàṣírìn mo pè kọ́ngbà kan tó ṣe yí pé kọ́ pe nọ́mbà òun kéèyàn ṣá máa sọ nǹkan tó ń ṣe òun mo ṣàgbàdúrà kó ṣàgbàdúrà fún bí mo ṣe pè báyìí wéré bó ṣe dárúkọ mi tó dárúkọ bàbá mi yẹn mo ni wọn ń wọ́ndà pé báwo ló ṣe mọ orúkọ mi báwo ló ṣe mọ orúkọ bàbá mi so ìgbà tí wọn fi hàn gbagba àwọn èèyàn wọn ní kinní ló lọ kọ́lá tó true color ló lọ tó fi rí nọmba mi yẹn wípé torí náà kí n má yà síbẹ̀ torí ó lè ní kí n máa bọ̀ kí n mú pẹ́pẹ́ yẹn wá kí n mú kinní kan wá ó ní àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mi ò lọ́gbà ni wọ́n sọ fún gbogbo àwọn tí mo ti fọ̀rọ̀ mi lo àwọn àdàgbà chọ́ọ̀chì mi wọ́n ní mi gbọ́dọ̀ lọ o pé tó bá ń tọ́jú bolé oríṣiríṣi ló máa rí orúkọ mi ìyàlẹ́gbà ni láti Ìbàdàn.
0: Ẹ ṣeun ṣe ń gbọ́ bàbá true color ó gbé wá ní sambo ó tún wọ̀ ní ti ẹnu
1: ọgbà
0: ó ti wọ́n wá ń chance ní ti ẹnu ojú ọmọ tọ́pọ̀lé ó ní wọ́n gbélé lọ́wọ́ nù ọlọ́run bá ń gbọ́ wọn ó tù ẹ̀ ní ó lọ rẹ ẹyin ẹdìyẹ ìbílẹ̀wà
1: ẹ tí ò lè porúkọ jésù kristi yóò rẹ ẹyin adìyẹ
0: wòlíì ni ó lọ rẹ ẹyin ìbílẹ̀ méje wá anitọ ba ni kọla greek won fura ṣugbọn eyin ibile elu a n gbọ yin
7: e
0: ṣeun
7: oluwa tagbara dọsan
0: ami
7: ẹri awọn eniyan lo n damu ara wọn bíbélì ni awọn eniyan mi n ṣègbé
0: tori wọn ni mọ
7: wípé wọn ni ìmọ ẹri bíbélì náà ló sọ pé ìwọ yóò mọ òtítọ
0: òtítọ́
7: yóò sọ ẹ́ di òmìnira ọpọlọpọ àìkólé sí àtàrò nínú ọlọ́run ti fún wa ní guidance nínú bíbélì gbogbo tó yẹ ká tẹ̀lé gbogbo dún ànàndù gbogbo ẹ̀ ló ti wà ní bíbélì àìkólé jogo káwọn ènìyàn ká bíbélì kán gò tu ọ̀rọ̀ ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run ń sọ wípé èyí ká ṣe èyí tẹ́ká má ṣe òun ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa sá káàkiri ibi tí òye kan sá lọ wọ́n ti pọ̀ káàkiri wọ́n ti pọ̀ gan ni ọlọ́run bẹ́ẹ̀ ti sọ wípé níkẹyìn ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa dìde tí wọ́n máa tàwọn èèyàn ṣe káàkiri òun náà ló ń ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìdílé náà ti dàrú náà ti bàjẹ́ àfi kí ọlọ́run kúkú gbàkóso.
0: Ẹ ṣeun ẹ ṣe o ẹlòmíì ò pé wọn wọ ọkùnrin yẹn sùnsùn torí pé ọwọ rẹ ò tí ì gòkè torí pé ọlọrun ò tí ì dá lóhùn ìyàwó ẹ wá ní agbónáwó ọwọ ìyàwó ẹ ga tókè díẹ jùlọ ni sá fún obìnrin yìí tó o bá fẹ kó gòrè yọ torí ìràwọ rẹ nílò.
1: bẹẹni arákùnrin kan lọ ṣọọṣì kan gbọ débẹ lẹlẹni kan bá gbé ẹmí ló bá ní ìránṣẹ mi ìyàwó rẹ ẹ tó sì ti níyàwó tí ó wà tó ní ìyàwó
0: tó ń lọmọ
1: wọn wá nọwọ sí obìnrin kan
0: ṣọọṣì ìyàwó rẹ rẹ
1: wọn ti di àlòpàtì so wọn wá nọwọ sí pé òní yabani ìyàwó mi mo ní ṣé olóhùn àmọ
0: mọmọlómù
1: ni ṣé olóhùn ò wá mọ tí
0: ń ṣe ni
1: ẹ wo ẹ tó ń tọjú tó pọ̀ ṣe kìnnìún òun ló yẹ kẹ ẹ nà lẹgbà ẹgbẹ nu yín sọ kéèyàn sáǹfọ ti pé
0: ẹlẹmi
1: ibú yóò jáde kúrò nínú ẹ so torí ẹ ní a ṣe ń sọ fún àwọn èèyàn wípé ẹ dá ọlọrun
0: mọ ẹ dá ọlọrun
1: yẹn mọ ẹ dá jésù mọ olóhùn rán mi sí yín pé kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín pé ẹ ní fẹ́ràn mi ò ṣùgbọ́n òótọ́ ni màá sọ fún yín torí
0: pé dá mọ
1: dá jésù mọ tó bá ti dá mọ ò ní kọ́ sínú
0: gbogbo àwọn tó láǹfààní láti gbọ́ wà láàárọ̀ ẹ bàbá ẹ gbóhùn àdúrà sókè fún ẹ súre fún ẹnì kankan.
1: mo wá ní o má jẹ̀mú ẹni tó láyé àti ọ̀run lọ mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àti oríjú olúwa mo wí pẹ̀lú agbára àjínde jésù gbogbo etí tó ń gbọ́ mi àti gbogbo ojú tó wù mí ní ibikíbi tẹ́ wù kẹ́ni wà lórúkọ jésù kristo ló àṣìṣe tí ìran yín ṣe àṣìṣe tí bàbá yín ṣe lórúkọ jésù tàbí ibi tẹ́ ẹ ti lọ fẹ́ kọ́ tàbí ibi tẹ́ ẹ ti lọ ní àyà èyí tó ń já yín dúró tó ń dà yín láàmú lórúkọ jésù ẹ̀mí mọ́ gbé mi
0: lórúkọ jésù
1: ẹ kúrò ní abẹ́ ìgò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe ìjọwọ́ gbogbo ẹ̀yin tí wọ́n ti dè mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní abẹ́ àwọn ìdè àwọn wòlíì ká lórúkọ jésù kristo ló wa ẹ̀mí mọ́ tù yín sílẹ̀
0: àmì jésù
1: ẹgbà ìtúsílẹ̀
0: àmì jésù àmì
1: jésù kristi olúwa wa
0: àmì lórúkọ táwọn èèyàn bá fẹ́ pè yín bàbá.
1: bẹ́ẹ̀ni nọ́mbà mi lélẹ́yìí tí wọ́n bá fẹ́ pè mí 070
9: tere tere tere ìyẹn tere mẹta 2 3 9 6 4 0 7 0 tere tere tere 2 3 9 6 4
0: bá mi tún pè lẹ́kùn sí
9: 0 7 0 tere tere tere tere mẹta 2 3 9 6 4 ìkejì rí mà 0805 30 02 32 36 0805 30 02 36 lẹ́ẹ̀kan sí 0805 30 02 32 36.
0: A tún padà bọ̀ ní kò pẹ́ kò jìnà yìí aku àlejò ni àwa ni ká kíra wa pé aku àlejò toró tójọ́ méjì tójọ́ mẹ́ta nìkan a sì nígbàgbọ́ wípé a mọ̀ gbà yín lálejò lóòrèkóòrè báyìí lágbára ọlọ́run lágẹlú wọn ń pe bí bàbá 96.7 FM ilé funfun ló wà ìyẹn ní fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn bàbá wa prophet ọlátúnjì ọlápàdé tí gbogbo yẹn mọ̀ sí mumi kúrò lágíjù náà lẹ ti láǹfààní láti gbóhùn wọnyẹn láti abà títì ọlẹ́dẹ àdígbàyí nìbàdàn kristi adóti bàbá kò ní fi í sílẹ̀ à ń padà bọ̀ ẹ má kúrò ńbẹ o ẹ ṣe tẹwà ńbẹ fún wa.
10: La la la la gelu FM jagaba gogoretio ma

0: èyàn bàdà tá gbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wa dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń sokun fún arun lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Charity Year Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Charity Year Eye Care Foundation àǹfààní ńlá gbà léyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity Year Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ ibi tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọ́ba ara ò ní dín dúró mọ́ wa lágbárí.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyà ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: sọpọlọ.
1: Kai, akara wo palu kapa eko giri.
2: Dr. Wenger pelu Jason lo kapa akara ole.
1: Ko ye kara o ma fajo bi ojo aro seyin. Bi Dr. Wenger lura. Ekun oko oke. Ara le adurugbon.
2: Lo Dr. Wenger pelu Jason.
1: Kaju e. O tun ma nsisi agbara fun mo okunrin kara ole koko. O da fun mo obirin ko se abiamu e ni rorun. Pelu ase ati onti ajo Nafdac. Ile ise Jesse Pharmaceutical Company Limited lo nse. O fi alagbata kaakiri Nigeria. Epe 0806-646-6115.
0: Dr. Wenger la fe, smell si le ron oro. Dr. Wenger idon, ko siri di gbe body ni le, ma sapolo.
2: Dr. Wenger pelu Jason, idon gangan.
3: Olorun baba dura. AK 47.
4: Láti àtètè kọ́ sí lọ̀rọ̀ ti wà ọlọ́run sì ni ọ̀rọ̀ náà wòlíì Caleb Ọ̀ládìrún Olúlàdé bàbá AK 47 tí ọlọ́run fi ọ̀rọ̀ náà rán yóò máa wà ní ìkànnì Lagilu FM láàárọ̀ kùtù ọjọ́ ajé dọ́jú ẹ ti Friday láti fi ọ̀rọ̀ bó onípòjípò bẹ́ẹ̀ ni yóò máa sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé mùtúmùwà tí ìyanu ìwòsàn ìtúsílẹ̀ àti àlùyó sì máa ṣẹlẹ̀. Èyí wá ni àwọn àsìkò tẹ́ máa bá wòlíì Caleb Ọ̀ládìrún Olúlàdé bàbá AK 47 ti ìjọ Holiness Anointed Church from Heaven pàdé láàárọ̀ kùtù àì ní ìkànnì Lagilu FM 6:35 to 6:50 a.m. ni lọ́jọ́ Monday, lọ́jọ́ Tuesday 6:40 to 6:55 a.m. lọ́jọ́ Wednesday 6:45 to 7 a.m. tó bá wà di Thursday 6:25 a.m. to 6:40 a.m. lẹ́sìn máa bá wọn pàdé ní 6:30 to 6:45 a.m. lọ́jọ́ Friday. Ẹ darapọ̀ mọ́ wòlíì Caleb Ọ̀ládìrún Olúlàdé bàbá àdúrà AK 47 ọlọ́run ọ̀rọ̀ ní ṣe tiẹ̀ tì lórúkọ Jésù.
5: Kò sẹ́ni tolúwa ò ní ṣeré fún ojú wa ló fẹ́ sí.
6: Ìyẹn fẹ́ni tó bá mọ ti ń ṣe ni o. Bí kábàlì kọ́lé láyé, tálákùn ojú sikélébé lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogun fàájì àti sekárí mi. Kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèlè.
7: Oní tèmi, 1,000,000 naira tó promise mi lánàá ń kọ.
6: Bèbí mi, mo ti dilẹ̀ fún ẹ. Ẹrù re. Pẹ̀lú atótónu mi sí ọ. 1,000,000 naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bá dé fóbìnrin? Àìlákà sí ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
8: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
6: Orí rẹ pé o lónìmọ̀ràn gidi ni. Níbi tá a yẹ lajúdé. Tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró débẹ̀ tí fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko. Fẹ́ fi kọ́lé iṣẹ́. Fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látòrí plọ̀tì plọ̀tì. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ talẹ̀. Kàn sí wọn ní Chris Book Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifọ̀n 0706281-7806 tàbí 0071036974. Kàn sí Bọ̀sún King. Kò dọ̀nilẹ̀ dọ̀nilẹ̀ jaburata.
9: Asa beyan lowo loro bi konko yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita so agun sagun eyan me dagba pupo ko ma rin koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan eyan gogo ki bata o sesin bo lesin eyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori sirisi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kore o ma le Ara ma gba pẹ pẹ pẹ. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Ka tete gbe igbese ni kia kia. Kẹdọ wa. Laparapa ni gbadun aye. Ose ni tin be laye ti oni tin dalamu. Ero gbalode nbe faye o. Lati ma bi arun sapa mo si. Kan si toni toni aba healthcare. Egbe le baba Lam Adesina Gomina Ipinle Oyo tele ni felele Ibadan. Eka ile ise Mojoyin Lola Complex. Iworo odi Ibadan. Telephone 08033715988. 08033715988. Enter tajo are. Lama toni toni.
10: Lagilu FM 96.7.

0: jẹ́ ká sí bíbí wá sí ìwé ìfihàn orí ìkọkàndínní ogún àka ẹsẹ̀ ìkẹta Revelation 19 verse 3. Ó ní àti lẹ́ẹ̀kejì wọ́n wí pé hallelujah èéfín rẹ̀ sì gòkè lọ láé àti láéláé. Bàbá wa nínú Olúwa ìránṣẹ́ Ọlọ́run alààyè Prophet Dr. K.A. Àfọlábí láti inú ìjọ Goshen Bible Mission èyí tó wà ní Jagun Olú Lọ́yọ̀ọ́ Ofo Àkànrọ Road Ìbàdàn. Bàbá tún ti wà láàrin wa fún ti òní. Ẹ kú dédé àsìkò yìí bàbá. Ẹ kú láéláé. Ẹ kú láéláé. Àti bàbá wa tó jáde síta àtẹ̀yí. Mo ti rí yín ìsìn yìí tí ìjú ọmọ tí ń ti ní báyìí lọ. Kí ló dé bàbá? Òkè Àdóní òdì àrí ti mọ́kànlá. Ẹ kú iṣẹ́ Olúwa.
1: Olúwa
0: dó tì yín kò ní fi yín sílẹ̀. Ẹ gbàdúrà fáwọn tó ń gbọ́ wa láàárọ̀ yìí.
1: A gbé ọ̀gá Ọlọ́run wa fún orí ọ̀fẹ́ tí a rí gbà láàárọ̀ yìí. Lórí gbogbo ọkàn tó ń gbọ́ wa àti iléeṣẹ́ Ọlọ́run gba ọpẹ́ wa.
0: Àmì Jésù.
1: Agbára Ọlọ́run lórúkọ Jésù kọ́ máa bá yín gbé.
0: Àmì Jésù.
1: Ìjì àkókò yìí lórúkọ Jésù kò ní jà lù
0: yín. Àmì Jésù.
1: Iléeṣẹ́ yìí lórúkọ Jésù kọ́ máa dàgbà sí.
0: Àmì Jésù.
1: Màmá títí láyọ̀ ẹ ò ní kúkú ọ̀wọ́.
0: Àmì Jésù.
1: Gbogbo òṣìṣẹ́ inú iléeṣẹ́ yìí ayé yín yóò máa tẹ̀ wá.
0: Àmì Jésù.
1: Bàbá wa tí Ọlọ́run lò fún iléeṣẹ́ yìí lórúkọ Jésù wọn máa pẹ́ fún.
0: Àmì Jésù.
1: Bẹ́ẹ̀ ni yóò ṣe.
0: Àmì.
1: Jésù Olúwa wa.
0: Àmì lórúkọ Jésù. Bàbá a ti pè yín pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ó ti tóbi ọjọ́ mẹ́ta.
1: Bẹ́ẹ̀.
0: Mo wá rí i pé kì í ṣe pé iṣẹ́ ìránṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ máa bèrè ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìwà àkọ́kọ́. Iṣẹ́ ìránṣẹ́ la kọ́ pè yín sí ni àbórin ẹ̀mí.
1: Orin ẹ̀mí làkọ́kọ́.
0: A pè yín sínú orin ẹ̀mí láti kékeré ni láti inú oyún ni àbí ngbà tí ẹjọ́ ẹ wà léwe.
1: Àwọn bàbá àti ìyá tó bí mi wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bàbá mi wò lé ni nígbà tí ìyá mi já lóore.
0: Ṣé lu Ìbàdàn yìí náà?
1: Bẹ́ẹ̀ni.
0: Kásàpé ọmọ Ìbàdàn ni.
1: Ìbàdàn ni mí. Ìbàdàn ni mí. Kọ̀sábù lànà méjì.
0: Ní kò sí àti ìyá àti bàbá.
1: Àti ìyá àti bàbá.
0: Ìbàdàn ni yín.
1: Kódà ìlà kan náà ní bẹ lójú àméjèèjì.
0: Inú ilé kan náà wọ́n ti jọ bí wọ́n.
1: Inú ilé kan náà kọ́.
0: Wọ́n ṣe wá bulà kan náà fún wọn.
1: Ìkan wá látọ̀nà ara ìkan wá látòlúyọ̀lé.
0: Ìbọn ti wá pàdé tó fi di pé wọ́n pa ilà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́. Mo sì fẹ́ràn ọmọ yìí pọ̀ mo fẹ́ràn ọmọ
1: yìí.
0: Ìtàn sórí.
1: Bàbá tó jẹ́ bíbí mi olùkọ́ ni.
0: Tíchà ni wọ́n.
1: Tíchà ni wọ́n.
0: Àwọn olùkọ́ jọ̀hún.
1: Àwọn olùkọ́ jọ̀hún.
0: Tí wọ́n máa ń wọ níkà.
1: Tí wọ́n la pátí.
0: Pátí báyìí. Wọ́n á gẹ pọ́ǹgì wọ́n wá la pátí sí.
1: Ìyá mi sì jẹ́ student wọn gbà náà.
0: Irọ́ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá yín yóò yájú nù o.
1: Ọ̀yájú.
0: Ọlọ́run bàbá yín yóò yájú ni o. Ẹ sì mọ̀ pé láyé ìgbà náà kí ọmọ tó jáde primary six yóò fẹ́ tọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí méjìdínlógún.
1: Yóò ti ṣe
0: dáadáa.
1: Ó ti gbọ́ kérésì.
0: Yóò ti wọlé yángbà náà. Bá dádì yìí àìmọ̀wọ̀n ó dùn mí gan. Bá lọ bá wọn lálejò jẹ́ kan ni.
1: Lẹ́yìn fífẹ́ tí wọ́n fẹ́ra mo ní ẹ̀gbọ́n níwájú. Ṣùgbọ́n ìtàn sọ fún mi pé ọjọ́ kan mọ́dà mi ti lóyún. Ṣùgbọ́n bàbá wòlíì kankan wá sí church wa ó wá sì sọjí. A pé wòlíì lẹ́yìn ní bàbá wòlíì láyé gbangbanko. Ìgbà tí bàbá wòlíì yẹn wá ń sọ àsọtẹ́lẹ̀ lọ ló wá ń ṣàlàyé wípé màmá tó wà lọ́ọ̀kan yìí Olúwa sọ fóun pé wòlíì Ọlọ́run
0: yóò ti ara rẹ̀ jáde.
1: Yóò ti ara rẹ̀ jáde. Gbogbo àkókò ìgbà tá à ń sọ yìí kò jóyún oṣù méjì lọ. So àwọn
0: yàrá. Àwọn ganan ò mọ̀ pé àwọn ti lóyún o.
1: Ìyá mọ̀ pé òun ti lóyún. Mọ̀ kò sí gbogbo ọmọ church kan wò kámikámi pé oyún bí báwo ṣé ìyá Gbẹ̀ngá lóyún.
0: Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀tàn fún yín. Nítorí pé ìyẹn ìṣàkọ̀bí.
1: Bèmí ìṣàkọ̀bí. So nígbà tó wá bàbá yẹn wá láti ṣàlàyé. Pé Olúwa sọ fóun pé násírì Ọlọ́run. Abẹ́ ò sì gbọ́dọ̀ kan orí ẹ̀ fodidi ọdún mẹ́ta àti oṣù mẹ́fà. Lẹ́yìn ìgbà yẹn wọ́n le gé irun orí ẹ̀. So ibẹ̀ yẹn ni májẹ̀mú yẹn ti kọ́kọ́ fìdí múlẹ̀. So nígbà tá a sì bímí ní tòótọ́ ó tún wá sọ̀rọ̀ kan fún wọn wípé wọn ò ní rí mi bí lóṣù mẹ́sàn-án màá lo odidi ọdún kan gbáko.
0: Irú ọmọ wo lẹ wá dẹ̀m.
1: Kò yé mi náà èmi náà dàbí ipò le díẹ̀ náà.
0: Ngbà ọjà ayé gan-an ẹ le o. te to bi yin saye lomo odun kan e buru sugbon ele to fi je pe o wu yin pe omo odun kan e po odun kan nu ke to jade sita
1: o si meji la yen pe
0: o ye ke kokoko ko gbadu fun yin gbede ile aye ni
1: omo won ku
0: ko le ku ke se gbadu to tobi to o su meji la n pe
1: o su meji la yen pe
0: tori pe asotele ti wa nbe
1: so leyin igba yen bi ere bi awada bi ere bi awada bi omo kekeke bi omo odun meta na ni aso fun mi pe mo ti n korin ka ma lu bembe no church ka ma lagu
0: e tu gba golodani e lo fokun si e wa ya
1: bi mo sa n to ninu church church aladu awa ngba yen so tori baba mi je ranse olorun to de dajo sile so o mu ki nkan yen ko ko ton gbara mo die si but ngba ti mo pari school sat
0: titi te fi dade primary school awon awon ebun yen fara han die die ni sugbon ko ti fara han
1: ko ti o fara han die die in fact ni secondary school ti mo ti jade gan o fara han tori pe
0: tori ngba ti won gbe wa primary school e wa nu awon ti o mo ko odun mefa wa ti pe o awon ti o lulu
1: mo nlu
0: ko to so e ti bo waju
1: ah roli ni mo nlu ni primary school
0: me school ngba yen
1: roli ngba yen ni mo nlu te ngba mo wa secondary school opo activities ni mo wa involve pelu opo activity mo wa involve pelu choir ni o school choir literary beating society math pass society and all sorts of things then mo ni anfani lati darapo mo ijo ni tebomi
0: iyen lo ko ngba na
1: ki soko o
0: nibo wa ni
1: ah ilu ta npe ni ilu lero ni isoko ilu nla ni
0: ilu nla ni
1: awon alagba ni legbe oke o lo wa
0: ni le o lohun
1: ni le o lohun be ti jade secondary school
0: oke o se baptist le lo secondary school ni abi lo le o reko eh eh
1: baptist high school
0: le lero le lo
1: jade second set ni mi ni le we yen
0: ni le we yen
1: second set adupe pupo lowo lohun
0: pe eh lati ibadan bi ki lo wa gbe awon obi yin lo si ilu lero
1: ah ki sawon obi mi ki sawon obi mi lo gbe mi lo si ilu lero ibere te ibere yen awon mates mi na ma nbere iru ibere be papa ju lo nigba ta pari wa e kitan ti mo wa pada wa leti elomi lo seko ti ma so bi ko ya do wa ti an bi mi lere pe secondary school lo yi gbogbo
0: agbegbe ka ki le wa wa lo le o lohun
1: so ma ni bi tayan mo mi romo ni mo wa
0: to ti je pe gbogbo gba te so ekan loko
1: be ni
0: baba ti woko laaro tu dale woko we si yin ni pe ya mi atototo emi ati yin ni ajo ma pade pelu ayo ati alafia o
1: ago kago meji lohun lodoko ti e ti ma sawata
0: eh ja
1: ja ti nbo wa si badan ago kago meji lohun won ti ma gbe ore kaluku tore ti lo fo ko le pe ai mo nlo si
0: badan en lo mo nlo badan mo nlo badan oloko o ti mo so pe ile e lo ile jagun o e lo ile oni keke o e lo ile onse kere o o lo ibadan gbe o
1: to nba ile mo lo o tun jo keji so ibe yen ni mo ti jade mo ani anfani lati darapo mo egbe akorin First Baptist Church ni lu lero lodo so where where where talent te a fi fun mi gege bi olorin obe yes ni je jade sugbon ni gele ti mo pada de ni olorun da wa agbara le mi
0: lato wa si ibadan leyin te jade secondary school
1: jade secondary school mo pada wa si ibadan so leyin yen
0: gba yen form 1 form 2 form 3 form 4
1: form 4 form 5 si asiko
0: ni do ss
1: bio so later gba ta jade secondary school adua adua adua oro olorun were were were ipe yen wa je jade fun mi to bi je pe ise iranse torin bere
0: e ma binu baba ka to lo ngba te wa ni lero ibo le ngbe
1: nigba ta kokoko wole akoko ni dormitory bi hostel
0: hostel
1: so hostel yen ki se hostel gidi bi kankan gba ile fan students to wa latona
0: ji latona ji ko ma gbe
1: but ile yen o jina pupo
0: si school
1: but nga awa ta wa lo hostel yun ah ko lohun sa na wa a ma patapo
0: mi eye lati o ti pe ti o ti sele
1: so
0: ti pe to ti sele
1: olo yo emi na ayi mi baba je
0: dey na fe lo school 3
1: ah
0: olo ni o je
1: o je
0: so skuteri le ba gba jade
1: ah iba buru die so as a result of that but then ti ma ti a lo bi mo se lu odun kan you still mo ko
0: kuro nbe
1: mo lo rent ile so ati keke yen ni mo ti dagba le fara ti lo si school ti ti olorun fi ba mi se lati jade
0: o de rorun fun yin tori pe awon obi yin won de omowe to ba je pe baba yin o je oluko yo fe nira die
1: ah baba mi te ti ko ni se oluko n gbogbo yen
0: won ti retire n gba na
1: mi gbanju mo se oluko lodo baba mi
0: won ti retire ko to de
1: ah no ise pana pana ni mo gbanju mo baba mi si igba ti
0: won pana ngba na ni
1: ah o ni igba keje oga pana pana ni ipinle oyo ni akoko
0: na akoko gba yen
1: ibe na retire ni a pari irin ajo si but ti ngba to ton ya ijoba pa akoko gba yen NNPC bere so won to wa gain employment as the chief safety officer nationally from NNPC
0: related in e sa pada wa badan
1: mo pada wa badan so mo se pada wa badan mo di 1983 leyin odun kan so odun meji ti mo jade secondary school mo di 1983 ni ise iranse orin lo bere
0: 1983 gangan ni ise iranse orin bere eyin melo le bere no bere pelu yin
1: ti an bere
0: tori ko se ki se nteyan le da se
1: bi awa bi marun si me meje
0: ki le pe band yin gba nu
1: New Life International Gospel Singers and Preaching Ministry
0: o se wa gun to yin
1: ah igba ta kokko bere New Life International Gospel Singers but ngba ti a lo odun mewa kokko ipi lori oro gege bi ajinre fun lati ma wa su
0: ka kire
1: o de afi preaching ministry
0: si
1: yen gan lo bi church
0: owo
1: band la fi ra le church
0: owo te npa ni bi band nigba teyin bere e ma ri owo pada da ngba na
1: o mo lo won wa
0: nbo le se wa rowo ra le church nigba te pe
1: awon omo egbe ni
0: won dawo
1: ka jo ri vision yen pa oluwa so bi ka se bayi ko se ka se bayi ka se bayi keni ka se
0: nbo ka lu ku nsise o
1: ah student lo po ju laarin wa ni akoko gba na tori mi ti mo joga awon gan student awon to je married laarin wa ko ja meta nigba na
0: ṣùgbọ́n àwọn márìdì ń fi agbára tí wọ́n fi kun ti yín lọ́wọ́
1: tí mo lè sọ pé ó ní lọ́wọ́ láàrin wa ò jẹ́ nìkan lọ
0: èló sì lówó náà gbà náà
1: èló lówó náà tó jẹ́ pé àjọ̀dún àkọ́kọ́ tá a ṣe mi ìfẹ́ dárúkọ bàbá yẹn tọrọ àwọn náà ń bọ̀ wá síbi program níjọ sunday tá a ṣe tí wọ́n wá àwa nìkan sọ̀rọ̀ sẹ́ni tí wọ́n sọ pé lágbára ọlọ́run àwọn fún wa ní 1,000 naira
0: gbogbo ẹmọ ṣubúrú lẹ ni 1,000 tán tán tán
1: n la fi ra the first instrument band wa
0: 1,000 yẹn lẹ fi ra guitar lẹ fi ra ìlù lẹ fi ra speaker 1,000 naira
1: la fi ra speaker
0: ṣé kò mọ ya àwọn tó dùn ìrẹnu pé 1,000 gbẹ̀yàn fún ọmọ mi olúwa tẹ́jọ́ láì ní 1,000 yóò kọ́ ìyẹ̀wò báyìí pé kí lẹ ní kò ń fi ṣe kò tó ra gángan kódà kọ̀ǹgọ́ ìlú kò tó ra ẹ tó wá sọ pé instrument 1,000 naira lẹ fi ra yọ kúrò nbẹ instrument music instrument àwọn speakers gbogbo speakers tó dẹ̀ tó
1: bẹ́ẹ̀ni tàbí kò sí play tálẹ̀ lọ
0: ẹnkó lọ ni
1: tó ṣe
0: bàbá yẹn tún bọ̀ ọjọ́ sunday
1: lágbára ọlọ́run
0: wọ́n tún bọ̀ wá látìgbà náà ni wọ́n sì ti wà pẹ̀lú yín títí di ìsìn
1: nígbà tó dáàrin kan ọlọ́run lò wọ́n gan fún wa a ò lè gbàgbé láyé bàtà bá déjọ́ ọjọ́ sunday wọ́n tó mọ tí
0: àwọn ti ṣe
1: torí nígbà tá a bẹ̀rẹ̀ church yẹn àwọn ni ọlọ́run lò nígbà tá a ani atun ṣàjọ̀dún generator ta tó kó lọ sórí ilẹ̀ yìí mẹ́sẹ̀gì jáde kórí ilẹ̀ yẹn ni
0: ká ti ṣàjọ̀dún ọdún kìíní
1: àjọ̀dún bandi
0: bandi òkè yìí
1: sọ́gbà tá a dé bẹ́ẹ̀ ilẹ̀ tuntun ni inú gbó ni kò sẹ́ni tó mọ bẹ́ẹ̀ so mọ́tò gan ti ń bọ̀ wá mọ́tò ń rì ni
0: torí pé kò tí wọn ìlànà dé bẹ́ẹ̀ wọ́n
1: ìlànà wà lálànà ọwọ́ ilé mi fi lànà bẹ́ẹ̀
0: gbogbo àwọn igi tí ń bẹ́ẹ̀ gígé
1: ẹ̀gẹ́ ni wọ́n ń gbìn lórí ilẹ̀
0: church wa
1: ẹ̀gẹ́ ni wọ́n ń gbìn
0: kò sí ilé lọ́tún kò sí ilé lọ́sì igbó kìjìkìjì àti ṣèṣọ́ òru gan bẹ́ẹ̀ ó di wàhálà
1: o but adúpẹ́ pọ̀ lọ́wọ́ ọlọ́run pé nǹkan ò tí ì bàjẹ́
0: báyìí kò tí ì rí báyìí ìgbà náà
1: bẹẹni
0: sì mú nẹẹtì dání
1: kí ni jẹnẹẹtì mi ń sọnù gbó yẹn àwọn ọlọdẹ ilẹ bàálù tí wọn bá ń lọ káàkiri àtúnjọ máa wú síra wa.
0: Hello. Iwa lo mama be bunu le ito ba kan
1: no aye lo lorun wa lo ba lo ba won wa lojo yen
0: won wa
1: wa lo ba won pe bye awa n to ba di igba bayi ke n wa ye laarin osu meji gba ti ma lo won fun wa ni 50,000 naira check
0: ni ile lodun yen
1: lodun yen ni wema bank
0: hey
1: mo pada dile mo sun lori bed mo ton jabo
0: e tun re lule tori n to jo mo bi owo ba e riri laje yi
1: mo tun jabo
0: 50,000 ni 80
1: be ni
0: hey
1: gba to wa ya awon
0: lese kese e ti rigi mole e ti gbele e ti se foundation
1: a lo se foundation ni
0: foundation lese kese
1: a lo se foundation that was 1995
0: e wo mo pada bo bi bo lati na owo soke in si gboro mo gbon to ba wi
2: Lagilu FM 96.7
3: Aya mi abeke olowo sibi ewo nji je lasiko yi
4: Olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki fo lo je wa sere
3: Benti eri
4: asiko Mazavita ti to
3: Alani ore ni o de lo nje olokele Mazavita ni yi

0: ẹjàládùn àwọn pastries wa bíi spanish tart sanding roll àwọn bẹ́ẹ̀dì wa confam ni ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn iléeṣẹ́ capital bank ti wà nìbàdàn wọ́n wà ní new garage nínú ilé-èpò gas tap ọjọ́ express road nínú ilé-èpò gas tap nnpc filling station ẹgbẹ́dàkú ló di ife road jaiwe bus stop amúlùkù ìbàdàn ẹ pè sórí nọ́mbà yìí láti order fún jẹ́tẹ̀ ẹ bá fẹ́ 0706171740 capital bites olóúnjẹ ìgbàlódé nìbàdàn.
1: Ẹ káàbọ̀ padà, yóò wù mí ká gba ìpè torí ọ̀rọ̀ pọ̀ lẹ́nu bàbá. Ó kàn jẹ́ wípé ó máa ń ṣe díẹ̀ kan tó láǹfààní láti wá. Èmi sì fẹ́ kó jẹ́ pé ngbà tí àjọ̀dọ̀ bá bọ̀ ni máa ń láyè láti wá.
2: A máa adjust.
1: Kò yẹ adjust ẹjọ́ láti wá máa fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa bọ̀ wá. Prophet Dr. K. Àfọlábí, bàbá náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀. Àwọn tí wọ́n ti rí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di àsìkò yìí. Níbi tí ẹ wá bá iṣẹ́ dé ngbà náà. Ẹ wá láti pe bàbá.
2: So ìgbà tí ó dàrin kan àti iṣẹ́ ìrànṣẹ́ yẹn ti ń lọ a ti lo bí ọdún bíi mẹ́fà sí méje mo kàn láti gbéra lọ bá wọn pé kánjọ kan wá pé ibi tá a bá ṣe dé kan wá wò ó mo lọ lẹ́ẹ̀kíní mo lọ lẹ́ẹ̀kejì wọn wá gbọ́ ẹ̀rìn pé káwọn wá wò ó ní bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé tí wọ́n bá wá wọn ò lè ràn wá lọ́wọ́ pé tó kàn rí. So abẹ́ àti bàbá la ti ń ṣèsìn o ọ̀rá la ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ o àwọn òṣìṣẹ́ náà pálọ̀ rí láyé.
1: Ọ̀rá lẹ kọ́kọ́ fi tẹ́ sí torí àánú
2: ₦150 ni wọ́n ń ta ọ̀rá yẹn lọ́jà àbá
1: nígbà náà
2: ara mẹ́ta ó gbó àlọ́ra mi mọ̀ òun pa á mọ́ bẹ̀ nígbà tó dáàrin kan àwa lọ mọ́ jáyì mọ̀
1: láti máa fi dé lórí
2: ní jagun gangan láwa lọ mọ́ jáyì mọ̀ ká tó lọ jáyì mọ̀ yẹn á lo wákàtí kan láti lọ
1: wákàtí kan láti padà
2: tójọba ti àárọ̀ irú àkókò yìí tí atẹ́gùn fẹ́ díẹ̀ nígbà tí a bá dé chọ́ọ̀chì jọ sunday
1: gbogbo ìmọ̀ ti lọ
2: ó ti dàyàwó so ibẹ̀ ni sẹ́ parí sí jọ náà ọ̀rá tún bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ a tún
1: wá nǹkan míì
2: lọ gba
1: ẹ̀kàn dẹ̀ gbàdúrà
2: ṣùgbọ́n nígbà tó dàrin kan èmi olúwa kan sọ pé kí n lọ bá bàbá yìí tọ́ra gbogbo rí o tí fẹjú báyìí kò sí tí a máa ń pè èèyàn gbìyànjú èmi gan ni a ń pè ní mr gbìyànjú mo gbìyànjú gan but ọjọ́ mo sọ fún yín pé ìgbà tí mo parí university tí mo lọ sórí òkè lọ gbàdúrà gbogbo certificate tí mo gbà láyé látòrí primary wọ secondary wọ university gbogbo ẹni mo tò kalẹ̀ including the nyc discharge certificate pé olúwa láwọn ọ̀nà sẹ bàbá yẹn kàn jáde wa bàbá orí òkè yẹn kàn jáde wa bàbá òkè gbèmí ó kàn jáde wa ni ó ní sẹ káyọ̀dé kọ́ yẹn ni mo lé mínísà n bá kúnlẹ̀ kan gbàdúrà ó ní kúrò dìde ńlẹ̀ olúwa ni kí n sọ fún ọ pé ò lè ríṣẹ́ o orí pẹpẹ tá a fi ọsọ májẹ̀mú ni kò padà sí ibẹ̀ ni oúnjẹ òjọ́ rẹ wà láì ṣe ọkàn máa rìn káàkiri bí ìgbà téèyàn ṣépè fún yàn ni inú mi ò dùn lẹ́yìn àdúrà ọjọ́ méje tí mo gbà lórí òkè mo ní ìbànújẹ́ láti sọ̀kalẹ̀ infact ó mú mi fẹ́ kórira bàbá yẹn nígbà míì nígbà tó aya mo tún padà lọ sórí òkè olúwa sọ pé òun ọ̀ra ilẹ̀ kan fún wa pé ìrẹ̀ tọ́lọ́run bá là yẹn olúwa sọ fóun pé ká tètè máa lọ bẹ̀ ibẹ̀ ni ìyanu wà.
1: ẹ mọ̀ dára dúró lórí ẹ̀
2: mọ̀mọ́ mi náà ní olúwa kan tó wà àwọn náà tó máa lọ́jọ́ kan tá à ń ṣàjọ̀dún ní chọ́ọ̀chì bàbá mi bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ náà mọ́tò wọ́n ní káyọ̀dé gbé òun olúwa lẹ́nu mi wọ́n lóluwa sọ pé ibi nkóbá ògo ayé ẹ torí lẹ́yìn asunlẹ̀ orí ìtàpẹ̀ ní chọ́ọ̀chì bàbá mi wà so ibẹ̀ láti máa ń ṣàjọ̀dún bàbá wa màmá wa sọ pé olúwa sọ pé àwọn ẹ̀mí burúkú kan wà ní àárín tí wọ́n tẹ̀rí ògo rẹ̀ bá mọ́ ṣàjọ̀dún mọ́ níbí o
1: torí lẹ́yìn gan kẹ́kẹ́ mọ́ lọ
2: bá ni mo ti gbọ́ so tó jẹ́ ká múfù lọ sórí
1: ilẹ̀yìn
2: so nígbà tí ó wá dé pé
1: bàbá ẹ mọ̀ kó mo sọ lẹ́ẹ̀kan pé mo fẹ́ ká gba ìpè àsìkò dẹ̀
2: ti ń lọ
1: torí ètò ti wọnú ètò ọdún ke ló wá ní tí ẹ ti bẹ̀rẹ̀ àjọ̀dún ń bẹ̀
2: nípa orí ọ̀fẹ́ ọlọ́run
1: ẹ ṣe ń padà bọ̀ torí àtúnṣe ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí mo fẹ́ kí àwọn èèyàn pè wọlé.
2: Ó pé ọgbọ̀n ọdún báyìí
1: tẹ́ ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ yẹn
2: 31 years gan ni ṣùgbọ́n ọdún àkọ́kọ́ òun kò sí nǹkan tá a fẹ́ celebrate lé lórí àwa mélòó la wà ń bẹ̀ tá a fẹ́ ṣàjọ̀dún ìdí nìyẹn tá a fi
1: rántí àkókò
2: yẹn ṣùgbọ́n ọdún àmúkà gangan ó pé ọgbọ̀n
1: ọdún gérége
2: tá a ti bẹ̀rẹ̀
1: nínú lórí ilẹ̀ yẹn gangan
2: tọ́lọ́run dẹ̀ gba gbogbo oko
1: títí di ìsìn
2: títí di àkókò yìí
1: àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ́bọ̀ tí ọlọ́run pè tí a pè a fi

0: gbé mi lọ.
1: Ọjọ́ mélòó kan ló kù ta máa wọ oṣù kẹfà ọdún yìí a wá dá sí méjì.
0: Wúrà mi ti la iná kọjá.
1: O ti ké, o ti lọ gbogbo orí òkè, gbogbo pásítọ̀ ti gbàdúrà fún ẹ, gbogbo àáfàá, ìmáàm, bíṣọ̀p, wòlíì wọn ti gbàdúrà fún, wọn ti gbọ́ wọlé ẹ lóore.
0: Dúpẹ́ dúpẹ́ fún níbùwọ̀ rẹ̀.
1: O ṣì wà lójú kan.
0: Dúpẹ́ fún níbùwọ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ wúwo jẹ́ fún níbùwọ̀ rẹ̀. Ìwọ lábí ọmọ tí o sọ.
1: Ṣé kí n sọ tọrọ fún ẹ?
0: Pẹ̀lú gbogbo ìlàkọjá tí ò lè gbé mi lọ.
1: Màá fún ẹ láṣìírí mẹ́ta láàárọ̀ ìtọ́lọ́run bá ní ààyè wà.
0: Mo la iná kọjá kojú mi.
1: Tí mo fẹ́ kó tètè bẹ̀rẹ̀ sí ní sáré pẹ̀lú ẹ nínú oṣù tá a wà yìí kọ́dún yìí tó pín sí méjì.
0: Ayọ̀ màmá wọ́ mi lọ. Àwọn ìṣàkú tó lanu.
1: Ǹjẹ́ o mọ̀ pé kò ń ṣe gbogbo nǹkan làdúrà ń ṣe?
0: Bàbá aláàbò kí ni mi ò ní dúpẹ́.
1: Àmọ́ kò ṣe ohun ti òun lọ́lọ́run tí mò ń sìn.
0: Ó fẹ́ fàyè mi dá. Òun ló ń.
1: O ti sunkún.
0: Ó pa mí mọ́ bí.
1: Gbogbo pílò ẹ o ti wet.
0: Ìṣúlá ayé láti dáyẹyẹ.
1: O ti lọ sí gbogbo ibi tí o lè lọ, wọ́n ti gba gbogbo owó tọ́ lè gbà lọ́wọ́ ẹ, zero ló ti bọ̀ sí.
0: Ìrẹ kò sẹ́lòmíràn o Jésù. Lẹ́yìn rẹ kò sẹ́lò.
1: O ti sọ fún everybody.
0: Lẹ́yìn rẹ kò sí baba ńlá anybody.
1: O tiẹ̀ sí baba ńlá baba anybody lẹ́yìn ẹ.
0: Kò sẹ́lò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ́n tún ní ẹ̀.

0: láyé láyé láyé kò sólúwà ẹ
1: kò
0: sẹ́nibọ̀dì kò tí kò kúkú sẹ́ni tó mọ́.
1: Ìgbà mọ̀ràn lọ́wọ́ ọlọ́gbọ́n ayé kó tó sóore fẹ́ ní ìbọ̀dì o. Kò dẹ̀ ní gbàdájọ́ lọ́wọ́ ẹnikẹ́ni táyé bá máa dó mi o.
0: Kò sẹ́ni tó fẹ́
1: gbàdájọ́ lọ́wọ́ ẹ. Ẹ̀yin sẹ́ni ẹ̀mí ẹ tún wò ní
0: ẹ̀mí ẹ̀mí.
1: Lẹ́yìn rẹ kò sẹ́lò
0: kò sẹ́nibọ̀dì.
1: Ta ló ń wá dé orí ẹ̀ kó jáde kó wá sọ o.
0: Ṣàdábọ̀ sí kàtà
1: rẹ̀. Bàbá ta ló yàn ọ́ wípé kó wá jọba o. Èmi ni Olúwa Ọlọ́run ẹran náà tẹ́ ni.
0: Ta ló yàn? You know the fear face? Who are you, rẹ? Ọba tó ń gbàdọ̀bálẹ̀ gbogbo àwọn ọba tó wà láyé yìí.
1: Lẹ́yìn rẹ kò sẹ́lò
0: ìrọ̀. Kò sí.
1: Ọba tó ń bọ́ gbogbo ayé láì jẹ́ gbèsè.
0: Ilá bá ṣí kàtàlẹ̀ báyà.
1: Àṣírí mi tó ń bò yìí kì í ṣọgbọ́n tètè mi.
0: Kò ṣọgbọ́n mi.
1: Ọpẹ́lọpẹ́ rẹ ni ò bá ní bá bí àlá. Ẹ̀gbọ́nà ìwọ olùpèsè provider mi àbíyẹmọ.
0: Olùpèsè provider.
1: Ìwọ ló ní kí n kó àníyàn mi lé olórí.
0: Ọpẹ́lọpẹ́ rẹ mi ò bá ti di bá bí àlá.
1: Mo fẹ́ lásán pẹ̀lú fàtà pẹ̀lú òun jíjẹ. Gbogbo bùkátà èyí tí mo ní
0: ló ń bá mi gbọ́. Sweeter ti mi ìwọ ló ń gbè. Ọlọ́run mi ìwọ ló ń gbè.
1: Aṣọ ẹ̀dùn tó ṣí. Kí ni máa wẹ̀ nínú ọ̀rọ̀ lọ? Torí wípé igi gbọ́ lè má meso rẹ̀ wá ní ọdọọdún.
0: Jésù.
1: Igi ọ̀sán lè so kíkan kòkòrò gidi. Bọ́mọ ènìyàn ṣe rẹ̀ wà tó ẹran ìdin ni. Ìwọ nìkan ló yí padà àwọn ọjọ́.
0: Bọ́mọ ènìyàn ṣe rẹwà tó ẹran ìdin ni. Káyà bàbà bàbà.

0: ọ̀dà bímbọ ní ká lọ sójú ọjà tá a bá ti wá dé látòjú ọjà yìí lágbára ọlọ́run máa fún ẹ láwọn àṣírí kankan nǹkan kan wà tó jẹ́ pé ó ti ṣe gbogbo àbí má wọ́ rí nǹkan tó ṣì máa ṣe wà ó kàn jẹ́ pé ò tí ì rí ò tí ì mọ̀ tó bá ti wá gbọ́n lénìí ò dẹ̀ tí ì gbọ́ tó bá ti wá gbọ́n lénìí tó bá lè ṣe é fi ìyókù lẹ̀ fọlọ́run ṣé bẹ́ẹ̀ gbọ́ òun nìkan lẹni tó ń bọ́ gbogbo ilé ayé tí ò dẹ̀ jẹ gbèsè ṣùgbọ́n mo lè ra ráìsì ní gbèsè bí mo ṣe mo parọ́ mo jẹ gbèsè nìyẹn mo lè rẹwà ní gbèsè ṣùgbọ́n àdúgbò kan ṣoṣo yìí tó ń bọ́ gbogbo ilé ayé kò jẹ gbèsè tó o bá lè ṣe nǹkan tí mo bá sọ fún ẹ láàárọ̀ yìí gbàgbé ẹ̀ wàá máa rẹ́rìn-ín tí ọdún yìí máa fi parí à ń bọ̀ a ò tí ì dé àṣírí ńlá.
1: Lágílú FM 96.1

0: ṣe lójú iná léwu ra ohun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóńgálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò da alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rọ́nà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú 15:00 PM 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Mọ́ndé. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò AK Abami Wòlíì láti inú ìjọ Temple of God Prayer Ministry Christian Church AK orí òkè àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Mọ́ndé ọ̀sẹ̀ yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704 700

0: Aku ìyálẹ̀ tàbẹ́ lásìkò ìsinmi òní. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló dé sí ti gbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ. Martini Salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹgbàrún kòkó eléyìí tí ń bẹ nínú ìròyìn ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti ṣàlàyé wípé àwọn ọba aládé òun náà ni wọ́n kó ipa gbòógì nínú ìṣèjọba àwarawa. Gómìnà ti ìpínlẹ̀ ti Rivers Fubara òun náà ni ó ti yíyan báyìí lẹ́yìn àyẹ̀wò ilé ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe fún àwọn olùdíje gómìnà ṣáájú ètò ìdìbò ọdún 2027. Orílẹ̀-èdè Iran náà ni ó tún dúnkòokò mọ́ orílẹ̀-èdè ti Amẹ́ríkà látàrí bí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe kọlu àwọn ọkọ̀ àgbépo wọn lẹ́yìn àdéhùn jogun sinmi ilé tó ń lọ lọ́wọ́. Àtàmọ́tàsé fúnkọ agbábọ́ọ̀lù ti Super Eagles Osimhen òun náà ló ti ṣàlàyé báyìí pé inú òun dùn bí ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray bí wọ́n ṣe gba ìdíje ti orílẹ̀-èdè ti líìgì ti orílẹ̀-èdè ti Turkey ní báyìí ẹgbọ́ròyìn òun lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Rẹ̀ Bọ́lá Tinubu òun náà ló ti ṣàlàyé pé òun ṣetán báyìí láti jẹ́ da iyì àti ògo eléyìí tí wọ́n mọ̀ mọ́ àwọn ọba aládé padà sí ẹ̀ka ìṣèjọba orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu náà ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nínú ayẹyẹ ìdágbére eléyìí tí wọ́n ṣe fún ti ìsìnkú ti ọba Sikiru Kayode Adetona eléyìí tó wáyé ní pápá ìṣeré ti Dípọ̀ Dínà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún náà ló jáde síta níbi tí ẹni tó jẹ́ gómìnà Dàpọ̀ Abiodun bí ó ti ṣojú ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ibẹ̀ náà ló ti ṣàlàyé báyìí pé tẹ́lẹ̀ ló jẹ́ pé àwọn ọba aládé ọ̀hún náà ló jẹ́ pé wọ́n kàn fi ọ̀pọ̀lọpọ̀ wọn di gẹrẹwu tó sì jẹ́ pé adé òun náà ni wọ́n ní tí wọn kò sì ní àwọn àṣẹ kan lẹ́nu láti pa. Ibẹ̀ náà ló ti wá ṣàlàyé báyìí pé iyì àti ògo òun náà ni òun ṣetán báyìí láti fún àwọn ọba aládé ọ̀hún pàápàá jùlọ nínú ìṣàkóso òun. Ibẹ̀ náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè ìrètí ọ̀tún ilé tí ìṣàkóso òun dì mú òun náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé àti bálẹ̀bálẹ̀ òun náà ni wọ́n jẹ àǹfààní rẹ̀. Ibẹ̀ náà ti wá ṣàpèjúwe ọba aládé ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn àlàáfíà àti ìdàgbàsókè nínú ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ti ìpínlẹ̀ Èkó ọba Fẹmi Hamzat òun náà ló ti yíyan báyìí gẹ́gẹ́ bí àyẹ̀wò eléyìí tí ìgbìmọ̀ eléyìí tí ó ń rí sí ọ̀rọ̀ gómìnà àti ẹni tí yóò mọ díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ti APC ṣáájú ti ọdún 2027. Hamzat náà ni ó sọ̀rọ̀ ń di mímọ̀ lẹ́yìn àyẹ̀wò ọ̀hún eléyìí tó wáyé ní olúlùlẹ́wà nílùú Àbújá ní òpin ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé igbákejì gómìnà ọ̀hún ṣe ṣàlàyé síta ìpè àwọn ìwé ẹ̀rí ọ̀hún àti àtìmọ́ṣe bọ̀ òun náà ni wọ́n ti yẹ̀wò tí wọ́n sì yẹ̀wò fínífíní tí wọ́n sì buwọ́ lù ú wípé òun wẹ̀ yẹn kankan láti tẹ̀síwájú nínú ìdíje ti gómìnà ti ọdún 2027. Nígbà náà ló wá ṣàlàyé báyìí pé òun ti ṣetán tí òun sì gbáradì tí òun sì ti ń gbáradì báyìí láti tẹ̀wájú nínú ètò ìdìbò eléyìí tí yóò mọ wáyé lọ́dún tó ń bọ̀. Gómìnà ìpínlẹ̀ ti Rivers Gómìnà Similaye Fubara òun náà tún ti yíyan báyìí gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC ní ọjọ́ kọkànléníogún oṣù karùn-ún ọdún tá a wà yìí tó jẹ́ ti ètò ìdìbò ti abẹ́nú ti ìpínlẹ̀ ọ̀hún. Similaye Fubara náà ni wọ́n yan yọ eléyìí tí ó jẹ́ pé wọ́n ya àwọn ìwé rẹ̀ wò lẹ́yìn ìgbà tí ayẹyẹ ọ̀hún àti ìyanisípò ọ̀hún tí ó wáyé ní olúlẹ̀wà Àbújá. Níbẹ̀ ló jẹ́ pé nígbà tí gómìnà ọ̀hún tí ó dé sí ilé gómìnà eléyìí tí ó ń bẹ ní olúlẹ̀wà nílùú Àbújá ní òpin ọ̀sẹ̀ òun náà ló jẹ́ pé gómìnà ọ̀hún náà ni wọ́n ṣe àyẹ̀wò fún pẹ̀lú àwọn gómìnà eléyìí tán tó bíi 17 eléyìí tí wọ́n yẹ àwọn ìwé ẹ̀rí wọn wò àti àtìmọ́ṣe bọ̀ wọ́n. Níbẹ̀ náà ló jẹ́ pé ẹni tí ó jẹ́ alátìlẹyìn fún mínísítà fún olúlẹ̀wà Yesan Buike ẹni tí ń ṣe Kingsley Chida òun náà ni òun náà tún ti yan báyìí tí wọ́n sì ti buwọ́ lù ú ìpè òun náà yóò mọ díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún pẹ̀lú Fubara. Ẹni tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú ti NDC Rabiu Kwakwanso òun náà ló ti ṣàlàyé báyìí pé tíkẹ́ẹ̀tì àti mọ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni àwọn ti fi fún àwọn ti àwọn olùdíje láti apá ti gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ò sọ̀rọ̀ ohun di mímọ̀ wípé pẹ̀lú àwọn àlàkalẹ̀ àti àwọn ìpàdé pàtàkì eléyìí tí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n jọ forí oko sọ̀ọ́dún lé lórí òun náà ló jẹ́ pé adarí náà ni yóò mọ wáyé láti apá ti gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà níbẹ̀ náà lẹ tó ti fi ìgbà kan rí jẹ gómìnà náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè ẹgbẹ́ òṣèlú ti adc náà ló ṣetán báyìí láti tẹ̀lé àdéhùn àti àwọn àlàkalẹ̀ òfin eléyìí tí ó rọ̀ mọ́ ìṣàkóso lórílẹ̀-èdè wa nàìjíríà àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ̀ sí ti ìgbọ̀yìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gàjòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè ikọ̀ ajìjàngbara ní orílẹ̀-èdè ti iran òun náà ni wọ́n ti dúkokò báyìí láti kọlu orílẹ̀-èdè ti amẹ́ríkà àti àwọn ibùdó wọn eléyìí tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n kọlu àwọn ọkọ̀ agbépo ní tẹ́rà lẹ́yìn ìgbà tí àdéhùn ti ń lọ lọ́wọ́ ní báyìí ló jẹ́ pé orílẹ̀-èdè ti iran náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ló jẹ́ pé àwọn ọkọ̀ ti orílẹ̀-èdè ti iran tó jẹ́ agbépo méjì òun náà ni orílẹ̀-èdè amẹ́ríkà ni wọ́n kọlù ní báyìí náà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè àdéhùn eléyìí tó ń bẹ níwájú orílẹ̀-èdè amẹ́ríkà náà ni wọ́n kọ̀ láti fèsì sí tí àwọn sì ń retí pẹ̀lú àdéhùn jogun sinmi eléyìí tí wọ́n ń pè fún tí wọ́n ṣe mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè ti orílẹ̀-èdè ti iran ń ti ṣe Abbas Raqqaci náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè bí orílẹ̀-èdè amẹ́ríkà bá kọ̀ láti dáhùn sí ìbéèrè àwọn náà ni àwọn yóò ṣetán báyìí láti kọlu àwọn kan ní orílẹ̀-èdè ọ̀hún lákòótán ìròyìn eré ìdárayá atamátàsí orílẹ̀-èdè wa nàìjíríà tí ó tún kópa nínú kọ̀gbá bọ́ọ̀lù ti galatasaray victor osimhen òun náà ni ó mi àmì ayò méjì lánàá pẹ̀lú ikọ̀ rẹ̀ galatasaray nígbà tí wọ́n wà kó pẹ̀lú kọ̀gbá bọ́ọ̀lù ti antalyaspor nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tí ó kú sí àmì ayò mẹ́rin sí méjì pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún náà ló ti wá dájútàdà báyìí pé ikọ̀ agbábọ́ọ̀lù ti galatasaray náà ni ó ti gba ìdíje ti líìgì torílẹ̀-èdè ọ̀hún nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tó wáyé òun náà ni agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ló mi àmì ayò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ó sì fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ láti gba ìdíje ọ̀hún ní báyìí ló jẹ́ pé victor osimhen ni ó ti gba líìgì torílẹ̀-èdè ọ̀hún lẹ́ẹ̀mejì léraléra agbábọ́ọ̀lù ọ̀hún náà ló ti mi àmì ayò mọ́kànléní ọgọ́ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún-dín-ní ọgọ́rin eléyìí tí ó ti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti galatasaray lẹ́yìn ìgbà tó darapọ̀ láti kọ́ agbábọ́ọ̀lù ti napoli wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ̀ta ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagilu fm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagilu fm 96.7 túnde ọ̀làwò olóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọlágúnjù martini salau ló ti ń ròyìn a kò sinmi ẹ̀ ní o ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
1: Lagilu FM 96.7 Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò Bọláyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lolùkọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000
6: Flash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kajoke.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nara yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
2: Mo ti ṣètò kan bí báyìí rí tí mo ṣàlàyé fún yín pé n tó fa wàhálà láàrin Ṣẹ́gun Adéwálé àti Prince Adé.

0: O kun fun ojulowo eroja Viber, vitamins ati minerals to fi mo eroja lysine o fele lowo. Ko ni gluten ninu. O wa ni 1 kg, 5 kg to fi mo 10 kg. Ase lati ile ise Mass Foods Industries Limited.
1: Eto le ri ra ni Emma Flow Shop ni Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop. Tabi ke pe 08062512086 ati Alaji Tente Shop ni Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan. Telephone number 08130942495.
2: Oúnjẹ olókèlè Mazza Vita ayo gbogbo lé.
3: Èèyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òní rọ́nà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka orí òkè àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Mọ́ndé ọ̀sẹ̀ yìí lórí ìkànnì ìlàgẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.

ìyẹn www.kashe.ng www.kashe.ng ẹ̀tún lè bá bẹ̀ yẹn wọlé ìyẹn bá a bá ń sọ nípa káàṣẹ yẹn àmọ́ short code yẹn lọ báyìí ó ń lọ lóní wẹ́rẹ́rẹ́ ń ṣẹ̀rẹ̀ ó ń bọ̀ lápá abẹ̀ yẹn láyé ẹ̀ máa play lọ àwọn èèyàn á tún fi owó àwọn á tún fi ṣe ìfàjẹ yẹn ní ọ̀sán tòní ó yẹ jẹ́ ń gba àárín gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà wọlé torí pé bá a bá ń sọ nípa ikọ̀ eléyìí tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún lóbìnrin ìyẹn ikọ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà mo ń sọ nípa ikọ̀ ti super falconet wọ́n ti padà yanyọ ìyẹn sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé wọ́n yanyọ o lóòótọ́ orílẹ̀-èdè màláwì láǹfààní láti fìyà jẹ wọ́n ìyẹn ní màláwì lọ́hùn pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan àmọ́ síbẹ̀síbẹ̀ nàìjíríà padà bá màláwì wí náà ni torí pé bá a bá da èsì tilé àti tìta tá a dá papọ̀ mọ́ra wọn ìyẹn aggregate orílẹ̀-èdè wa nàìjíríà ó láǹfààní láti yanyọ torí pé lórílẹ̀-èdè màláwì àmì ayò méjì sẹ́yọ kan ló bá dé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti jẹ méjì sódò ń bíbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó wá jẹ́ àmì ayò mẹ́ta sí méjì eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà fi bá orílẹ̀-èdè màláwì wí ìyẹn bá a bá ń sọ nípa poland 2024 qualifier ìyẹn ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ogún ọdún lóbìnrin orílẹ̀-èdè wa nàìjíríà ti yanyọ ìyẹn wọnú ìdíje yìí bá a bá ń sọ nípa poland 2026 poland 2026 ọjọ́ karùn-ún òní ò mọ̀ bẹ̀rẹ̀ yẹn nínú oṣù kẹsàn-án láti ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n yẹn nínú oṣù kẹsàn-án òní ìdíje yìí ò mọ̀ láǹfààní láti wáyé 2014 ìyẹn ikọ̀ ẹlẹ́nu mẹ́rìnlélógún òní ò mọ̀ láǹfààní láti kópa ìyẹn nínú ìdíje yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá pápápá ó dinú ìdíje ti bọ́ọ̀lù aláfọwọ́jù yẹn sínú àjọ lókè ikọ̀ àgbà ọ̀jẹ́ torílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ikọ̀ ti the tigers mọ́jà gbọ̀kùn sí ń bẹ̀ nbf nigeria basketball federation wọ́n ti kọ̀nvámọ́ ẹ̀ wọ́n ti fòǹtẹ̀lú ìyẹn olùkọ́ni tuntun ìyẹn bá a bá ń sọ nípa david vizade ẹni tó ti jẹ́ olùkọ́ni ìyẹn nígbà kan rí ìyẹn tá a bá ń sọ nípa ikọ̀ ti memphis grizzlies ìyẹn lórílẹ̀-èdè amẹ́ríkà bákan náà ikọ̀ ti new york knicks ó ti kó wọn sòdírí tó ti jẹ́ olùkọ́ni ńbẹ̀ yẹn rí lè tó dẹ̀ jẹ́ wípé olùkọ́ni david vizade ó ní àjọ ti nbf àjọ eléètò ń rí sí bọ́ọ̀lù aláfọwọ́jù ìyẹn sínú apẹ̀rẹ̀ ìyẹn basketball lórílẹ̀-èdè wa nàìjíríà tó ń ṣe kòkárí ẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà nigeria basketball federation wọ́n ti fòǹtẹ̀ lú o wọ́n ti jẹ́ odi mímọ̀ pọ̀ ní ọmọ take over ìyẹn láti ọwọ́ olùkọ́ni mike brown david vizade ó ní olùkọ́ni ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ́ ti the tigers ìyẹn báyìí mọ́jà gbọ̀kùn sí ń bẹ̀ ó yẹ pápápá ẹ jẹ́ ń gbanú ìdíje líìgì àgbà ọ̀jẹ́ ilé wa wọlé ìyẹn npfl nigeria premier football league ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí ló kángun sí ìfẹsẹ̀wọnsẹ̀ tán máa gbá láṣìkágbá torí pé madi 37 òun leléyìí madi 37 òun náà ni wọ́n fẹ́ gbà lẹ́yìn eléyìí ìfẹsẹ̀wọnsẹ̀ yọ kọ̀ọ̀kan ló kù mọ́ wà á jẹ́ agbọ́kan ò sí ńbẹ̀ pápá àṣírí adámàṣe gbà lẹ́ni yóò gba ìbitibiti èrò torí pé ikọ̀ ti shooting stars ìfẹsẹ̀wọnsẹ̀ wọn eléyìí tí wọ́n gbà nílé kan yẹn ní sáà tá a wà nínú ìdíje ti npfl wọ́n gbà lónìí tíkẹ́ẹ̀tì méjì kan bẹ́ ń bí jẹ́ ń káwọn èèyàn ó pè wọlé àwọn èèyàn tó bá mọ̀ pàrọ̀ lè wá gba tíkẹ́ẹ̀tì bóyá tí station wa ń bí ìyẹn fẹ́lẹ̀lẹ̀ tí ò jìnnà sọ́dọ̀ yín lè wá tó wù yín dẹ́ fẹ́ wo ìfigagbága láàrin kọ ti shooting stars àti kọ ti barao fc lénìí tíkẹ́ẹ̀tì méjì yẹn ó ń bẹ lọ́wọ́ mi bíbí èèyàn méjì tó bá mọ̀ pa wọ́n nílò tíkẹ́ẹ̀tì yẹn tó tẹ́ pé ó rọ̀ yín lọ́rùn láti wá fẹ́lẹ̀lẹ̀ wá gbà báyìí ká tó lọ ojú ọjà alákọ̀ọ́kọ́
èyàn méjì á pè wọlé títí aago kan àbọ̀ mo ń bẹ ní nínú ọgbà wa ń bí bàbá ara hàn tó pè wọlé tán nífẹ̀ẹ́ sí ẹ ń bá nílò ẹ ìsìnlẹ̀ lẹ pè láti ìsẹ́yìn yìí a tún sọ fún mi pé bó lẹ ṣe wá wò láago mẹ́rin yìí ní ìfigagbága yẹn tí ikọ̀ ti shooting stars yóò máa gba ikọ̀ ti barao fc lálejò abia warriors òun àti ikọ̀ ti kunt kalifa ekaneme warriors àti ikọ̀ niger tornadoes ni enugu rangers àti ikọ̀ bende insurance kano pillars àti ikọ̀ wari wolf kasina united àti ikọ̀ ikorodu city wara united yóò máa gba ìyìnbá international lálejò remon stars àti ikọ̀ ti bayelsa united ni wiki tories àti ikọ̀ ti rivers united nasarawa united àti ikọ̀ plateau united a máa jaja united gbogbo òfẹsẹ̀wọnsẹ̀ yẹn láago mẹ́rin òun ló máa láǹfààní láti wáyé màdé 37 wiki tories ìsàlẹ̀ tábìlì yẹn náà ló wà ìyẹn ní màdé 36 àsàtàárọ̀ yìí màdé 36 yìí wiki tories ó ń bẹ nísàlẹ̀ tábìlì 40 points ló ní bayelsa ní 19 position 40 points ekaneme warriors 18 position 43 points ni remon stars ní 17 position 43 points náà ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ń jà sí relegation ẹni omi ibẹ̀ bá gbé lọ ni ìyìnbá international ipò kejìlá ló wà pẹ̀lú 46 points ikọ̀ ti shooting stars ìsọmọ náà continental ọdún yìí kò lè yẹ ikọ̀ shooting stars ń bẹ nípò kẹrin 57 points ìkòròdú city ipò kẹta ló wà 58 points rivers united ń bẹ nípò ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú 61 points enugu rangers kò sọmọ náà ìyẹn nípò kínní ó wà lókè téńté tábìlì 62 points asat magde 36 uche collins láti kasina united òun àti joseph láti kọ ti ìkòròdú 13-13 goals lọ́jọ́ ní gọdún ọbàjẹ́ láti inú ko enugu rangers ó náà gbẹnu tẹ̀lé wọn pẹ̀lú 12 goals bí nǹkan ṣe jẹ́ nìyẹn àwọn agbábọ́ọ̀lù àwọn agbọ́wọ́ iwájú ikọ̀ ti super eagles wọ́n ṣe dáadáa ara àwọn méjì kan tó ṣe dáadáa yẹn nínú ikọ̀ rújú nínú ikọ̀ wọn ìyẹn lókè òkun lánàá torí pé akọ adams ó láǹfààní láti mi àwọn ìyẹn fún ikọ̀ ti sevilla ìyẹn lọ́wọ́ déré ní 91 minutes òun ló mú winning goal yẹn wá nígbà tí ikọ̀ ti sevilla tí wọ́n fìyà jẹ ikọ̀ ti espanyol pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan winning goal yẹn akọ adams ló lọ láǹfààní láti mi àwọn yẹn wọn gbé wọlé ní 75 minutes ni bá a bá wá ń sọ ní sáà yìí ó ti mi àwọn mẹ́sàn-án ó ṣe ìrànlọ́wọ́ mẹ́rin ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ bí ọgbọ̀n ìyẹn fún ikọ̀ ti sevilla ìyẹn ní sáà yìí bákan náà victor osimhen àwọn méjì ló náà mì lánàá nígbà tí ikọ̀ rẹ̀ galatasaray tí wọ́n fìyà jẹ ataiaspor pẹ̀lú àmì ayò mẹ́rin sí méjì òun náà mi àwọn méjì lánàá ìyẹn fún ikọ̀ ti galatasaray bá a bá sọ nípa victor osimhen ní sáà yìí ó ti mi àwọn eléyìí tó ń lọ bí 22 goals ìrànlọ́wọ́ mẹ́fà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ń lọ bí 33 ìyẹn 33 já ara wọn tí kò tó di pa lójú ọjà já ara wọn tó nífẹ̀ẹ́ sí tíkẹ́ẹ̀tì láti wo ìfigagbága láàrin ikọ̀ ti shooting stars láàrin ikọ̀ ti shooting stars àti ikọ̀ ti barao fc yẹn ní pápá àṣírí adamase ìgbà lẹ́ni ké èèyàn méjì péré tíkẹ́ẹ̀tì méjì náà ló ń bẹ lọ́wọ́ mi bí 0912-0912-370-8675 0912-370-8675

ṣetán láti fèròngbà ẹ̀hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo ọ̀yálájẹ́ babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà tuyáyà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adeba.

yam onje bi basmati rice lorisirisi be ba se fe si jollof rice spaghetti bẹ́ẹ̀ la ń ta oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa pepper chicken bẹ́ẹ̀ roasted chicken and chips chicken crust chicken pie àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan mímu wá tutù dọ́kàn ẹ lè ṣe béèrè fún combo package wa jollof fries and fried rice with plantain and beef pẹ̀lú coke 3-5 nìyẹn bá dé tó bá wá jẹ́ pẹ̀lú chicken 4-5 ló bá dé ẹ̀jẹ̀ aládùn àwọn pastries wa bíi spanish tart sanding roll àwọn búrẹ́dì wa confam ni ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn iléeṣẹ́ capital bank ti wà nìbàdàn wọ́n wà ní new garage nínú iléepo gas tap ọjọ́ express road nínú iléepo gas tap nnpc filling station ẹgbẹ́dàkú ló di ife road daiwe bus stop amúlùkọ ìbàdàn ẹ pè sórí nọ́mbà yìí láti order fún jẹ́ tẹ́ ẹ bá fẹ́ 0706171 7 4

gbogbo yàlájé babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja tuyaya jáde káwá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀nkẹ́lẹ́ mẹ́sì ni bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday.

0: sọ́tọ̀ láàrin àwọn ọjọ́ tí a yà sọ́tọ̀ fún àwọn ìyá òní jẹ́ ọ̀kan nínú wọn. Òní òní ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026. Mo lérò wípé ẹ gbádùn orin Báyọ̀ Òdòdó eléyìí tí a mú wá láti kíyìn wípé ẹ kásán ẹ kólé fún ti ètò Sunday Oyoyo. Mo kí gbogbo àwọn akẹgbẹ́ mi tí wọ́n ti ń gbé ohun sí afẹ́fẹ́ láti òwúrọ̀ kùtù àì ẹni tí mo gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ òun náà ni ojú ìtẹ̀rẹ̀. Mo lérò wípé ẹ gbádùn ètò wọn bí ẹ ṣe máa ń gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ ti mọ̀ pé àná ta náà jọ tòní, bẹ́ẹ̀ni ò ní àwọn ètò ọlọ́kan òjọ kan eléyìí tí a mú wá sí etí gbọ̀yìn ní ìkànnì Lágélú 96.7 FM. Fọlákẹ́mi Mighty olórúkọ tèmi, mojúbà fún Ọlọ́run ọba, ọba tó ń bẹ kí bẹbẹ tó máa bẹ, Ọlọ́run tó jẹ́ pé àwọn gangan òun ní ọ̀rọ̀ eléyìí tí wọ́n fún wa sọ tí ìbá ṣe ti ọ̀rọ̀ fúnra rẹ̀ tá a lè mí láti sọ pé mo lanu mo ń sọ̀rọ̀ sórí tinú afẹ́fẹ́ tẹ́yìn fúnra ara yín tẹ wá ń gbọ́. Mo tún ti dé lónìí, bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ohun mi kí ọkàn yín máa balẹ̀, kí ẹ rí kó máa pa ẹ̀kẹ́yìn kínú yín kó máa dín, gbogbo àwọn tó ń wá ọ̀nà àbáyọ kí Ọlọ́run mi ọba òkè kó ti torí ètò eléyìí kó jẹ́ kó wọ́n rí ọ̀nà àbáyọ. Àwọn tí ó kù díẹ̀ káàtó ní ìlera fún wọn kí Ọlọ́run kó jọ bí wọ́n ṣe ń gbọ́ ohun mi lónìí kí ara wọn kó máa yá gágá lágbára Elédùà. Mú kí gbogbo àwọn èèyàn níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lọ́sàn ti tòní wípé a kú ọjọ́ ìsinmi àdúrà mi sì ni wípé ìsinmi aláyọ̀ òun náà ló máa jẹ́ fún wa lágbára Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí tó bá jẹ́ òní ní ìgbà àkọ́kọ́ tí èmi àti yín jọ ń pàdé Fọlákẹ́mi Mighty òun lorúkọ mi, ẹni ní ìdí kankan láti gbé kúrò ní ìkànnì eléyìí nítorí ìkànnì eléyìí tó yẹ kẹ wà ohun gangan òun náà lẹwà. A wà ní orí Facebook, ẹ lọ wò wá ńbẹ. Tẹ bá ti wá débẹ̀ ẹ rí dájú pé ẹ fi àtẹ̀jíṣẹ́ ẹ fi ránṣẹ́ sí wa, inú wa máa dùn láti ká. Tó bó ni ṣe jẹ́ àyájọ́ àwọn ìyá The Cute Abiola kò ní sọ́tán ṣùgbọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti kí àwọn òbí ọdọ́ ní èdè òyìnbó ni ṣùgbọ́n mo fẹ́ kẹ gbọ́.
1: Childbirth, C-section, menstruation, monthly cramps, hormonal imbalance, pregnancy complications, morning sickness, breastfeeding pain, miscarriage, postpartum depression, fibroid, menopause, body transformation after pregnancy, stretch mark and body insecurities, back pain from pregnancy and childcare, labor pain for hours or even days, tearing during childbirth, healing after delivery, frequent doctor visits during pregnancy, risk of death during childbirth, mood swings due to hormones, anxiety about family and children, being expected to always be strong, the mental load of running a home, dealing with societal expectations, pressure to marry, pressure to have kids, pressure to stay in marriage, silent sufferings in relationships, gender inequality, workplace discrimination, sexual harassment, raising children almost single-handedly, sometimes managing career plus home at the same time, judgment for how they dress or behave, expectations to be a perfect wife or to be a perfect mother, losing identity while caring for everyone else, balancing respect and independence, period pain but still going to work, cooking even when tired or sick, taking care of kids with little rest, constant safety awareness for their children, handling multiple responsibilities at once, waking up every midnight to take care of the children. You see, there are still many more that happens to women that I cannot even remember. Women carry pains, pressure, and responsibility in ways many people don't even see. Yet, they still love, they nurture, and hold everything together. Honestly, women are not just strong. They are truly extraordinary and wonderful creatures. Happy Mother's Day.
0: to educate abela o ka repete sugar to make it be ready shall I lay your cock aya sikunye at lo sugar ju gogo e lo aki gogo awon iya patapata loni we pe aku aya jojo gogo awon iya mommy grandmommy mother in law sister kenika gbogbo awon to sha ti je iya ti won duro gege bi iya akin adekini losan ti toni eri daju pe e pe awon to se ye biye sin oba je moda in le ba je moda iba je gbogbo awon to ba sha ti ye biye sin e pe won won ti every day na mother's day iyen beyen ati pese abi ati seto on ta so losan toni o kan gbogbo iya o kan gbogbo baba okan odo okan gbogbo osise osu me yi oni osu ti ojo kini osu me o la se ayajo ojo gbogbo awon osise ni agbaye losan toni mo fe ka jo fi ara bale ka gbo nkan ti a fe so a ni pe se ojo opo sile o tori pe eyin fun ara yin e lo nkan abi meji abi meta te fe so sugbon mo fe ka fara bale ta ta ba wojo ago bayi iseju mejila o ti koja lara ago kan laipe laijina a lo joja igbe aye leyin ifeyinti igbe aye leyin ifeyinti life after retirement opin si orisirisi life after retirement laipe yi mo ni anfani bi osu bi melo seyin lati lo si bi ifeyinti kan ninu awon ti won je gege bi mama fun mi o si jeun ohun iwuri iyen ayeye yen sugbon leyin ayeye yi bo ni oro igbe aye leyin ifeyinti bawo gangan ohun lo se ri bawo lo se bawo gangan leyan se je eyan leyin ifeyinti onje jije aso wiwo irin korido lori isirisi mo ni orisirisi ibere ti ma bere sugbon ni papapa tori mo fe ki asiko wa fun wa lati le pe wole ki awa na ka le so ohun ti a nro somo ni ati pinu abi somo ni yo toju wa ni leyin feyinti ngba to ba tun wa sun si waju de ti o tin di ojo ogbo ti awon aisan kekeke kan ti won ba n yoju nigba yen nko kini o nkan ti ati ni lokan ati pe nje ati en ro rara opolopo awon eyan lo ngbo eto Sunday yoyo opolopo awon eyan lo ngbo ikanni Lagel 96.7 FM abawo lati age kan titi de age oke patapata apo repete inu wa si dun fun yen awon elomi onisowo ni won onise owo ni elomi ise oko le elomi nse awon iya loja na po repete mechanic wa nbe awon to ntun awon awon to nroso awon na wa nbe be ni awon amuni dara awon welders awon oluko ni ile ile iwe aladani awon agbe awon na wa nbe semo awon to ntun irun se tailors awon na wa nbe apo lorisirisi eje ajo fi oro jomi toro oro nje ti ro igbe aye leyin ifeyinti nitori ta ba ni ka wo lo wo bo opolopo wa la nsise repete lati aro titi dale kini ipinu yin fun igbe aye yin leyin ifeyinti kini ipinu temi papa kini awon nkan ti mo ti la sile kini nkan teyin ti la sile wi pe e se abi a je ona teyan ma beyan o sa si deyan leyin ifeyinti nitori ti e ma sa ti feyinti ki se ope aye o de ti de sugbon igba kan ma wa ta ni raye ati ma sise ba se nsise mo igba kan ma wa to je wi pe aye le wa sugbon o ti to asiko se won gbogbo o na lasiko wa fun o ti to asiko keyan lo se keyan lo fin ifeyinti a pada wa so ni repete sugba lati lo joja abimbola ngewalo
2: Lagilu FM 96.7.
3: Can give me better food shopping?
4: To ba sise dede o ye ko jounje adidun adidun lati wa jounje ajepanu lati gba ye capital bite lemi ati lemi koko runu eda sipo ye nitori o mejiko onje won go nje fe gbe gbawo bo lala won je bi basmati rice lori shirishi be ba se fe si jollof rice spaghetti Bella and Tamori Shunjo Kili Lodowa, Pepper Chicken Bear, Roasted Chicken and Chips, Chicken Crust, Chicken Pie, and Baby Do. I won't come in what you do. Eligibility for combo package you are. Jollof fries and fried rice with plantain and beef pelu coke. 3-5 ni ebade. Toba wadja pelu chicken. 4-5 lo bade. E jaladu and pastries you are be. Spanish tarts. Sanding roll. And one bread you are confirm ni. Oje tell me kalo si bitan wali shake capital bites you wani bado. Mwani new garage. Ninu lepo gas tap. Ojo express road. Ninu lepo gas tap. NMPC filling station. E gbeda kulu di ife road. Dai we bus stop. Amuluku ibado. Epe sori inamba yi leti order phone jete bafe.
5: 070-617-17-400
4: Kaka pizza bites Olunje balude ni bado
6: Eyi ka mama o to ka si ara Easy Buy Q2 promo de ma je ngbo po loju lowo ero bare ni soro ti o fere ero bare ni soro tutun line na owo pupo le kan soso Q2 promo ni idahun fun ibere re wa ra ero bare ni soro pelu ida ogun asan le pere o le gba ero bare ni soro re lo si ile lese kese to si mo se idapada laarin osu meta si mefa o tun wa ton sibe o tun le je ifa 6000 ati 6006 e dinwo ninu idapada re lo so eyi to tun wa mu dojo ti gbagba fi kan si ni pe screen ero bare ni soro re ba baje laarin osu mefa akoko ofe ni won ma tun se iyun labe ori ofe ti Q2 promo ti Easy Buy tin lo lowo lowo yi
7: ikede ibere latojo kini osu
8: kerin titi di ogbon ojo osu kefa
9: odun ta wa ninu re yi Easy Buy aye o
10: ide wa ide wa ide wa
4: èyàn ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí lágẹ̀lú 96.7 FM tani ẹni náà tó ní òmíràn náà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Monday Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò aka Abami Wòlíì láti inú ìjọ Temple of God Prayer Ministry Christian Church aka orí òkè àánú lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí lórí ìkànnì lágẹ̀lú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
11: Dádì mi.
12: Yes.
11: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan tẹ mú mi lọ sí Pathfinder College.
12: Kí ló rí my dear?
11: Èsì ìdánwò wa ẹ̀ka ti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣẹ́ mi pátá dẹ̀ ni mo pass.
12: Wow, ìròyìn ló lélẹ̀ kẹ́ àjẹpé a ní láti wẹ̀ nìyẹn o.
11: Yes, Daddy.
13: Pathfinder, please
14: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ lé ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pa ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì yàrá ìyáwèékàwé laboratory àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
15: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 May 9th July 11th and August 8th 2026.
14: Lẹ́tọ̀ ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
16: La Gelu FM, Jagaba Gogo Radio, Ma.

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáradjí míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòun tẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó bọ̀ sípò.
1: Oògùn yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrede.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí téèyàn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalex ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan téèyàn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni. Jitalex International ríro ni lágbára. Lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International. Lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalex International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalex International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsaná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalex ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí. Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalex International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
3: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí, owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
4: Ìlàgẹ̀lú FM 96.

ojojúmọ́ òun là ń ṣiṣẹ́, ojojúmọ́ òun là ń lọ bí iṣẹ́, là ń lọ ọjà, là ń gba iṣẹ́. Àwọn oníṣẹ́ ọwọ́, àwọn tó ń ṣe òwò, àwọn tó ń ṣe kátàkárà, ojojúmọ́ òun là ń lọ bí iṣẹ́. Ṣùgbọ́n kí ló máa ṣẹlẹ̀ nígbà tá a bá lè lọ bí iṣẹ́ mọ́? Kí ló máa ṣẹlẹ̀ nígbà tó bá ti di pa ti ìdàgbà? Àwọn èèyàn ẹ̀yin náà even lórí ọ̀kadà nígbà míì tẹ́lómi bá rí pé àgbàlagbà lẹni tó gun ọ̀kadà ẹ̀ wọ́n sábà pé wọ́n mọ́, you know, they would rather younger people. Béèyàn bá fẹ́ gbé iṣẹ́ ilé kíkọ́ nísìn fún ẹnìkankan tó bá rí pé arúgbó àgbàlagbà tó ti dàgbà ó lẹni yìí, you would rather give it to a younger person. Ìyẹn fún àwọn oníṣẹ́ ọwọ́ nìyẹn o. Bẹ́lómi gan tajà gan ìgbà mélòó kọ́ ló ń ṣàánú àwọn obìnrin ni? Ìgbà mélòó náà fi mú obìnrin lájẹ tó bá ti darúgbó tó ṣí ṣọ́ọ̀bù? Wọ́n ní mo má lọ̀dọ̀ ìyá yẹn o, ìyá ń yá ó dàgbà ni ó dogbó ni kò ṣẹyàn. Ìgbà mélòó náà fi mú wọn ní nǹkan tí kì í ṣe titi wọn? Àwọn èèyàn ò ní fi bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ wọn lọ ra nǹkan mọ́, a wá di pé wọ́n wá dúró. Ẹlòmíì ìrònú wípé bóòlù ni ìgbé ayé òun ṣe wá rí báyìí, òun tó jẹ́ pé pápápápápá òun ti lọ bí iṣẹ́, òun ti ṣe, wọ́n ti pè òun síṣẹ́, wọ́n ti ṣe, wọ́n ti mọ̀. Ṣé olópò la fẹ́ sọ ni? Àwọn tó jẹ́ pé àwọn èèyàn olópò yẹn tó jẹ́ pé

0: Hello, Ekasoma.
1: Ẹ jọ mọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ gidi ni.
0: Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá?
1: Kọ́ mi ni Mrs. Onífadé.
0: Mrs. Onífadé.
1: Ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ó lágbára àánú nìkan, àánú nìkan. Ṣébẹ́ ni tó tiẹ̀ bímọ, ó ń retí pọ̀ mọ́ máa fóun lóúnjẹ. Ẹni tí ò lè gọ́, àánú nìkan lèèyàn lè rí. Ṣùgbọ́n ọjọ́ alẹ́ yẹn, ọjà ta fẹ́ tà owó òsì mọ́. Ẹni tó ní owó tó fẹ́ tà, ó lè fúlù ṣọ́ọ̀bù kó jẹ́ kó ìwà lọ́wọ́ ọkọ ẹ̀ tọ́kọ ẹ̀ máa fúlù ṣọ́ọ̀bù. Ẹni tó ti darúgbó, Ọlọ́run nìkan ló lè bọ́yàn. Then àánú, àánú lọ́lọ́run lè fi rántí yàn. Because owó gbogbo àkọ́gbó mu tábà ìmọ̀ apàtẹ sí kò sówó mọ́. Ṣùgbọ́n tí ẹ bá ti nígbàgbọ́ pé Ọlọ́run ló ń bọ́ ẹ̀dá tó ń bọ́ ẹyẹ ojú ọ̀run á bọ́yàn. So ọjà iṣẹ́ tẹ̀yàn ti lè ṣe ní ìṣẹ̀lẹ̀ wáyé yẹn, owó gbogbo nǹkan ti wọ́n. Tẹ́lẹ̀ tẹ́ ó bá tẹ̀ rí bí 10,000 ṣe inú ẹ̀ máa dùn, ó ṣàsìkò ọ̀sán wá lọ, ẹsẹ̀ ò lè rìn mọ́, I'm over 70. Ṣé òkùnkàn mi lè lọ sí ilé gbẹ́rù láti bus stop débì kan mọ́.
0: Iṣẹ́ wo lẹ ń ṣe tẹ́lẹ̀ máa mi nígbà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nígbà tẹ wà lọ́dọ̀?
1: Company manager ni mí, insurance company manager ni mí. Tún ṣiṣẹ́ mọ́ àpò ń tajà, mọ́tò tí mo fi aṣọ ni gbogbo ẹ̀ mò ń ta gbogbo nǹkan ṣe. Ọlá tí mò ń jẹ báyìí ni pé àwọn ọmọ àbúrò mi gbogbo wọn tí mo family tí mo kó sọdọ.
0: Tẹ kó sọdọ ńgbà kan.
1: Àwọn yẹn náà fún mi, wọ́n surprise mi lábẹ́ oṣù tó kọjá, wọ́n ṣe prime ẹyin birthday 70 years fún mi. Mi ò retí ẹ̀ o. Wọ́n pè mí ní mọ́mì bàbá àwọn ń bọ̀. Ó ní ẹ̀jọ̀ mi lójú. Wọ́n ta tẹ́ǹtì kan ṣe mí jù.
0: Bí
1: ìdí ẹ̀ rẹ díẹ̀.
0: Ṣùgbọ́n
1: tí mo mọ̀ ni pé Ọlọ́run dá mi, ó kọ́ ilé fún mi. Ilé mi ò ní kọ́, mi ò ní tẹ́nàǹtì o. Tí ò jẹ́ kí n tẹ́nàǹtì sì parí ẹ̀tọ́. So mi ò ní tẹ́nàǹtì. Ọwọ́ pé kò sí ti rí àìmí ìgbà tí ẹ̀ ti gùn tó báyìí. Pé tó nílé bá dé ṣe wá gbowó. Ìyẹn gan ló máa fẹ́ bọ̀. Ṣé àti kà ló mọ̀ yẹn? Láńlọ́ọ̀dù ìyẹn gan pààyàn fún o. Ṣé ọba kọ̀kọ́ ya aṣáré fi ṣe kọ̀kọ́ ilé ló ṣe kókó.
0: Ṣé
1: ẹni tó máa ń bọ̀ Ọlọ́run á máa mú bá ń bẹ̀.
0: Àmì.
1: Ọlọ́run á mú bá ń bẹ̀. Orí tèmi yìí ni kí lọ o.
0: Tìyín lè fi sọ̀rọ̀. Ẹ ṣeun màmí.
1: Kò sí ni Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ Ọlọ́run ká máa pè.
0: Ìyẹn
1: tá a bá fẹ́ kọ́kọ́ dé bí. Àkọ́kọ́ lówó mo ń fi mo ṣe ń tàjà níwájú ilé mo ń ṣe gbẹ. Isi ẹ̀wọ̀n tó gbogbo nǹkan dẹ̀ dàbí gbogbo òsì ayé ìṣòkò òṣòwò tó bẹ̀ mọ̀. Àwọn owó ló tọ́ kọ́lé wọ́n yọ ṣọ́ọ̀fù bẹ́ẹ̀. Wọ́n ra afẹ́ ṣẹ́pẹ́ sólà fíríjì gbogbo ẹ̀ kí ló afẹ́ tàkìrì jẹ́ tó máa bẹ̀rẹ̀ agbúgbóná.
0: Ṣùgbọ́n
1: Ọlọ́run ń bọ̀ wá. Àánú Ọlọ́run ni.
0: Ẹ ṣeun màmí, ìjà fẹ́lómi náà lásìkò á máa rà nùgbà. Ẹ ṣeun. Ìkànnì Lágẹ̀lú 96.7 FM náà ni ẹ ti ń gbọ́ wa lọ́sàn-án ti tòní lórí ètò Sunday Oyoyo pẹ̀lú Fọlákẹ́mi Maiti. Ẹja gbé ìpè eléyìí ẹlẹ́rọ ẹ̀ka sọ. Hello.
2: Hello.
0: Ẹ̀ka sọ ma. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá?
2: Ayọ̀lẹ́kẹ̀ láti ìlú Olúwa
0: ni. Mrs. Ayọ̀lẹ́kẹ̀, ẹ ṣeun.
2: Ṣe rí ẹnì kan lọ́dọ̀ wa ń bì. Ṣé ǹgbọ́n mà?
0: Kété.
2: Ṣé ẹnì kan lọ́dọ̀ wa ń bì ń sọ ní wípé ó ní òun lọ́ọ́ ra ń ṣe oko ń ṣe bí oko kájú bí éka mẹ́wàá. Ó ní òun oko kájú ilẹ̀ kájú ń ṣe bí éka mẹ́wàá. Nígbà òun ṣe bí éka mẹ́wàá tó ń bá pa ọkọ̀ kájú ìròyìn lọ́dún kan. Ó lọ́wọ́ òun kan tó òun fún àwọn ọmọ òun náà ń sọ ọmọ òun wà lọ́dún kan. Lórúkọ Jésù Ọlọ́run òun jẹ́ àjìyá o.
0: Àmì.
2: Ó ní òun ò tún fún àwọn ọmọ òun nínú owó yẹn. Ó máa wá ṣiṣẹ́ nínú owó èso fẹ́ tí wọ́n lónìí yìí. Ó fi bí àwọn obìnrin lẹ́kọ̀ọ́. Lọ́dọ̀ wá bí ilé ìrìnsà àtẹ̀mọ̀ tó ní eléyìí ò tẹ̀lé. Ó ní ẹyìn ọkọ̀ pákítá ẹ̀dá ọkọ̀ gbogbo tẹ̀lé ẹ lọ́ọ́ jẹ́ ọkọ̀ ajú pọ̀ pọ̀ dáadáa pé ọkọ̀ ajú owó dá tó owó pàtàkì lọ́dún. Òun tún máa pa àwọn ọmọ
0: Ami. Hello, ẹ ká sọ. Hello, ẹ ká sọ. Ó ti rí. Tó a ti ń sún gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí òpin ti ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n lágbára Ọlọ́run. Hello, ẹ ká sọ. Ìyẹn náà ti rí. Hello.
3: Hello.
0: Eka so.
3: A funny baby.
0: Eka so.
3: Eka so man, I need to let you thank you.
0: Okay, Auntie Nene, Eka so.
3: Yeah. Yeah, mama.
0: Da, dupe.
3: Hello, show. Shall you take more of me? I want to find love one in part to nip up one you.
0: I mean,
3: I'm like a gun for them, yet you are detail. Every time I want to go, I want to talk to the mama, so go and get the program here. What? So, I'll call you for any pay or for a mallow because you phone me. You shall barra, who prepared below. Who for? I won't be in.
0: Ba se le ona ta le gbegba atawota je odo ta sin sise ta wa inactive service atawon to ti retire papa bi ona ta le gbegba ti igbe aye lani ifeyinti ta tun fi rorun ju bayi lo kilode to je pa awon obirin nikan lo npe o abi bo la kilode yo fi nikan lo fe iti ri ele ka so
4: hello and you for like
0: e ka so
4: You know me, do my wallet.
0: A show, kill a ruko in.
4: Emiti, Montore, to Yasuko. We set me to the Tayanisi, Mr. Jetty, all of you, Ogun or Doom. Say, what you are with the United Yah. And the comments of Mikla, Gigi, a China, a much more learning, but I'm not in Tao, Middle Zoo. And I say, Sim Monsina, Molore, and Loja, Mobansin, Mogan Loco. And Dale and Siba came up by Lassikunis or Lakini Lange Tava Tava is in me. I'm not a 300 400. I want Mama Bua. We pay him in Munamati Alama, in Munamati, and Papensa. And see him somewhere he did a good one. Everyone comes to that. Ah, that one alone. I need any joy in your room. I'm going to send you 20,000 here. So much of them is 20,000 here only. That's a very
0: that's a well, I will, daddy. Oh, do me because that's a question. But lost that, Tombo. Ah, to test you, why you?
4: If it's about anything, if it's about my door or anything, would you put at the limit to that?
0: 80.
4: It's right now, it's all me go KKK.
0: Then, I do. Oh, we can go pay you, Juvile, daddy. She work in shit for GD, cause she has a curara, oh, call up when we are on kaki, book bag by ye. And you know me to Latti, so you pay mommy to one sorrow, wogun ye, at any con, to one boa, ni ilu dikeji, Tony pay key up, ki pe awon wa nkan se ti oro owo ogun yen e seun o amo lore fun gbogbo awon eyan ton se wo ni gbowo wa ni ti oro owo ati oro ati ipe tori awon ton pe wa na won se ni gbowo wa ni o I must tell you awon ton pe wa awon na won se ni gbowo wa ni awon ton fi nkan ranse sawon eyan wa latari awon oro kokan ta nso e seun pupo oro aso yin le sori lagbara olorun to Mr. Olaimani Salafia lewa
5: mo gbadun yin lataro
0: ah o da seun oro owo ni kokan
5: inu mi dun si topic
0: ifeyinti ibi aye leyin ifeyinti
5: retirement plan
0: bo gangan ni be ni kini kini plan ni opolopo awon eyan sa a je won mo lagbara olohun ko de ni pa wa lori sugbon ko mo to mude ki la won nkan ta fi
6: actually ni enu ise yi nkan ta ma n so fun awon eyan especially awon to je pe won ti mo pe age 60 o awon kuro lenu ise o abi age 65 o o kere tan odun marun si retirement date yen won ti gbodo bere ise tabari eni to je pe igba to se kuro lenu se lo wa se n bi ara e pe ah kini mo fe se bayi iru awon eni be nkan ton gba lowo ifeyinti opolopo won ma n so nu ni nitori kini pe won ni adequate planning igba yen la won kan ma gbe sumo won to mo pe owo ti wa lowo won won ti gba pension won ti gba gratuity igba yen na so pe ah te ba mo wo yi wa laarin odun kan yo ti diye bayi yo ti diye bayi
0: se an ko awon kan won ma ganu di awon pensioners ni
6: beni so opolopo lo je npe won ma n so owo yen nu o de ma o je nkan ibanu je fun yan wi pe ni arin awon retirees is either ni arin age 3 ton ti retire si age 5 opolopo lo ma n sa isan opolopo lo ma n papoda nitori kini ko si proper planning fun retirement kini
0: so lose to nbo eyin eyan wa a gba alejo wa ti won tun le la wa loye lekan si e seun ten gba fun lake mi ti record temi odigba kan na

0: O kun fun ojulowo eroja Viber, vitamins ati minerals to fi mo eroja lysine o fele lowo. Ko ni gluten ninu. O wa ni 1 kg, 5 kg to fi mo 10 kg. Ase lati ile ise Mass Foods Industries Limited.
1: E tun le ri ra ni Emma Flow Shop ni Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop. Tabi ke pe 08062512086 ati Alaji Tenten Shop ni Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan. Telephone number 08130942495.
2: Oúnjẹ olókèlè Mazda Vita, ayò gbogbo lé.
3: Kò sí ayò tó dàbí ọdún iléyà. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Show the cashier! Mo the cashier!

ẹni ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2026 adúpẹ́ wà láàyè adúpẹ́ fún àlàáfíà adúpẹ́ wípé fún wa ní ẹ̀mí àtújọ lóore ọ̀fẹ́ àti wà ń bí ọlọ́run ò ṣe o ìjìnlẹ̀ ìfẹ́ ò ṣe o àtòbí jù ò ṣe o òyigiyigi ò ṣe o

0: ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week, and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí, bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: Ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tí a ti ń bèrè fún wọ́n ní promo ẹlẹ́ẹ̀kan lọ́dún tí iléeṣẹ́ mi Okeke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area Oríyọ̀ ní local government Ìbàdàn. Tá a tún lè gbáyé gbó lómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀, ilẹ̀ táǹtà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira. Èrò máa ń pọ̀ lọ́jọ́ náà. Báwọn èèyàn bá ṣe tètè ń sanwó lọ́ṣẹ̀ tètè fún wọn nílẹ̀ wọn. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì já débẹ̀. Iléeṣẹ́ ikọ̀ náà bá ní yàwòrán ilé ìgbàlódé bá nìkan le. Ṣe record copy survey tó dọ̀dọ̀ ìjọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Atẹ̀rẹ́ Agada Odò Ẹja Second Mosque, New Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́ lọ WhatsApp. Ká lè fi BSA náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 0705 3936013 0705 3936013.
0: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ló máa ríire ìdáǹdè ìtúsílẹ̀ gbà látọ̀dọ̀ Jésù Kristì Olúwa lórí àkànṣe ètò àkókò ìtúsílẹ̀ lórí ìkànnì yìí Lágelú 96.7 FM. Ta ni ẹni náà tó ní òmí rọ́nà lọ tó ní okùnbi tó gbégbà darapọ̀ mọ́ wa lórí ètò àkókò ìtúsílẹ̀ ní déédé àgógó méje kọjá ìṣẹ́jú 15:00 PM 7:15 PM títí di àgógó méje àbọ̀ 7:30 ní gbogbo ọjọ́ Mọ́ndé. Prophet Isaiah Olúrántí ni Ọlọ́run yóò máa lò AK Abami Wòlíì látinú ìjọ Temple of God Prayer Ministry Christian Church AK orí òkè Ànú. Lẹ́yìn ètò àkókò ìtúsílẹ̀ ọjọ́ Mọ́ndé ọ̀sẹ̀ yìí lórí ìkànnì Lágelú 96.7 FM tèmi kò ní ṣòro ṣe àmì lórúkọ Jésù.
3: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Javis PR Eye Care Foundation ló ń lọgun tatata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo ohun tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbáà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú. ojú o reading glasses lọfẹ fun gbogbo en ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro kusi nipa oro oju rorun gbogbo olukopa to nipe nija oju la se sagbe kale cherry pl eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank cherry consult building yana agbala bus stop nitosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju mani o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 0905444844 ojulo bara oni dindo mo wa lagbari
6: kọkọrọ aṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì jitalẹs ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ jitalẹs international ni jitalẹs international ríro ni lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀kúlé jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní jitalẹs international lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa machine tech industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines jitalẹs international àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́ jitalẹs international ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà jitalẹs ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí jitalẹs international lónìí jitalẹs international ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú gt bank akínyẹmí bus stop ring road ìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com jitalẹs international ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
7: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
8: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro je wa sere
7: ben ti eri
8: asiko mazavita ti to
7: alani ore mi o de lo nje olokele mazavita ni

0: ẹgbẹ́ oníta ìlọrin.
1: Mọ́ṣúà lójú òpó ti Facebook yẹn ti Lágẹ̀lú FM 96.7.
0: Ìtọ́ ẹjọ́ owó ẹ̀yà wọn lówó, ẹ̀yà owó kan sọ́tọ̀ àfọ́jú àtayọrọ.
1: Olúdóye Túnmíṣe àwọn náà kíwà yẹn látàpá abẹ́ yẹn. Abiodun Oyelade Lawal Peter Ayodeji.
0: Okun kókó ọ̀rọ̀ kan ìkéde ìhìn rere.
1: Happy Sunday to you and happy Mother's Day.

rẹ̀ ojúlùmọ̀ṣẹ́ ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashpot dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyà cashpot 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashpot iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kún kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashpot ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Sọ ti káàṣìẹ̀. Mo ti káàṣìẹ̀.

eka bo kwada. Oni baba Pastor J A Adelakun Ayewa. Ona la fi ma dagbere lori eto fun ti ojo teni. Iye lori eto wo eto yin orin igba ni. Ni ikone lagelu 96.7 FM. E se o ta tun jo se lojo teni. Gbogbo ẹyin tẹ dúró tì wá ní ìkànnì 96.7 yẹn ti lágelo lágelo 96.7 FM tẹ gbọ́ wa lórí rédíò pọ̀lọ́pàá ẹ ṣe gidi gan mọ́ lórí. Gbogbo ẹyin tẹ dúró tì wá lójú òpó ti Facebook náà tá a jọ ṣe ń kọ́ a dúpẹ́ gidi gan mọ́ lórí. Ẹ̀ka tó jọ pàdé ẹ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn lọ́jọ́ Sunday tó ń bọ̀ ìyẹn lórí ètò orin ìgbani ní dédé aago kan náà ni ẹ̀yin náà mọ̀ pé aago mẹ́ta bá ti rokogo la máa ń bẹ̀rẹ̀ a ṣe látàgo mẹ́ta títí aago mẹ́rin àbọ̀. Tẹ́ ẹ bá wojú aago lọ́dọ̀ tí yẹn rí i pé ó ti kú péréte báyìí ká aago mẹ́rin àbọ̀.

0: ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí, bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: Lágelu FM 96.7.

0: fẹ́ jọ sọ àwọn ọ̀rọ̀ kan lọ́sàn yìí. Èyí tí ó tabalẹ̀ taboko kí là ń bá kágẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tó kàn mí tó kanlẹ̀ Ìbàdàn lókè orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mi so olóṣèlú olùdìbò nìkan lèmi. Káàdì ìdìbò ń gan ìsinmi bí mo sọ. Mo gbàgbé.
1: O bẹ lórí àjà.
0: O di ẹ mo kẹra lọ bó ti wò pé. Ṣùgbọ́n kí ní kan ni mọ̀jẹ̀ tọ́ jẹ́. Mo mọ bí ó wà ìyàwó mi ò tíì tó ni. Ó bá di jọ́nà ìmọ̀ bóde. Èmi ò ní fọ ọwọ́ òsì. Júwe lè fàdà mi. Sọmọdé jẹ́bá ti rọ́mọ olùyọ̀lé. Wọ́n máa ń dàṣà yẹn. Alákànfẹ́ kí ní so rẹ̀ sòṣù ọ́. Ẹran kí là á jẹ lánàá. Ẹran sí kí ni kí là á fi jókòó. Kò sí sí àní. Pọ́bù o, òkè bá dẹ mọ́ yìí àdàgé ẹlẹ́run orí.
2: Òkè àdó ẹ̀dúgbà òkúlẹ̀ bàbá wa kò rọ́rọ́ ilẹ̀.
0: Ìmá fi oje Peter mórí ọ̀nbẹ̀. Àwọn tèmi tipẹ́tipẹ́ nù. Ìyá àbèjì ẹlẹ́gùsí ojú òní ti yín. Yẹ̀kíni Adúmọ̀ kí yín o. Adébáyọ̀ ti mí lẹ́yìn tí bọ̀yì. Ní Fádìpẹ̀lú Academy ńlẹ̀ Ìbàdàn. Ìyá àfin Kẹ́mi Ògúnṣẹ́yà mo kí yín. Abídèmí Àdìsá mo kí yín.
2: Ìbàdàn o.
0: Ayọ̀bámi Alárápẹ́ Ayọ̀bámi mo kí yín.
2: Ìbàdàn o.
0: Àlàbá Yusuf lójú olómi.
2: Ìbàdàn yẹ́ o. Ìbàdàn.
0: Àwọn èèyàn ti kún Facebook dẹ́nu.
2: Ìbàdàn o. Ìbàdàn.
0: Mo kí yín lónìí ẹ káàsán. Gbogbo obi tẹ ti ń gbọ́ mi pátá. Ojú òní ti nǹkan òní ṣe yín. Ọdún eégún ti fẹ́ bẹ̀rẹ̀ ti fẹ́ gbìnà yá.
1: Nírẹ̀bùtú ni.
0: Mo ń retí olórí àwọn ọlọ́jẹ̀ nílẹ̀ Ìbàdàn lónìí. Ṣùgbọ́n wọ́n sọ fún mi pé àwọn ó bá mi o lórí ètò. Àwọn ó bá mi.
1: Wọ́n sì lè bá wa.
0: Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Torí pé ibi tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ṣe fídíò sí mi pé mr olùpẹ̀ ẹ̀dákun torí ọlọ́run ẹ̀dákun ẹ̀wọ́ bí mo wa èmi náà wá rí pé lóòdodo ibi tí wọ́n wà yìí iṣẹ́ Ìbàdàn náà wọ́n ń ṣe lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run sì ní í jó bàjẹ́ ẹ ṣe pẹ́ o ẹ ṣe pẹ́.

0: nílé ọlọ́sọ̀ọ̀sì ńlẹ̀ Ìbàdàn. Pastor. Doctor. Olúfẹ́mi Ọláyíwọlá. Àwọn ni àlejò mi. Kí ló bí Olúbàdàn of Texas gẹ́gẹ́? Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin àwọn àtàwọn ọmọ Ìbàdàn tí ń bẹ lókè òkun? Ipa wo ni a kó lórí ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn bóde ilẹ̀ Ìbàdàn mú mú dé láyé àwọn dé? Àwọn àtàwọn àti máa ṣe bọ wọn gẹ́gẹ́ lónìí láfẹ́ ẹjọ́ sọ. Torí Dẹ́sì. Ọ̀rọ̀ ò bọ̀ lónìí. Alárè ó sì ju àgbá. Nǹkan ó dẹ̀ gbé nǹkan hánu. Kí tí ẹ ní èròǹgbà wọn fúnlẹ̀ Ìbàdàn? Lóòótọ́ òkè òkun ni wọ́n fi ṣe bùgbé. Ṣùgbọ́n àwọn nǹkan wo ló wù wọ́n lọ́kàn pé kílẹ̀ Ìbàdàn ó dà bó wọn ṣe fẹ́ rí? Ìtẹ́ Olúbàdàn kí ni ẹ ń ròórò ojoojúmọ́? Bóò làwọn tó wà lókè òkun ṣe sọ wọ́n di Olúbàdàn of Texas tó ṣiṣẹ́ pé ìwọ gbàrúkẹrẹ gbádé máa lo dáúlà
1: lọ.
0: Ọba ní fọyín erin bó ṣe jẹ́ nù ẹjẹ́ ń gbé wọlé. Ẹ má gbàgbé lọ́sàn yìí o, ààyè ẹ̀bùn ti yọ o, ọwọ́ yín ló kù sí o, ìbéèrè lẹ́mú o. Mo ti ń ṣojú òpó yìí o.

0: fẹ́yìn náà.
1: Bukunlelade bàbá mi. Arusa one.
2: Kábíyèsí o.
1: Kábíyèsí o. Kábí ọpẹ lórí.
2: Àṣẹ o.
1: Ìbátan ọpẹ lẹsẹ.
2: Àṣẹ o.
1: Kírùkẹrẹ kodo kini.
2: Àmì o.
0: Àṣẹ o.
2: Àmì o.
1: Ilẹ̀ Ìbàdàn ò ní ẹ bàjẹ́ o.
2: Àmì o.
0: Àmì àṣẹ o.
2: Ẹja kó báyìí. Àmì. Torí pé ọ̀nà wa pọ̀ ta fẹ́ bí n lè rí pọ̀. O kọ yín àtagbo ilé yín gẹ́gẹ́ ńlẹ̀ Ìbàdàn.
1: Olúfẹ́mi ọmọ Ọláíwọlá lorúkọ mi. Agboolé ìdí òru ọlọ́sọ̀ọ́sì nílùú Ìbàdàn lókè Lábọ́ ni wọ́n ti bí mi.
2: Àwọn iléèwé wo lẹ́lẹ́ ǹfààní àti lọ?
1: Ọmọ ìjọba bílíọ̀nù àrà ni bàbá mi. Ọlọ́ǹda constituency number one ni Àgbà Ajayi. Ọmọ bílíọ̀nù àrà ibẹ̀ ló àwọn ọmọ náà mi ní Aba Aláàsà.
2: Àti bàbá àti ìyá oko kan náà wọ́n ti wá.
1: Ọ̀nà àrà làwọn méjèèjì.
2: Iléèwé wo lẹ láǹfààní àti lọ?
1: Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ CSC Primary School ti ń bẹ lẹ́lẹ́ta lẹ́yìn ààfin ọba Olóyèdè Asankẹ.
2: Lẹ́yìn ìgbà náà kọ́sà.
1: Ajá gbó ń bẹ̀. Mo wá lọ sí iléèwé ní Adéṣọlá. Wọ́n ń pè ní Ìbàdàn kọ́kọ́ dá iléèwé yẹn sílẹ̀. Wọ́n ń pè ní Adéṣọlá High School Sukú Ẹlẹ́gbẹ́. Kí ọ̀gágun jẹ́ ń bẹ̀ wọ́n kí wọ́n tó ti iléèwé ń pa nígbà náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá tún dá sílẹ̀ ni wọ́n wá pè ní méjì ni wọ́n dá sílẹ̀ nígbà náà. Wọ́n pè kan ní Apẹrin High School. Wọ́n pè kan ní Oníyèrí High School. Ṣùgbọ́n nígbà tí wọ́n dá méjèèjì papọ̀ lọ wá di Apẹrin Oníyèrí Commercial Grammar School tí ń jẹ́ títí lónìí olónìí. Ibẹ̀ ni mo lọ. Nígbà tí mo.
2: Lẹ́yìn ìgbà náà kọ́.
1: Iléèwé gbogbo ṣe.
2: Olùbàdàn.
1: Tí mo jáde ní Adéṣọlá, mo láǹfààní láti lọ sí iléèwé gbogbo ṣe Polytechnic ìtìlẹ̀ Ìbàdàn. Ìgbà tí mo jáde kúrò bẹ̀, mo ṣiṣẹ́ ìjọba. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba nígbà tí mo jáde kúrò ní tí mo parí ìwé mẹ́wàá. Mo ń ṣiṣẹ́ ìjọba. Mo lọ iléèwé. Nígbà tí mo wá kúrò bẹ̀, mo wá ní àǹfààní nígbà tí mo parí iléèwé gbogbo ṣe OND ní Polytechnic Ìbàdàn HND ní Ẹ̀sà Òkè níwájú ilé Olóyè Ajíbọ́lá Ike Ẹ̀sà Polytechnic bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ HND. Ìgbà tí mo parí tí mo tún ṣiṣẹ́ ìjọba náà mo láǹfààní láti lọ sí iléèwé tí sọ́mọ́ǹtì rẹ̀ ti tulẹ̀ bẹ́ẹ̀ mo ti ṣe masters. Àṣiṣẹ́ díẹ̀ bí ọdún 18 àtúnṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ bí ọdún 7 kí ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wá sókè òkun.
2: Ẹ yá kó báyìí torí ọ̀nà wa pọ̀ nǹkan méjì mo fẹ́ bèrè lọ́wọ́ yín. Ìrírí ìtẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn bó o lo ṣe rí lọ́dọ̀ tiyín.
1: Ẹni tó bá jẹ́ ojúlówó ọmọ ilẹ̀ Ìbàdàn tí wọn ò gbé wá wò tí èyí sì súnmọ́ àlè ọ gbọ́dọ̀ mọ̀ pé ìtẹ́ Olúbàdàn orí ìlú ṣe pàtàkì fún òun. Torí gbogbo ojúlówó ilẹ̀ Ìbàdàn tí wọ́n bá ti dé Ìbàdàn tó ní oko tó lé tọ́lá gbolé èyí sáwọn tí wọ́n gbé tí wọ́n ti àwọn aláàbàgbọ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Orí ìtẹ́ orí àpèrè ó ṣe pàtàkì sí pàápàá jùlọ èmi ó ṣe pàtàkì sí mi.
2: Ẹnikẹ́ni
1: tó bá sì rí orí ìtẹ́ ń fín ní abẹ́ àkóso bó ti wù orí kò sí bọ́ńtọ̀ ń ṣe kó jẹ́ ìwọ̀n ńlẹ̀.
2: Ẹ jẹ́ àwọn kinní kan àwọn èèyàn máa ń pè ní Olúbàdàn of Texas kí ló bí gan-an.
1: Mo ń gbọ́ yín o.
2: awon e ma pe yin ni Olubadan of Texas kilo bi oye un
1: e se o lo ba oku muru wa
2: oya
1: e ma tin mo ilu yi a wa n soro kan a kan orile ede yin ni mo ti mo do America oko re to fe omo bibi ile Ibadan ni na buli ake ni Ibadan a wa nro ebi ta nsoro obirin lo da pe a lu de yi o ga da le ti Olubadan of Texas
2: be se gboye ngbenu
1: ah mo si je pomo bibi ile Ibadan ni mi menu e so mo si aya fe temi o ba so pe to lo e so
2: abi
1: tora awa na ti ku lete
2: a do se po won ni be laarin eyin ati won bibi ile Ibadan to wa loke okun papa julo lo rede Texas ni Texas
1: se ri ko se be ti mo ba ti ri eni kene ti pe ra re lo mo Ibadan
2: hmm
1: mo so fun wi pe o mo Ibadan ta ba kan ra wa lapa otun ta kan ra wa lapa osi
2: be si
1: o tun le kan soso ni Ibadan ni
2: be
1: si be opo
2: hmm to e wa ja wo oselu gbode gbogbo e gbode kan imoran wo le fe fun awon odo ni bi ilu ideduo
1: e se odo ni common ti mo fi aye ara re ro
2: an gbo yi
1: se an oko aye onikaluku owo onikaluku lo wa ibi to ba wu lo le wa wo sugbon en ti o ba fe je be se kawo ti o fe se won o na gbodo to ku ko rori ara re o na ni odo ola emi ma wo awon se awon kan papa wa to di Olubadan ni sin o je ki won pe fun
2: ami o mi
1: nigbati mo kokko mo opo mo Ibadan ni won ati gba na ti n gba awon kan se won tori wi pe o ma atero fo dide awon na
2: be
1: ni ti ran awon lowo
2: be ni
1: mo pe ra awon goke pelu iran lowo
2: be ni
1: ọmọ n bá lè ru àwọn bàbá lọ́wọ́ àti ru àwọn bàbá míì náà ní Ìbàdàn bàbá kan lọ́dá lè sẹ́ rédíò tá a ti ń sọ̀rọ̀ yìí lẹ̀.
0: bẹ́ẹ̀ni
1: ọlọ́run àwọn náà lọ ni mo lérò yìí pé wọ́n bí wọn pẹ̀lú síbi ní tẹni ṣùgbọ́n àwọn tún ara wọn bí
2: wọ́n
1: ní tí wọ́n bá bí yàn
2: kó tún rẹ̀
1: bí ara rẹ̀ bí òun kálukú ni kọ́mọ tí ọ̀pọ̀ ayé rẹ̀ rọ èmi ẹ̀ ṣe bẹ́sáwó nínà lọ́dọ̀ wá tọ́ta
2: àbí
1: orí tèmi náà orí àpèsè ni bó sì ló ṣe bẹ̀rẹ̀ ní ìsìn wọ́n hádà fáwọn
0: bẹ́ẹ̀ni
2: ẹ ṣeun
1: ẹ bá fòtò lẹ́yìn mọ́tò kan bá mú o pé nù
0: ọlọ́run ti ẹnu
1: torí ọlọ́run kọ́ wọn ò lọ sòṣèlú nítorí ọlọ́run
2: wọn ò lọ ṣeun
1: fọ́nra wa a ṣòṣèlú orílẹ̀-èdè nàìjíríà nítorí aráàlú ní ara àwọn ẹ̀dọ́ tó ṣe tó dáwọn ìyàwó wọn ìyà àwọn ẹja sòdodo ọ̀rọ̀ fúnra òun kàdúkò wa ní ká pe àrò
2: àtọ̀dọ́fín
1: ọ̀dọ̀ pátá ní kó pe àrò àti ọ̀dọ̀fẹ́ inú rẹ̀ kí wọ́n sanran mẹ́ta tí wọ́n ń sùn.
2: Ẹ ṣeun. Ẹ ṣe adúpẹ́ o ojú òní ti yín o
0: ní ti yín o ẹ ṣeun
2: ẹ̀yin ni ó délé iláyà tàlàáfíà
0: o àmì o àmì
2: ẹ sì kẹrù ẹ kẹrù délé o
0: ẹ kéré oko délé o.
2: Lóòkọ ìgbìmọ̀ aláṣẹ olóòtú ètò yìí àtàtàjọ ànílé ìgbóhùnsáfẹ́fẹ́ wọn ni kí yín o
0: ẹ ṣeun. I shall.
2: God bless you, sir. Yes, sir.

0: Pastor's Shop Nibagi. Pastor's Shop Alasora Yuwoyi Muyiloyi Biayoki Pastor's Shop Abida Corporate Services Limited Bawolo Sefesi Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transas Materials Italian Swiss Wool Voil and Organza Material Gbogbo Iluji Lukari Southwest Nloma Pastor's Shop Kalukulo Loko Tie Tosi Loko Lese Tie Labe Joba Alawo Martin Peros Office Re Loluko Pastor's Shop Nibagi Tonton Mafe Ruba Bukun Koda Eyoni Bara No Ebere Ona De Pastor's Shop Keto Raso Kesri Daju Pe Signboard Wa Wane Beg Bag Bag Bang Bang Magonja Nla Meta Ototo Nlokun Fofo Faso Takoro Wo Yutoba Wo O Masora Ni Pastor's Shop Ni Number C 136 128 and 140 Green Block Pastor's Shop Bagi Tonton Pe Number Bo Raso 080-3475-6248 Ati 080-5202-3076 Ni Pastor's Shop Raso Sanwe Benka Eh Olon Ta Fisik Bekele Aita Ewo Wamoja Nlomu Wa Goki Agba
1: Give me better food shop.
2: To ba sise dede o ye ko jonje adidun di adidun lati wa jonje ajepon la to gba ye capital bite lemi ati lemi kokoro runu era sipo ye nitori o meji ko onje won gbonje fe gbagbo bo lala won je bi basmati rice lori shirishi be ba se fe si jollof rice spaghetti Belanta orisirisi onje okele lodo wa pepper chicken be roasted chicken and chips chicken crust chicken pie ati be be lo awon nkan mi mo wa tutu dokan Elishibere for combo package wa jollof fries and fried rice with plantain and beef pelu coke 35 ni ebade to ba wa je pelu chicken 45 lo bade ejalado awon pastries wa bi spanish tarts sanding roll awon bread wa confirm ni o je tele mi ka lo si bi ta won le se capital bite ti wa ni badan won wa ni new garage ninu lepo gas stop ojo express road ninu lepo gas stop nnpc filling station egbedakulu di ife road daiwe bus stop amuluko ibadan e pe sori number yi lati order fun je te ba fe 070-617-17-400 Capital Bites Olunje Balude ni Badon
3: Slash FM Media Academy. Nibe, lawon eniyan tin fi igba bu mi eko eto ilu isori. Atamba gidigba. Soke tente, ninu igbo safefe, pelu ikose mose, ati iwo omo iluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ, kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
3: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Bàbá Ìbàrùbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Dára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 080-3388-1008 àbí 0701-821-1111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
10: Momos ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week, and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí, bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá. Looking to equip your child for the future? Let's empower their world with a perfect blend of education, psychology, and technology. Only at Best Brain College. Bẹ́ẹ̀ni o, Best Brain College yóò fún ọmọ rẹ ní ìgbaradì fún ọjọ́ iwájú pẹ̀lú ẹ̀kọ́ tó péye, èrò àtọ́gbọ́n orí, pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ayé òde òní. At Best Brain College, we offer more than just learning. We offer a future. Enjoy modern classrooms, solar-powered facilities, CCTV surveillance, state-of-the-art science labs, a conducive hostel facility within the school environment. We are also a government-approved CBT center for online exams and trainings, all at affordable rates. Ẹ̀kọ́ tó péye a máa sọ ọmọdé ní yìí lọ́jọ́ ọ̀la. Yára mú ọmọ rẹ wá sí Best Brain College fún ẹ̀kọ́ àti ìtọ́ni tó bá ayé ìgbà yìí mu. Entrance exams hold every last Saturday of the month from April to September. Visit us at number 2 Joseph Adediran Street, Bibilari Bus Stop, Basharun, or call 0813-681-6303 or 0803-838-2618. Best Brain College. Would you rather pitch your tent with anything less?
11: Kenda owo fun ero bare ni soro be na lo na ori eni o ba so ni gbalawo re ko ni ti o ti e mo pe o le re ero bare ni soro ki o ma so we die die pelu Easybuy be ni Easybuy lo fun ni anfani ati ero bare ni soro pelu ida ogun asanle o si ma san yoku die die logo to ba ti san ida ogun asanle yi lo ti mo mero bare ni soro re lo ti o si mo se ida pada laarin osu meta si mefa yara tete lo si ile ita ero bare ni soro ti nbe ladugo re ona ja anfani Easybuy Easybuy ya ye
12: everybody come on everybody come on everybody come on
13: Kusani toluwa oni sere fun oju wa lo fesi
14: iyen fe ni to ba mo tin se ni o bi kan ba le kole laye talako oju skelebe lo to sin lele te loke epe eda to wo ba rogun si lowo to jogun faja ti se kari mi ko ma gbagbe pe brick meji go kan ni o abe mo owo tin ba faji lo okere
15: oni temi 1 million naira to promise mi lana nko
16: baby mi mo ti deal e fun e eru re
14: ah pelu atotonu mi se o 1 million naira owo le lodo bosun king kini wo fa fi se birthday fobirin I like say se igbesi aye re o
16: ah igbesi aye ari mi lola ni mo ngbe asori mi o pe
14: ori re pe o lo ni maran gidi ni ni mi ta ye Jude to ni kaluku tin ra eka eka ile dako kole ise aroye ko so nje lilu o nje won ni bosun king toro lebe ti bi ntale leka leka fun gbogbo eni fe fi dako fe fi kole ise fe fi sodo eja sin kan sin bere lati ori plot plot 1000 acre 2000 acre 3000 acre 4000 acre 5000 acre 6000 acre 7000 acre 8000 acre 10000 acre ti be be lo lo ni luji lu lo ni le si kari kari ewe bo rale bo tale bo rale tale kan sun won ni crispo building mobi bus stop odo ona pata nbadan telephone 0706281 7806 Tabi 0070736974. Kan si Bosun King ko donile donile jabrata.
17: Lagelu FM 96.7.
18: Ah, jamon rere ni o. Akoko ti kwa ni papa mara. Mo fogun egbari.
19: Oluyo.
18: Imo si Olorun ni le ise Lagelu. Radio odun mewa tin lo ko odun mokanla ti o si fi iseju kan si meji ku lori afefe mo si olorun ni ma wule iseju sero mi ero moko to da olorun to si gbe akale ko ni tu aka awa na wa ko olorun ni to wa ni adari rere are tun di omo alawo
19: ibado
18: eni ti o wo supa o gboju oke
19: ibado
18: eni ti o wo rawo o gboju oke
20: be eni ti o wo
19: ibado
18: ni gbogbo aye oke ni won ti ma wo
20: ami ashe
18: I'm proud of you sir loko lo tu eto yi egbon mi ore mi oga mi Ayu Ade Adeleke Ogudugba Logun Akan o. Emi ati e latun jo wa lori oto kejegbe laago mejo sa ago mewa lale yi. emi o ni fi bi solore laye ka be le DJ Spider lati jo wa la mbilale emi ati baba jisa ni lati oru otun la otu oru ola mojumo otun la lori eto baye se da e mo ku onbe o tori pa wa o ni paro fun yin anyone awo to ni pe ke mu wa nitori ti wa gbogbo eyin olufe to nle ti loke okun gba e se nte wa nbe pelu wa bi eto kokan o se su yin te yin ku nbe aye oni gbare yin ku lowo yin nile ni aboke okun alaafi olohun ko ma ba yin gbe oni adebi yi lo ko mi o olupo ale ilu oma ale to joba o h o 5403 5746 egbo le kan si 08054035746 gbogbo eyin mo gaji te se nje lowo lowo mo ki yin o to ba ti kan yin a pe yin awa yi sayoju ran ni o e le be won e ku kale
17: Lagilu FM 96.7.

ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti fi ọkọ̀ ṣọwọ́ sí ọkọ̀ ìyanrá ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ilé wa látàrí bí ó ti jẹ́ pé àwọn jàǹdùkú náà ni wọ́n ti ń lọ sí àwọn òpópónà eléyìí tó ń bẹ̀ lẹ́bàá ọ̀nà tí a mọ̀ sí Coastal Highway Road eléyìí tó jẹ́ pé yóò lè fún iléeṣẹ́ ọlọ́pàá láǹfààní láti ṣe ìtọpinpin àti láti jẹ́ kí ètò ààbò kí ó dúró dẹ̀yìn ní àwọn apá ibẹ̀ ọ̀nà ọ̀hún náà ni ó lọ láti Èkó lọ sí Calabar nígbà tí wọ́n gbé ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ àyànrán fún iléeṣẹ́ ọlọ́pàá níbi tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá àti ẹni tó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ tí wọ́n ti péjú pèsè síbi ayẹyẹ ọ̀hún ẹni tó jẹ́ olùdarí Jimo eléyìí tó ń bẹ ní agbègbè ti zone 2 tí ó ń ṣiṣẹ́ ní agbègbè ti zone 2 ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn ọ̀nà ni ó ti ṣàlàyé tí ó sì mọ rírì ipa ribiribi eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n kò àti bí wọ́n ṣe nawọ́ ọ̀hún sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó lè fún àwọn láǹfààní láti lè tẹ pẹlẹmọ ọ̀nà ọ̀hún àti láti jẹ́ kí ètò ààbò kí ó dúró níbẹ̀ ló ti ṣàlàyé wípé àwọn jàǹdùkú ọ̀hún náà ni ó jẹ́ pé wọ́n ti ń gbìyànjú láti mọ yọ àwọn èròjà eléyìí tó jẹ́ pé wọ́n kó sílẹ̀ láti fi ṣe iṣẹ́ ọ̀hún tó sì jẹ́ pé ó lè ṣe àdínkù àti àkùdé ba ọ̀nà ọ̀hún níbẹ̀ náà ni mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde ẹni tí í ṣe Steve Umahi ọ̀hún náà ló ṣàlàyé tí ó sì kọminú pẹ̀lú bí àwọn kan ṣe ń lọ síbi ọ̀nà ọ̀hún tí wọ́n ń jìrìn jíyèpè àti àwọn nǹkan tó ṣe pàtàkì eléyìí tó lè pagi dínà iṣẹ́ àkànṣe iṣẹ́ ọ̀hún eléyìí tó ń lọ lọ́wọ́

olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ti SDP ẹni tí ṣe Adéwọlé Adébáyọ̀ òun náà ni ó tún ti jáwé olúborí báyìí gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ̀ díje dupò ààrẹ fọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Adébáyọ̀ náà ló jẹ́ pé ó tún jáwé olúborí nígbà tí ìpàdé pàtàkì eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ti SDP eléyìí tó wáyé ní ìpínlẹ̀ ti Bauchi lópin ọ̀sẹ̀ níbẹ̀ ni Adébáyọ̀ náà tún ló ti fi ìdùnnú rẹ̀ hàn tí ó sì ń fi ọkàn àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún balẹ̀ pẹ̀lú bí òun yóò ṣe kópa tí òun yóò sì rí pé òun jáwé olúborí nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ níbẹ̀ náà ló kọminú pẹ̀lú bí ó ti jẹ́ pé àwọn làlórí eléyìí ti àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń kojú pẹ̀lú bó jẹ́ pé àwọn òṣìṣẹ́ náà ló wá ń dà bí ọ̀lẹ pẹ̀lú bí ètò ààbò ètò ọrọ̀ ajé àti àwọn nǹkan míì eléyìí tó àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń dojú kọ níbẹ̀ náà lẹ́ni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Sadiq Kambe òun náà ni ó tún ti jáwé olúborí báyìí gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ òṣèlú ti SDP ṣáájú ètò ìdìbò ti ọdún 2027. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé òfin eléyìí tí ó tako dídaran jẹ níta gbangba òun náà ni kò ṣẹ́ láti jẹ́ kí ẹlẹ́yàmẹ̀yà kó wà ṣùgbọ́n láti jẹ́ kí ètò àlàáfíà kí ó jọba láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran látàrí àwọn ìkọlù eléyìí tó wáyé tó sì ti ń fa dúkù láwọn agbègbè kan ẹni tó wá jẹ́ alága fún ìgbìmọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin èyí tí wọ́n pè ní Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ẹni tó léwájú wọn tó jẹ́ alága náà ni tó jẹ́ onídàájọ́ Adéròǹkè Adérẹ̀mí òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nílùú Ìbàdàn nínú àtẹ̀jáde kan eléyìí tí ó fi léde níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé òfin eléyìí tó tako dídaranjẹ̀ níta gbangba ti ọdún 2019 ní ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n ti ṣe àyẹ̀wò sí báyìí eléyìí tí yóò sì dá àlàáfíà padà láàrin àwọn ẹ̀yà àti iṣẹ́ oníkálukú níbẹ̀ náà Adérẹ̀mí ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé òfin ọ̀hún náà ló ti ń bẹ́lẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ti jíǹde báyìí láti bẹ̀rẹ̀ sí ní fìdí múlẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ tí gbọ́ yín láti ìkànnì ti Lagilu 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

ìjọba orílẹ̀-èdè ti New Zealand náà ni wọ́n ti gbé àlàkalẹ̀ kọjáde fún àwọn tí ó fẹ́ darapọ̀ mọ́ orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ti New Zealand ṣáájú ọdún 2027. Gẹ́gẹ́ bí ìròyìn eléto ta kọ́sọ́ jáde náà ló jẹ́ pé orílẹ̀-èdè ọ̀hún náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé wọ́n mọ̀ ṣe ìdánwò fún oníkálukú eléyìí tí ó ń piyamọ̀ láti fi orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀ àti láti darapọ̀ mọ́ orílẹ̀-èdè ti New Zealand. Wọ́n ní àwọn ìbéèrè eléyìí tó jẹ́ ogun níye eléyìí tó sì jẹ́ èdè gẹ̀ẹ́sì òun náà ni wọ́n mọ bèrè lọ́wọ́ oníkálukú pẹ̀lú bí wọ́n bá ṣe gba ìbéèrè ọ̀hún náà ni àkọsílẹ̀ eléyìí tó péye yóò mọ wà lára ìdánwò ọ̀hún. Òun náà tún ni ìdánwò eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ aráàlú, ẹ̀tọ́ ìjọba àti ẹ̀tọ́ mùtúmùwà eléyìí tó jẹ́ pé yóò mọ jáde nínú ìdánwò ọ̀hún. Ẹni tí wàá ṣe mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè ti New Zealand ti ṣe Brooke Van náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta báyìí wípé àwọn tí ó bá ń gbìyànjú láti darapọ̀ mọ́ orílẹ̀-èdè àwọn náà ni kí wọ́n gbìyànjú láti mọ ẹ̀tọ́ wọn àti nípa ìjọba àwa-arawa eléyìí tó jẹ́ pé ń bẹ̀ lórílẹ̀-èdè ti New Zealand.

Iko agbábọ́ọ̀lù ti ọ̀jẹ̀ wẹ́wẹ́ ilé ìtẹ́jọ́ rí wọn bẹ lábẹ́ ogun ọdún ti àwọn obìnrin Falconet náà ni wọ́n ti jáwé olúborí báyìí láti kópa nínú ìdíje ti fẹ́yẹtà àgbáyé ilé ìtọ́jẹ́ tọdún 2026 ilé tí yóò mọ̀ wáyé lórílẹ̀-èdè ti Poland. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ilé tó jáde ni pé ikọ̀ agbábọ́ọ̀lù ti Falconet náà ni wọ́n fìdí rẹmi sọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Malawi ní ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilé tó wáyé ní pápá ìṣeré ti Bongo ní orílẹ̀-èdè ti Malawi. Inú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó jẹ́ ti abala alákọ̀ọ́kọ́ náà ni ikọ̀ agbábọ́ọ̀lù ti Falconet ni wọ́n ti jáwé olúborí lórílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú àmì ayò 2-0 tó sì pé ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni ó parí pẹ̀lú àmì ayò 2-1 tó jẹ́ pé àpapọ̀ rẹ̀ náà ni wá di àmì ayò 3-2 ilé tó fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Falconet láǹfààní láti jáwé olúborí. Ní báyìí gbogbo ètò ti tò báyìí tó sì jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ti ikọ̀ agbábọ́ọ̀lù ti Falconet òun náà ni wọ́n mọ̀ sojú orílẹ̀-èdè wa Nàìjíríà ní orílẹ̀-èdè ti Poland nínú ìfẹ́yẹ àgbáyé fún ti àwọn obìnrin ilé ìtọ́jú orí wọn bẹ lábẹ́ ogun ọdún. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àkókò ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọ́n ti fi àwọn ọkọ̀ àyíran mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá lẹwà láti lè bá a dáàbòbò òpópónà ti ń bẹ lẹ́bàá ọ̀nà ilé tó jẹ́ pé àwọn jàǹdùkú náà ni wọ́n ti ń yọ àwọn irinṣẹ́ àti àwọn èròjà ilé tí wọ́n fi ń ṣe àkànṣe iṣẹ́ ọ̀hún. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni wọ́n ti gbé òfin kalẹ̀ ilé tó ní ṣe pẹ̀lú títako dídaranjẹ̀ níta gbangba níbi tí wọ́n ti ṣàlàyé pé kìí ṣe òfin ẹlẹ́yàmẹ̀yà ṣùgbọ́n láti da àlàáfíà padà láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran. Ìjọba orílẹ̀-èdè ti New Zealand náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé ìdánwò alákọsílẹ̀ náà ni yóò mọ̀ wáyé báyìí fún àwọn tó fẹ́ darapọ̀ mọ́ orílẹ̀-èdè ti New Zealand gẹ́gẹ́ bí ọmọ ìlú ṣáájú ọdún 2027. Ikọ̀ agbábọ́ọ̀lù ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tàwọn obìnrin ilé tí ń ṣe Falconet náà ti jáwé olúborí báyìí láti díje nínú ìfẹ́yẹ̀ àgbáyé ti ọdún 2026 lórílẹ̀-èdè ti Poland. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ilé ìtòta kọ́sọ́ jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbíkẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagilu FM 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagilu FM 96.7 Tunde Ọ̀làwọ̀ olóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Moronkeji Martini Salau ló ti ń ròyìn. Ẹ kúrọ̀lẹ́ wàsíkò ìsinmi òní ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: Lagilu FM 96.7.
1: Do gbogbo agba nla ye kakiri duniya o e ma gbo.

káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.

0: kún fún ojúlówó èròjà fiber vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine ó fẹ́lẹ́ lọ́wọ́ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ́ 10kg àṣé láti iléeṣẹ́ mass foods industries limited ẹ tún lè rí rà ní emma flow shop ní grace building opposite ap filling station jagun bus stop tàbí kẹ́ ẹ pé 08062512086 àti alhaji ten ten shop ní akérèmí jagaban ultramodern shop bodija ibadan telephone number 08130942495 Oúnjẹ olókèlè Mazda Vita, ayò gbogbo lé.
1: You will like it to travel out with good people to Qatar. For a luxurious Ileya celebration.
2: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including desert safari, museum visits, Qatar cultural village tour, city tours, and lots more. Spend 5 fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, 3rd floor, Lister Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n. Riri àbí kí nkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adojúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

jẹ adidun jẹ adidun lati wa jọn jẹ ajẹpọnu lati gba ye capital bite le mi ati le mi kokọ runu elasiko ye nitori o meji ko onje won gbonje fe gbagbawo bo lala won je bi basmati rice lori shirishi be ba se fe si jollof rice spaghetti bẹ́ẹ̀ lantan oríṣiríṣi oúnjẹ òkèlè lọ́dọ̀ wa pepper chicken bẹ́ẹ̀ roasted chicken and chips chicken crust chicken pie àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan mímu wá tutù dọ́kàn ẹ lè ṣe béèrè fún combo package wa jollof fries and fried rice with plantain and beef pẹ̀lú coke 3-5 nìyẹn bá dé tó bá wá jẹ́ pẹ̀lú chicken 4-5 ló bá dé ẹ̀jẹ̀ aládùn àwọn pastries wa bíi spanish tart sanding roll àwọn bẹ́ẹ̀dì wa confam ni ó yẹ tẹ̀lé mi ká lọ síbi táwọn iléeṣẹ́ capital bite wà nìbàdàn wọ́n wà ní new garage nínú iléepo gas tap ọjọ́ express road nínú iléepo gas tap nnpc filling station ẹgbẹ́dàkú lóde ife road daiwe bus stop amúlùkọ ìbàdàn ẹ pè sórí nọ́mbà yìí láti ọ̀dà fún jẹ́tẹ̀ ìbáfẹ́ 0706171700 capital bite olóúnjẹ ìgbàlódé nìbàdàn.

0: àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fi ṣe nìkankan yín o. Orúkọ tèmi ni bàbá Eégún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀yàn lẹ́nu nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oní kòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O rírà tẹ́lẹ̀wọ́ rẹ, o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bí ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ ni ó tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O dá ọ̀sán mọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ̀. Ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ. Ẹ mà ní jẹ́ńjẹ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́. Ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Ẹ mà ní rógun ẹkún. Béèyàn bá ń sun ẹkún àṣunjù, a máa ṣàkóbá fún ìrìnà.

0: ọjọ fún ojú kì jẹ kí èyàn rìnà dáadáa a ti ẹ ń pe kòkòrò kan ní ayọkẹlẹ fọjú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ tó ń gbé ẹjẹ lọ síbi ìrìnà ni tó bá pẹ tó bá yá kurukuru ni ẹdá ò máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ borí bá ti ń fọ ní láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí ṣe ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́nká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ beranlẹ̀ wa yọjú sí ọ̀dọ̀ bàbá Egun tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́hùn àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Egun ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lòmíì wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú òkun ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wa yọjú sẹ́mi bàbá Egun tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbéraǹdínlẹ̀ wá yọjú sí bàbá Egun olóòtú ojú àìsàn níbò mímọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Egun àwọn òkí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò àwọn òkí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.

0: alẹ́ o. Olúwo kókó. Irun orí wo kókó mọ́ orí. Ẹ̀kan náà ṣe yẹn wo kókó mẹ́sẹ̀. Fẹ́ wá di olúwo kókó. Mo kí ń káàbọ̀ sórí ètò ní tèmi. Tuntun tuntun ẹ̀ rí. Àti dé o. Ẹ pe olólùfẹ́ yín báyìí. Ẹ pe ọ̀rẹ́ yín pa ti dé. Ìdé sórí ìkànnì ti lagèlú. Òkè tó ga ju àwọn òkè lọ. Òndùn lọ́wọ́ ọ̀nú. Ó yá gbé jáde kó dún jáde.
1: Lẹ́pà ṣáńdì máa ń lọ, ó máa lọ. Pàṣẹrò máa ń lọ, wọ́n máa lọ.
0: Ṣùgbọ́n àti wá dé báyìí, àwọn ọba yín ti dé o. Lórí ètò ní tèmi. Níbi yòówù tẹ ti láǹfààní láti máa gbọ́ mi. Nílé lóko lúdò àti lẹ́yìn òdì. Ẹ bá ń fi yé wọn pọ́ wọn bá ti dé. Káwọn ọ̀ràn ọmọ ẹrú báyìí kí wọ́n ṣe jẹ́jẹ́. Lónìí tó jẹ́ ọjọ́ kẹwàá nínú oṣù karùn-ún ọdún 2026. Ó tún wá bọ́ sí àyájọ́ àwọn ìyá eléyìí tó jẹ́ pé ó kò lónìí.

ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà orí ètò onítẹ̀mí náà lẹ ṣe wá o pẹ̀lú martini salao ọmọ ọba ta ṣe ń bàbọ̀ mú ní abala ẹlẹ́ẹ̀kejì ìyàbọ̀ lọ sí ìpolówó ọjà wọ́n ti sanwó fún àdẹ̀gbọ́dọ̀ gbé lákòókò yẹn ẹ̀yìn náà lè gbé tiyín náà wá agbami ìfẹ́ wà lórí ètò yìí ẹ̀yin tẹ́ ń pè ẹ́ ní sùúrù peter ti máa gbé ọ̀rọ̀ yẹ̀wò bẹ̀ lálejò wa ti máa wọlé lálẹ́ yìí àlejò wa tí mò ń sọ èyí náà gbóhùn sáfẹ́fẹ́ ni fún ẹ̀yin tẹ́ ń fọ́lò mi ẹ ti máa rí lórí facebook ní orí whatsapp ni àti post ẹ̀ síbẹ̀ ta ni àlejò wa lálẹ́ yìí ọkùnrin ni wọ́n agbóhùn sáfẹ́fẹ́ ni ǹjẹ́ ẹni tó yẹ pé bó tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ yìí láàrin olólùfẹ́ méjì láàrin ọkùnrin sóbìnrin ọ̀rọ̀ náà tún gbọ́n pẹ̀ a ti máa mú nǹkan lẹ̀ lórí ètò yìí gbajúgbajà agbóhùn sáfẹ́fẹ́ lẹ́ni ẹ má jẹ́ tí ìbẹ́ fẹ́yìn tẹ́ ẹ tí mọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ta lálejò wa lálẹ́ yìí ẹ̀yin tó wá kọ́ gbà èèyàn mélòó ná èèyàn méjì ẹ̀yin tó wá kọ́ gbà ta ní àlejò wa lálẹ́ yìí wọ́n ń bọ̀ láìfù sórí ètò yìí ni o àwọn fún recharge card ẹ bá mi wórí facebook yẹn lágelu fm 96.7 ẹ kọ́rọ́kọ́ wọn ní kíkún ọkọ̀ méjì náà ni kò ní ìkẹ́fẹ́ the third name sí romeo and juliet lálẹ́ yìí kò ní gbẹ̀yìn ẹ dé kí wọ́n ṣe báyìí pàápàá káàṣì ẹ̀ náà ò gbẹ̀yìn o ẹ lọ ta káàṣì ẹ lọ ta ẹ tún gbẹnu sí tẹ ṣe ń gbọ́ ètò yìí ẹ tún láǹfààní àti jẹ káàṣì ẹ. *347*1004*2#

0: Ìfẹ́ ọmọ ẹ̀wọ̀n náà ló ń lì í. Ìwà ò máa dùn, ó máa dùn. Ayé wa dùn, a tún lóyún o.
1: Àbìtẹ́ ẹ̀bùn ní Fanókè Mọ́ni. Makúlẹ̀ ẹ̀ máa pè Sátírà Mọ́ni.
0: Ta ló wà ń bẹ̀ lálẹ́ yìí? Alákọ̀ọ́kọ́ fún talẹ́, ta ló wà ń bẹ̀?
2: Ẹ̀lọ́
0: ẹ̀ ká alẹ́ mà.
2: Orúkọ mi ni
0: Ìdòwú Modúpẹ́ Ọlá. Ta lè fẹ́ ká bá yín pè báyìí lálẹ́ yìí?
2: Àlejò tẹ́ ẹ bèrè fún lèmi fẹ́ sọ.
0: Ẹ lọ orí Facebook ni mà, orí Facebook lẹ fi yẹn sí. Ẹ fẹ́ sọ àbí? Ó yẹ kàn sọ. Ó ti lọ. Ẹ fi àkọọ̀lù orí, ẹ fi orí kọ́ọ̀lù ẹ báyìí. Ẹ rí Facebook ni ẹ ń lọ. Kí lorúkọ àlejò wa tẹ bá láǹfààní àti mọ̀? Lálẹ́ ìgbò tí ẹ máa ń tijú láti sọ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ò lè sọ jáde. Ẹ arákùnrin kan náà tún fẹ́ pè mí wọlé, àwọn náà fẹ́ share experience wọn. Ojú ọkùnrin náà ń rí o, inú relationship ojú ọkùnrin ń rí o. Gbogbo ìgbà obìnrin nìkan ló máa ń sọ̀rọ̀ jáde, obìnrin nìkan náà máa ń sọ̀rọ̀. Àwọn ọkùnrin náà fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí. Lálẹ́ yìí àwọn bá pè lálẹ́ yìí, ó pin sí ipa mẹ́ta. Mo tún fẹ́ sọ fún olólùfẹ́, ó fẹ́ mọ rírì ìfẹ́. Olólùfẹ́ mi, mo mọ̀ nífẹ́ rẹ o. Ayọ̀kẹ́, mo nífẹ́ rẹ o. Kẹ́, mo nífẹ́ rẹ o. Àbẹ́yìn tó jẹ́ pé ẹ ti ṣe nǹkan kan tẹ́ o pé mo nílò láti apologize. Ẹ sọ pé forgive.
3: Àdúnni olólùfẹ́ mi, àdúnni ó ṣe ń ṣe.
0: Hello. Hello. Ẹ gbóhùn sókè o.
2: Ẹ kalẹ́ o.
0: Ẹ kalẹ́ sà, kí lorúkọ yín bolẹ̀ tí ń pè yìí? Ẹ súnkùn bí tẹ wà yẹn díẹ̀, ẹ súnkùn bí tẹ wà yẹn díẹ̀ ká lè gbọ́ yín. Ẹ súnkùn ń bẹ́ẹ̀. Láti bò sà, Mr. Oladipo. Láti ìwò, ìwò olódò ọba lẹ ti ń pè yìí? Ó yá. Ẹ fẹ́ ká bá yín pe olólùfẹ́ yín àbí? Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ appreciate wọn ni? Àbẹ́ ẹ fẹ́ sọ pé ẹ nífẹ̀ẹ́ wọn? Àbẹ́ ẹ ṣẹ̀ wọn? Ẹ fẹ́ sọ pé kán dáríjì yẹn? Wo lẹ fẹ́ ṣe ń bẹ̀? Ẹ yà gbọ́ yín dáadáa. Hello sir.
2: Hello, mo fẹ́ bá mi kí wọn ní bẹ́ẹ̀ appreciate yín náà.
0: Ẹ fẹ́ appreciate love tí wọ́n ní sí yín? Ẹ ti ń fẹ́ra yín tó bí ìgbà wo
2: báyìí?
0: 14 years lẹ ti ṣe ìgbéyàwó tẹ́ ẹ ti jọ ń gbé.
2: Over 15 years
0: ẹ ti kàgbà tẹ́ tún jọ ń ṣe courtship mọ́. Ó ti yọ ṣọ́wọ́n alẹ́gbẹ̀ẹ́ yín ní abẹ́fẹ́ kábà yín pè wọ́n.
2: Àràbà àjọ sí ìlú Èkó náà wà.
0: Kí lorúkọ wọn?
2: Ọlájúmọ̀kẹ́.
0: Kí lorúkọ ti yín sà?
2: Ọládípọ̀.
0: Ọládípọ̀, Mr. Ọládípọ̀ àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé Ọlájúmọ̀kẹ́ náà lè mọ́ ń gbé wọn?
2: Bẹ́ẹ̀ni.
0: So ìlú Èkó náà wà báyìí àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ok, bo lẹ̀yìn wà báyìí, wà ní wò? Báṣẹ́ lọ nìyẹn o. Ó yá. Màá fi sábẹ́ aṣọ ń sìn yẹn, máa fún mi nọ́mbà Mrs. Ọládípọ̀. Ó yá.

0: 0553936013.
1: Ṣé ń dá owó fún ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀? Bẹ́ẹ̀ náà ló náà. Lórí ẹni ó bá san ọ̀nì gbáláwo rẹ kò ní. Ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ pé o lè rẹ ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ kí o máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú Easybuy? Bẹ́ẹ̀ ni Easybuy ló fúnni ní àǹfààní àti ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ pẹ̀lú ìdá ogún àsanlẹ̀. O sì máa san yòókù díẹ̀ díẹ̀. Lọ́gọ́ tó o bá ti san ìdá ogún àsanlẹ̀ yìí, náà ló ti mọ mẹ́rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ rẹ lọ, tí o sì mọ ṣe ìdápadà láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. Yára tètè lọ sí ilé ìta ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tí ń bẹ ládùúgbò rẹ. Fọ́nà jẹ àǹfààní Easybuy. Easybuy ayé o.
2: Everybody come on, everybody come on, everybody come on.
3: Wọ́n ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Javis PR iCare Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank, Charity Cultural Building, Ìyànà Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé, pé 09054448444. Ojúlọ́ba ara, òní dín dúró mọ́ wa lágbárí.

0: ṣe lójú iná léwu ra ń rún àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS Jẹ̀nráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemeter àti Lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ.
2: Síbẹ̀, bàbá wọn ta tún dé lẹ.
1: Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀.

0: orí ètò ní tèmi náà lè ṣe wá ní ìkànnì ti lágẹlú 96.7 kí ètò gajú àwọn òkìlọ ìlú kọmíṣánná àfẹ́yìn o adẹ́dẹ́kẹ́ ètò orin yìí fún gbogbo àwọn màmá pátápátá eléyìí tí wọ́n wà ní àbáwọn tán ti sùn àmọ́ ipa ribiribi eléyìí tí wọ́n kó àmọ́ ìfẹ́ ẹ̀mí ìfọkànjì bí a mọ tòótọ́ pátápátá ẹ̀yìn tẹ́ ẹjọ́ olólùfẹ́ ètò yìí olólùfẹ́ ẹ̀kànnì àwọn rírì yìí o say we love you bẹ́ẹ̀ mo tún fi eléyìí kí ọlọ́jọ́ bí tòní madam Fọlákẹ́mi Fádúgbàgbé Reagan Washington orílẹ̀-èdè America happy birthday to you ma thank you for all you do ọ̀rọ̀ náà igba ọdún ọdún kan ni ọ̀ ṣe wá ṣe ọdún yìí ẹni tó tún bọ̀ ẹ ṣe nínú àlàáfíà ọ̀wọ́n ọ̀rọ̀ ẹ tó wà nípò tó ga lágbára ọlọ́run ẹ̀ ní jábọ̀ àmọ́ rírì yín o lápapọ̀ pẹ̀lú olólùfẹ́ yín àwa tá a jẹ́ kríò pátápátá ọ ní tèmi olólùfẹ́ oní tèmi we are saying happy birthday to you long life and prosperity ìgbà ọdún ọdún kan ni. Adunni ṣógbe ni lórí Facebook wọ́n ní Ọláyíwọlá Gbẹ̀ngà ó yàtọ̀ ni ẹ gbà ẹ try ẹ try. Ó yẹ dé kí n mú ìpè kan sí lálẹ́ yìí tàlẹ̀ jọ bá ti wọlé báyìí ẹ̀jẹ̀ kí n sọ sórí Facebook mo rí ọlọ́run wà pẹ̀lú mi Matthew wọ́n ní well done Abimbola hello hello ẹ̀ka Lema ẹ̀ka àbọ̀ sórí ètò ní tèmi o
1: ẹ̀jẹ̀ mo fẹ́ kí n bá yín pe ọkọ mi
0: kí n bá yín pe ọkọ yín
1: bẹ́ẹ̀ni
0: ẹ ti ṣe ìgbéyàwó àbí
1: bẹ́ẹ̀ni
0: láti bí ọdún bíi mélòó
1: hello
0: láti bí ọdún bíi mélòó lẹ ti ṣe ìgbéyàwó báyìí
1: 3 years
0: ago
1: ben.
0: Wow that's great kí lè fẹ́ ká bá yín sọ fún olólùfẹ́ yín ọkọ yín
1: ìgbà mo sọ pé olólùfẹ́ rẹ̀
0: kí lorúkọ títí yín
1: Ọ̀pẹyẹmí
0: kí lorúkọ tí wọn
1: Ajíbọ́lá
0: so Mrs. Ajíbọ́lá lẹ́yìn
1: Ben.
0: Ok, Mrs. Ajíbọ́lá ká bá yín pé Mr. Ajíbọ́lá bó Mr. Ajíbọ́lá wà
1: Bayesanu
0: wà wáò ìbúlẹ̀ yín wà tí ń sọ̀rọ̀ yìí
1: Ìbàdàn
0: lẹ wà ẹ ti mìí sí wọn gan o
1: bẹ́ẹ̀ni
0: sá wọ́n ti lọ báyìí tó bí ìgbà wo báyìí
1: tó bí sí tẹ́ àti
0: February ìgbà wọn wá ń bọ̀ ní báyìí
1: this month
0: ẹ ti mìí sí wọn gan ẹni ẹlẹ́ni ẹ ti ẹ̀ try ẹni ẹlẹ́ni máa fi yín sábẹ́ aṣọ ń sìn ẹ máa fi mí nọ́mbà Mr. Ajíbọ́lá
1: okay sir
0: all right

0: ọ̀gá. Ẹ jẹ́ àpè Mr. Ajibola báyìí, kápẹ́ Mr. Ajibola náà wà ní báyìí, ẹ sà. Mo lérò pé wọ́n á láǹfààní àti gbé. Hello, sir.
1: Hello.
0: Ekale, sir.
1: Ekale.
0: Yes, sir. Orúkọ mi ni Martini Salau láti Lagelu FM Nìbàdàn. Mo ti ń pè yín.
1: Okay.
0: Tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wà live lórí rédíò.
1: Okay.
0: Olólùfẹ́ yín, Mrs. Ajibola. Ṣẹ́yìn ni Mr. Ajibola?
1: Yeah.
0: Ẹjọ́ ìpínlẹ̀ wo lẹ́wà báyìí, sir?
1: Enugu.
0: Okay, wọ́n sọ pé báyẹ̀ sáà ni, but all the same, possible bí a ṣe tún gbé yín lọ sí Enugun ni, o possible. Orí ètò ní tèmi ni mo ti ń pè yín yìí, ètò yìí apiyamọ ẹ̀ fún àwọn olólùfẹ́ níbi tá a ti máa ń celebrate ara wa láti mọ rírì àwọn ipa ribiribi ilé ìta ti kó nínú láìfa ara wa àti nínú ìgbésí ayé ara wa. Mrs. Ajibola ló wá pè wá sórí ètò báyìí, wọ́n ní ká bá wọn pè yín. Ipe àwọn ọmọ rírì yín o, àwọn nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀. Ipe gbogbo ipa tẹ ti kónu láìfa àwọn pé àwọn ọmọ rírì yín o, pé àwọn tó wá ń mìín sí yín gan. Wọ́n ní kò ti ṣe díẹ̀ tẹ ti lọ sí rìn àjò pé àwọn ń mìín sí yín báyìí. Mo lérò pé yín náà mìín sí wọn. Hello, sir.
1: Mo wà pẹ̀lú yín
0: o. All right, sir. Wọ́n lẹ́jọ́ wà báyìí tó bí ọdún mélòó báyìí, sir?
1: Wow.
0: Lábọ̀rọ̀ ọlọ́run ẹ wà ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ǹjẹ́ lọ́rọ̀ kan tẹ fẹ́ sọ fún olólùfẹ́ yín, àwọn náà ń gbọ́ yín báyìí lórí rédíò bí tán wà báyìí?
1: Mo lọ́rọ̀ tó pọ̀ náà lọ, omi ló bá mo àti ṣe pé ojú ojú ni ẹni tó.
0: Thank you. Mo like ọ̀rọ̀ yẹn. Lábẹ́rẹ́ Ọlọ́run ìfẹ̀yìn ó dalẹ̀. Ó dàrọ̀. Yeah. Ó ti deliver. Commissioner Affairs ti deliver, ó di méjì. Àlejò wa. Wọ́n ti wọlé bọ̀ báyìí. Ó bá yín ọkùnrin lálẹ́ yìí, mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ mi lálẹ́ yìí. Gbogbo ohun tó wà lọ́kàn yín yẹn, ẹ̀fẹ̀ láwọn ọgbà míì, a máa ń ráwọn ọkùnrin tó máa ń pè wọlé sórí ètò yìí. A máa ń láwọn ọkùnrin tó máa ń pè wọlé. Ẹ jẹ́ kí n ṣe báyìí lálẹ́ yìí. Èmi náà fẹ́ celebrate ẹnìkan mo fẹ́ pọ̀ lọ́jọ́ bí talẹ́ yìí. Ọ̀pẹ́ yìí tẹ bá jẹ́ olólùfẹ́ ètò yìí, mo fẹ́ pọ̀ lọ́jọ́ bí lálẹ́ yìí. Ẹ kàlẹ́
2: ṣàṣẹ wa.
0: Mo wà wá dáadáa o, láìfù lẹ́wà báyìí lórí ètò ní tèmi mà.
2: Oh my goodness, how you doing?
0: We are fine, happy birthday to you.
2: You done. What's up?
0: Long life and prosperity, man.
2: Thank you so much.
0: Ìgbọ́dọ̀ ọdún kan ni láti ìkànnì Lágelu FM.
2: Bẹ́ẹ̀ ni o. You guys are doing wonderful.
0: Ẹ ṣeun gan ma. Thank you very much. Àmọ́ rírì yín o, lábọ̀rọ̀ Ọlọ́run ti ṣe wá ṣe ọdún yìí, ní tó tún ń bọ̀ ẹ máa ṣe pẹ̀lú àlàáfíà ilé tó péye. Ẹni sínú àìsàn lábọ̀rọ̀ Ọlọ́run. Okay.
2: Thank you so much. Thank you very much.
0: Yes, ma. Yes. Àníká kí yín ni o. Àníká kí yín.
2: Ẹ ṣe gan ma.
0: Thank you very much. Yes, ma. Can you love me, Dave? Yeah.
2: Thank you.
0: Bye.
2: Mo fẹ́
0: wọlé. Àní ká máa mọ rírì ara wa nígbà tá a ṣe wà láyé. Ó gbọ́ ẹ̀yìn ọkùnrin ẹ súnmọ́ mi sẹ́ẹ̀ lálẹ́ iṣẹ́ ti wà ń bẹ̀. Ǹjẹ́ ó yẹ kọ́kùnrin máa mú omi lójú? jẹ ẹ kọkùnrin náà jó kòkó wò báyìí pé ah most of ọkùnrin lẹ́yìn pé ọkùnrin míì lẹ́yìn kó ti fi owó sílẹ̀ nù lé kó ti support family ọkùnrin míì ọ̀ẹ́fà gbọ́rí látẹnu olólùfẹ́ wí pé ah baby ah you are doing well ẹlòmíì struggle lọ́wọ́ báyìí kò gbọ́rí látẹnu olólùfẹ́ rí láyé ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá yẹ kí mo parọ́ ẹ já mi o ẹlòmíì ò gbọ́rí látẹnu olólùfẹ́ rí kọ́kàn tiẹ̀ kí àwọ ẹ̀kan tiẹ̀ àbí kí olólùfẹ́ kó sọ pé I'm proud of you baby I can see you are trying keep going ẹ̀rọ fáwọn náà ìyẹn la ọkùnrin a máa ní ìdẹ́ni tó máa support wa that is why tẹ bá rí àwọn tó bá mọ kí ìyẹn wọ́n máa rọ́kùnrin tó máa ń support ọkùnrin tó bá di stage kan tọkùnrin bá wá wà settled tán wọ́n á ní ọ̀dọ̀ ọmọ yẹn ló ń fi ló ń pay attention sí wọ́n jẹ́ kí most of the communication tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń ní pẹ̀lú àwọn ọkùnrin pé mọ́mí rice ti tán o bá mi sọ fún wọn lókè ìpálejọ wa ti dé

Àdọ́ máa wò lálẹ́ yìí ni. Àdọ́ máa bójú wò. Bọ́sẹ̀ Bọ́lá wọn ni ẹkú iṣẹ́. Ibrahim Sulaiman wọn ni watching from Warri Delta. Adenike Ogunleye wọn ni good evening sir, wọn ni onítèmileto. Wọn ni well done keep going. Adébáyọ̀ Tìmílẹ́yìn. Princess Abiola Fatuga mọ́mì nìyẹn. Wọn ni ẹ̀ káàbọ̀ sórí ètò. Ní kó bá mi gbé kámẹ́rà sójú àlejò mi báyìí.

0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ekale
0: sir.
1: Ati oga wa o, aje ki eni.
0: Yes, sir. Kini nkan te fe ba wa so, sir? Papa.
1: Temi, ijo le so ni pe ikini o ye ki okunrin ma mo tan pe ni ise. Lodo obirin to fe fe ni. Ti obirin si lo to lo ni fe on tokan tokan, ya to boya awo lo abo fa abi kankan so ni ise atogo kan wa. Akoko ni eto poloko kin kesi do ga o se jire o se kini kan ni kan to ni fe lati odo kan yen o nje ki kan se o o nje ki wa la se o gugu yo ma gbagba fe ma ti oju ke lu mo ni bo to poloko wa a mo ekeji to lu mi se ta se ni yen ti se ngun mi ma ngun mi ti ma se ma ekeji ni pa oro election de in ke se election mi e se kini kan kan ni a o ti ko be lu je pe ori en to je ojo re mo je pe wrong number lo gbo lo bo si to si ni dalamu igbon din sey igba be lo fo nko lu ko wa kolon ko a ma se o
0: e se adupe o e seun eni ko send message kan si mi nsin eni pe n ta won regret n ta won ni pe awon fi owo la won fi buy n ta won fe bi ngba ti owo yen ti ko wa flow mo pe o du awon pa won de la won ti won ni fi awon o
2: nigba na ta won ta won koyin si
1: ekale
2: sa
0: ekale
1: eku eto
0: yes sir
1: eh mi le da ko mi suma e pe ti ife ti temi ni mo fe pe ejo si mo le so pe mi na sa
0: o ya ngbo yin sir
1: okay sir so church ni mo ba mama yawo mi pade so o le sare pe won ni ya awon le ki fi omo yen sibe fun mi bayi pe sugbon kin je ko ko se kan so a ti o ma ti a fe bere iya lo ma ma gbe nu e soro pe a o ni di kaba so do de mo ta lati se so inu igbiyanju mi na so o de se pe ti e na so inu ato mo yen ko ti nkan ti o ti je nkan ti o da rapo ti ti na so so wa se re pe so mo a lo kan fun eji mo kan lo opolo mi tori awon mo ri mo jamo sa kan ni pa mama tori a family temi so fun pe a nkan to ti so la lakoko momo tun je so ni elekeji mojuto rare to ba mojuto rare so ohun ni obinrin ma sumo keke mo sa gbo mo sa nlo ti ya yen pe ya fe so mi di o fe help mi ni so eyan to de fe fun yan eyan le foju olo egun igi kankan so at the end of day so o wa sare pe ni nkan ti mo so ni bi ijeta sa so mo kan sa te lo ni o kan eji ni owo ara mi so mo sa ti odo awon àwọn bí àwọn afa pé kinní kan mo dáa ẹsẹ pé tó kankan àwọn ẹsẹ ní pé à ìyá yẹn fẹ mọ gbẹ ni o tó torí ọtọ ní tèmi bá lọ ṣùgbọn bàbá yẹn wá jẹ kó yẹ nǹkan ìyàwó ẹ kò wọn ẹsẹ gbà mo ní ni okun tó yẹ kẹyà ìyá ọmọ tí bàbá yẹn náà rí bàbá yẹn à wọn wà
0: gbọmọ
1: ẹgbùlá pẹlú ẹ.
0: Hello sir, story yìí kò clear. Ẹ understand ẹ mọ tẹ máa ṣe fún mi sà máa fi nọmbà kan bẹ́ẹ̀ kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò so a lè clear dáadáa ẹ ṣeun gan ni ẹ ṣeun wọ́n fẹ́ sáré brief yẹ bọ̀ story yẹn ò fẹ́
2: àgbékalẹ̀
0: yẹn ò fẹ́ kó tó di pé àfihàn láǹfààní tó yà dúpẹ́ torí pé ẹ ti ẹ̀ wá tó wá ní ká máa wọnú ẹ lọ ṣùgbọ́n lẹ́nìkan lílé tó yẹ pé ó fẹ́ pè mí wọlé ó ń gbìyànjú àti pè wọlé báyìí òun náà ọkùnrin lòun náà wá lòun fẹ́ ṣàlàyé ara àwọn jáde àwọn ọkùnrin ló wà lórí ètò lónìí òun wà nínú kankan báyìí tó lágbára gan pé ká jọ ká fóun láǹfààní ó send message sí mi wọn á ní àmọ tó fẹ sọ ó mọ dàbí pé àmọ tá a fi ń ṣẹyàn ó ti pè mí bí ẹẹmẹta ṣùgbọn táìmù yẹn a wà lórí ètò ètò ń lọ lọwọ náà wà ń try sin láti pè wọn padà torí pé a fẹ káwọn ọkùnrin sọrọ jáde lónìí bá a náà sọ máìnd wa jáde 0912370875.

0: yẹn wa e ti mo pe n ta gbe wa yi
1: a tun kẹkọ mẹkọ la le
2: ṣe
1: ibeere mi ti mo fẹ ki wọn laa lọye mi pe won ni ọkunrin ko obinrin kan ṣugbọn ta wa wa ri to ba jẹ pe obi ti meji ko di yẹn ṣe ṣe yoo to fi akọkọ niyẹn ẹlẹẹkejì lọdọ ọkunrin gba ogbele ọmọ olugbe yahoo yala de ti ne dọfẹ beere mi sa.
3: Ẹdá ṣe ilé tó béèrè kejì ń béèrè
0: torí wọn gbọ́
1: ìgbà
0: ọlọ́kùnrin lè máa ronú wípé òní
3: mo nílò ìyàwó mi okay mo nílò ìyàwó kejì àbí.
0: Ok àtìgbọ́ àdáyín lò tàbí ṣe dáhùn bẹ́ẹ̀ yóò ṣe àdáhùn ẹ̀kẹ́ tó dá ọ̀gá wa ń bà lé àṣìṣe lò. Hello. Ẹ bá wa dá wọn nǹkan fi dá aláàkọ́ wọn ni ti máa gbọ́ wọn dáadáa.
3: Béèyàn bá níyàwó kejì bí tí wọ́n wí
0: bó
3: lèèyàn ṣe lè ṣe é. Ṣe rí èkíní nílànà ẹ̀sìn Islam orí ọ̀fẹ́ wà fọkùnrin
0: gẹ́gẹ́ bí ẹ̀sìn ti
3: gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ẹ̀sìn yẹn ṣùgbọ́n síbẹ̀ náà onílànà àtẹ̀lé o tí èèyàn bá fẹ́ fẹ́yàwó kejì kò jẹ́ pé nílànà ti Islam bí Islam gan ti gbé kalẹ̀ kò rọrùn fún yàn mo rántí ẹnìkan tó súnmọ́ mi ẹni yẹn òsì lórílẹ̀‐èdè yìí òun àtìyàwó rẹ̀ orílẹ̀‐èdè òkèrè ni wọ́n jọ wà ṣùgbọ́n nígbà tí ń pòpọ́sípò fẹ́ fẹ́yàwó kejì nàìjíríà ń bílódé wá fẹ́yàwó kejì ṣẹríyàwó tó dẹ̀ fẹ́ sọ̀hún ìyẹn lóyún sínú but ìyẹn ti di pé ó frequent sí nàìjíríà
0: wálé
3: lemọ́lemọ́ mo wá rò pé lọ́jọ́ kan tí ẹ̀yin àmísákẹ́mi ẹ̀yin nìkan ti bá ti délé báyìí mo lọ sọ fún ìyàwó mi ni o mo ní ṣàwò mú dẹ̀ dáadáa èmi náà mo jóye pé má jẹ́ nìkan kó sọ fún ìyàwó rẹ ìwọ ni ó pé nǹkan rẹ níwọ kan òun nìkan ṣàlàyé fún my dear nǹkan báyìí báyìí ti ṣẹlẹ̀ fọgbọ́n gbé kalẹ̀ má kàn sọ ní sákálá kọ̀ọ̀kan jùlẹ̀ pé my dear that's happened mo ti ní ìyàwó mi.
0: Okay.
3: Rọ
0: mistake ṣẹlẹ̀
3: owó mọ̀ bó ṣe gbé kalẹ̀ bí wàá ṣe tú bí wàá ṣe rọ bí wàá ṣe bẹ́ẹ̀ njẹ́ ìmọ̀ kí bó ṣe ń dó léde tó wà tara ìyàwó ìjọ ń gbé báyìí bó ṣe fẹ́ sọ fóbìnrin obìnrin má ti bà mí sọ anything I know what you want to say jẹ́ kí n bímọ tán ọjọ́ ìlú mọ̀ pé ìyàwó ohun tó ń wà lọ́hùn ó ti lóyún mi sínú ó kàn pè mí ní straight pé àbẹ́ àgbà mi ni owó ọmọkẹ́ lágbájá lóyún sínú mo ló máa ń wá bẹ́ẹ̀ ń gbà mí tọkùnrin ò kì í mọ̀ ó lé sì tó fóònù yẹn ó ní sọ ti mọ tó ń fẹ́ sọ ni mo ní yóò mọ̀ ẹgbẹ́ ìwọ ló kíyèsí irin rẹ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó ti ń frequent ó ti ń wò pé nǹkan kan ń ṣẹlẹ̀.
0: Ẹ̀jẹ̀ ọ̀gá mi ẹ̀jẹ̀ ń gbé pè à ń bà lé àṣìṣe ọ̀gá à ń bọ̀ hello ẹni yìí ń pè mí lemọ́lemọ́ ẹ káàbọ̀ sórí ètò onítèmi o ẹ ń pè mí ẹ ń bá mi sọ̀rọ̀ ẹ ní pé ẹ nílò àmọ̀ràn kan ilé tó yẹ pé ó ṣe pàtàkì ṣe kókó ẹ rí i pé a ti wọnú ètò lọ báyìí tó dáa fẹ́ lọ yí ká ṣe ẹ báyìí ẹ ṣe lè sáré ká gbọ́ báyìí pápápá ń tẹ nílò àmọ̀ràn fún sà bàbá gbóhùn sókè òwe bàbá gbóhùn sókè dáadáa sà.
4: Mo ní àmọ̀ràn kan ní sà because ó ní ọmọ kan tí màá tiẹ̀ lálejò mọ́ra ní látọjọ́ tó pẹ́ sà. Ó ṣẹlẹ̀ wípé mo ní èèyàn kan tí mò ń fẹ́ tẹ́lẹ̀ kí tó pàdé ọ nìyẹn.
0: Ok.
4: Ẹni yẹn dẹ̀ ní sùúrù wa tó adájọ́ fẹ́ra like bí 4 years tẹ́lẹ̀.
0: Ok.
4: Ìgbà tí mo lọ rí pẹ́rẹ́ǹtì ẹni yẹn tiẹ̀ àwọn pẹ́rẹ́ǹtì ọkọ̀ tí kò mo jẹ́ muslim púpọ̀ mọ àwọn òlé fẹ́ muslim. Mo jẹ́ àjọ wa tó fi ṣetán ní sùkúl tó lọ ìgbà tó ṣetán tí mo bá sọ̀rọ̀ pé dádì òun ṣì ni owó máa tẹ̀lé ibi tó àti tí dádì òun bá change mind kún òde kọ̀rọ̀ sí ọmọ yìí but lẹ́yìn ìgbà yẹn after ìgbà yẹn mo ti ń lọ ọmọkọ́lẹ̀ tí mo ti tó mo respect everything fún pé ní báyìí mo lẹ́yìn tí mo fẹ́ pẹ́ báyìí ló ṣẹlẹ̀ wàá jọ ń fẹ́ra lọ ó wá jẹ́ pé òun ló kọ́kọ́ wá ní oyún fún mi.
0: Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ pàdé yẹn lọ́kọ́ lóyún fún yín?
4: Bẹ́ẹ̀ni ló kọ́kọ́ lóyún fún mi.
0: Ok.
4: Ìgbà tó lóyún fún mi pé èyí tí mo wú ní sùkúl yẹn pé báyìí kan ni mo ti ṣẹlẹ̀ yẹn ti lóyún fún mi o. Mo sọ fún dádì ẹ̀ ipo won ise oyun yo ipo bo se lo gbe fun okunrin mi
0: oyun ti yin o n ti lo gbe fun elomi so o lo to lo loyun gba yen seyin ori eyin ori ngba yen ni e foju kan
4: mi ori ara ara because bi ko yin ise jina si ti mo grant le su fun
0: okay o wa n so fun yin pe o n ti gboyun lo fun elomi
4: elomi
0: okay
4: oyun ede ni oyun ibeji ni
0: ibeji
4: lo wa nu o sa ni lati pe ko wa mo royin yen pe ba ko to lo tam lati lo mo royin yen ko
0: eroyun kun e lo to
4: oyun kun da da mo ri pe ko kini o si send the sky go from everything we ka jo lo se stand lo confirm o wa pe be kin jo to lo pe ni pa e fe se ti ate ti ate to hun ate pe to ba je ate to be shiko ni afe to so bo aro re re o pe me mi pe ni mo sa foro bi lo me mi ba ni ate kini kan I pe lodo wa pe de pe ti ma nja te mi ipo de bu oje papa lo ju so yen fun mi bayi o ja tara mi mo won se bi bi kin gbo yin lo we mi ki claim e bo wa ti mo wa lati claim e o ba mi fa pe ni mi o mo bi to gbe mo pe mo re to gbe ko so gbo yin fokun re mi o de le ri mo
0: o ti gbo yin fokun re mi
3: hello sir
4: sir
3: awon obirin te so ise e fe mo be se fe yawo
4: ben ben
3: e se bi kai
4: o ba ba ha ni mi so pa fe fa bo ti o ti ti wahala
3: I'm not sure. Eni keji te ngba toro a fera te to tawo si iyen lejo ni isu
4: ben
3: so e wule fe yen mo be se fe yawo
0: e kan
4: ah fe yi mo fe bo yen fe yawo
3: ah e kan gba le fun na ni e kokan te bara ile yoju be eyin ati lejo faro ni placenta ko si placenta
0: placenta
4: an family e pa lo ti got ni manu le ngba ti oni an family to mi lo mo pe an pa wo le yoju si pe ki ba fa family ko to mi lo
3: seri seri to birin ba to ba ti pokunrin ba fe yawo pa mo si bi kan te gba le fun to je pe ngbo ba wu yin le lori ofe ati lo be an baba wa won oka yen kun igbe yawo bi igba te jo ni contract ni tori ngba ti o ba ri yin e so opokunrin mi o ma lo ojoju si
0: o ti jo o ti jo be ba
3: ko so opokunrin ti o lo nlo gboyun fun ni sin ko lo gbe placenta la kokko to lo ba ri tori ngba ti edele wo san e le so
4: la kokko e ele to gbe ni bo le won bi to si rent le
0: okay
3: so o lo gbe lo sotutu
4: mi o si la ni mi o gbe be
3: eni to wa lo n wa do e ni sin se meni e mo so ito wa so fun nisin ni pe to ba tun wa bi beji fe lo mi nisin bo loro ate
0: ate o ti mo po n fa mo na ninu
4: o
3: pe to ate gangan lo bo le ah eyin le ninu ti e ba je pe eyin ko le ba fun loyun to gba we lo mi lo fun loyun mi roporo ate ti le odo ti yin o le affect tohun ni bi o wa mo ngba ti o ti si pe eyin le fun loyun mo abi da gba time to loyun yen eyin na to tun ba
0: ni
3: ta le so
0: so ni sin bayi in to wa lokan tin bayi ni pe e fe gba
3: awon beji
0: ti o fi ni danu le
3: te fe gba beji abi
0: ti o fi ni danu le ton wa ru tori tin te wa ni sin iyawo yen tin so fun yin ko gboro gbo pe e fe gba e tun ri arabirin yen ko mo ke nri o abo mo
4: mo
3: ma ko mo ti bi mo o ma pe le yen o ma pe ye bi
0: kan wa ko fun yin o ma pe ye se
4: Very.
0: Emo gbe to bo, emo gbe to bo, emo gbe to bo. O lagbara die. Number yi lo je ka se. 08126261072. Phone number mi ji laarin yen. So yin te je number yen. Ma pe number yen se yin te je ka se yi. A pe yin se yin. Ka kan ja foju wo ko to di pe ya fun yin la nfa ni ke lo faransi mi to ra ko yin na ni ah o lagbara die
3: e je ko da egbon mi anbale asisi
0: ka da won yen lo
3: seri le so fun yin pe bye bye lo ye ke yen so pe on fe fe yawo keji eni yen ni ko wo ra ewo so un ni capacity emotionally
0: lati se be
3: financially lati se be because in to pe fun po to kunrin ba le se fat o de wa nu ala kalenti alquran gan wi a man must be prepared physically, emotionally and financially. Are you ready? If you are ready, you are good to go.
0: Ko be lo wa re.
3: If you are not ready,
0: keyan jo pe o gbe re joko,
3: won kin copy.
0: Pe ore mi.
3: To the at the end of that verse, you know alukura lapon lo to ba le se dede, o ti fi close e pare e. If you know you are not emotionally, financially, physically capable, strong, don't go near it.
0: Come on, love it.
3: Then to ba wa je ke mistake yen ba wa waye. Teyan niyawo keji mo ma ro opolopo awon to sumo mi ma so pe awon ore eni mo kora awon jo won lo ba yawo e. Don't let anybody break that news for your wife to ba ni fe lo to. It's a mark of respect fun yawo e pe ni wo kan ati ohun kan pe my dear mo be tori olorun pe kale fun pelu iberu ati rele
0: be mi wo pe nitori topolopo fi mo pe eyan si ni pe elomin obirin mi o mo ti won se handle o le di violence o le di
3: it depends on the way to fi gbe kale fun se mo pe gbolohun o lako o de labo so eyan ni ko bere fun ogbo olorun lati gbe kale pe o lo ba won arata won ko ra won jo logun logun logun won lo ba komi ko mo di violence o le so won ajo gbolohun ti gbo ah ti o ti wa ire re ah mo ti gbo ah daddy we yen le wa wa fun ah my dear she yen lo wa ni ka won yen wa fun now why what's the problem o de se gbo de lo ngbo so ni awo so ri bi en se nlo yen ti an ba bi eda so ti ma foju eri nle ko lo so fun won ma foju eri
0: ma bo
3: it is better you face it
0: squarely
3: my dear emire whatever you want to ba gbo fe se fun mi se mo ke mo ti hote papa jula ra ba je christiani ta se ye waye. I know I've hurt you, please I'm begging you be egbo yen le ma tete jina lokan iwo oko lojo tete jina iwa ti se re lo ma mu ki egbo yen tete jina ti o ni han si lotito pe o fe pa won ti tori po ti lelomi ko de gbodo han bo fe pa won omo re an omo re ti tori po ti lelomi
0: okay.
3: So you must be able to be to up and doing up and doing in real time pe ni wo ka te o kan tori ijanu lagbara o pe yen ba ba yan ja ni so gbe ja ma mi ja to bi ba ba yan ba yan ja janu the next 10 years o li mama
0: o lagbara
3: yo den beja so arakunrin wa awon jensi na nu
0: ti arakunrin
3: eh yan yan kile mo kula yin na
0: emi awon mo jensi nu awon mo oni jensi be lati 2000 awon tan bi lati 2000
3: because let me tell you something if you really love that lady simple stop kuta parent so pe no nkan lo ma mu koko be fine o ti mo now I'm a Christian mo den read Muslim sister to mo like ti mo fe mo den re wo ni se de be o de wu mi lati fe mo ti mo right from my mind pe ma face obstacle ah parent so pe no emi lati present ara mi pe daddy e ma worry
0: ti ba mo parents won ala re ni lati
3: pa now igba ta parent ma pe pẹ̀lú bọ́mọ̀ ẹ̀dẹ́ sẹ́ ń ṣe yí o ó yá ẹ̀fẹ́ ra yín ẹ̀ mẹ́jẹ̀ ká fi tiwa dí tìyín lọ́wọ́ ó ti ṣe é lọ́bù mí ó ti dá wàhálà sílẹ̀ lọ́rùn ọ̀fẹ́ kan tán ó fi pamọ́ síbì kan kọ̀rọ̀ bì kan ọlọ yọ ọba
0: ó sì tún padà lọ.
3: Ìyẹn tó wá bímọ kèsì pé wo my dear let me yájà mọ jọjú ọmọ yìí jẹ́ kí n yọ̀ǹda ẹ má bínú sí mi mo fọlọ́run bẹ́ mi ìfẹ́ ọ̀tẹ mi ìdẹ agbára bí ò dẹ gbé mo dẹ sọ fẹ́yìn di bìgínì tó sún mi dọ́dọ̀ ẹ jọ torí ọlọ́run.
0: Kode
3: hand is be. O nja ma la do ma Jesu.
0: O fe change the taste.
3: So this is not my to do do there. Now you see have in mind now o ti gbo mo kan. Toni ya we ti wa we. Now o fe gba ibeji. Ti yen ba te yonda fe, o de fe ko dali e laamu. How do you explain that?
0: We leyin igba ti kan tele o, mo tun wa tun yo lo o, ibeji, o tun wa je meji.
3: Baya ti lego ti bi je kan lo.
0: Eyo kan lo.
3: Ikan ti bi meta already.
0: responsibilities emotional ogun.
2: So to ba ni 30,000 owo eni oni meta won te o gba 15,000 agile do le le coffee we
0: so
2: en to
0: le so one odin kan mu
2: so so it jerry we number so pe it calls for kenya wo yi pe nti mo fe se and then when you talk about relationship e wa mo sonjo mi e je mo lo nta fi odo I mo yo odun la fi se ni nto je mo idile mo ma yin te nse ni I mo yo odun la fi se ade tu pe lowo olorun ṣugbọn olorun ba mi kun eyin na ni ogbon yo fun yin ni imo yo fun yin ni okun because you are doing a very wonderful job that to build the home ile ti na wa ni da so e je ke mi omo
0: eh to ja tani ka tabani ka mu yin bayi to ja mo ko eyin na tun ni eto ni owo odaji bayi fun awon to ye pe eyin te pe je lulufe won tun ba lati ago meta
2: merin ni
0: lati bere
2: gberanle
0: ni
2: gberanle
0: baba mo selu adupe tori pe a pe yin te ti ba te je wa adupe labore olohun ise yin ko ni dise okay na ni e mu ru si labore olohun ogbon ma to ye to lohun ti fun yin labore olohun isu ese oni gba labore olohun ibukun to po lopolopo o na ni olohun yo fi fun yin adupe tori ka pe yin te wa thank you very much sir
2: e sir. Yes, sir.

0: dúpẹ́ lọ́wọ́ àlejò wa tá a ṣe máa ṣe nìyẹn. Ẹni tó bá ní ṣe pẹ̀lú ìfẹ́ ẹnìkan ò lè dáṣe tán. Oríṣiríṣi àwọn àìdíà máa rí ìgbà míì tá a máa gbéyàn wá láti ilẹ̀ òkèèrè, a máa gbé obìnrin wá. Ẹ tún fọkànbalẹ̀, mo fẹ́ gbé ẹnìkan wá ilé tó jẹ́ pé ó jẹ́ advocate fún àwọn single mothers. Àwọn single mothers náà ní nǹkan tó fẹ́ sọ. Àwọn náà ní àwọn kan ilé tí wọ́n ń fèèzì ó wà lójú wọn tó jẹ́ pé wọ́n fẹ́ sọ jáde. Ìyẹn náà gbóhùn sáfẹ́fẹ́ ni. Mo sọ fún yín pé tòyí a máa gbé wọnú ara wọn ni. Ẹ jẹ́ kí n mú ìpè kan báyìí tó tó di pé a wọnú Romeo and Juliet lọ lálẹ́ yìí. Ibi tí àwọn olólùfẹ́ ti máa ń pàdé ara wọn. Àwọn olú ti pàdé ara wọn ní ọ̀sẹ̀ yìí. Àwọn wo náà ti pàdé ara wọn. Àwọn ni ó tún pàdé ara wọn lónìí. Ó láwọn kan tí mo fẹ́ ká jọ gbéyẹ̀wò lábala Romeo and Juliet yẹn gangan. Ó láwọn kan tó yẹ ká tún ṣe àtúnṣe sí. Ṣé pọ̀pọ̀lọpọ̀ ò fọkàn sí. Àkàn wò pé a normally ìwọ̀n mi náà ń pè, wọ́n ní wọ́n nìjẹ́ olólùfẹ́ mi náà ń pè, tí ó fà á tí ọ̀pọ̀lọpọ̀ ò fi rí láti jọ yìí. Ṣùgbọ́n kí lẹ fẹ́ bá wa sọ báyìí, mo fẹ́ ṣe ojú òpó sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń pè nígbà tí àlejò wa wà lórí ètò. 09123708675
1: She's far away.
0: Hello. Hello.
2: Hello,
0: Ekale, sir.
2: Ekale, sir.
0: Yes, sir.
2: You call me.
0: Ori, you call it. Ẹ jẹ́ kí n pe káàṣì ẹ̀ yìí, ẹ jẹ́ kí n mú nọ́mbà àti káàṣì ẹ̀. Hello.
3: Hello.
0: Hello, Ekalema. Ìpè máa ń já ìpè o. Ìpè ń já ìpè. Ẹyin tẹ́ jẹ́ olúlù fèètò yẹ́ nìkan máa ń pray, bí kẹ́ ẹ máa pray fún wa. Iṣẹ́ yìí kò ọlọ́dún ó easy ni. Hello. Ìpèlò ń já ìpè o. Ìpèlò ń já ìpè. Ó ń kọ́ ti ara wọn gidi gan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ìlú tó máa ń ta ọwọ́ ta sẹ̀ nínú àwọn ọkùnrin tí wọn kì í lè sọ jáde. Ẹnìkan send message kan, ẹnìkan ni pé

0: Hello?
1: Hello?
0: Aha, gbọ́yìn bá ń kọ́ ọ̀tí ẹ̀, bá ń kọ́ ọ̀tí ẹ̀. Wọ́n bínú ẹ pè dáadáa bí tí ààrẹ tí ò sí. Ẹ̀gbọ́n mi Hanbali Azeez, wọ́n ní àwọn gbádùn ètò igán o. Ẹ ṣeun gan ni. Fúnkẹ́ Ọládélé, wọ́n ní alóòrò rédíò ẹ̀ kú ètò. Àlejò wa ti lọ. Felix Atan, wọ́n ní àwọn gbádùn ètò yìí o. Queen Abisola Adebisi, wọ́n ní well done. Ayanleko, hello
2: sir.
0: Hello ekale. Change the voice yin ni. Hello.
2: Hello sir.
0: E je soro soke o. Networking yen o clear dada o. Abojo tun tin run ta ni. Gbogbo eyan lo lu fe Barcelona. Congratulations si wa o. Obaka. Barcelona ni mi. Àwọn Chelsea e ma yin mu. Ati gba league oju tele gan. Hello.
2: Yo,
0: Ekalesa. Mo ní Juliet kan. Juliet tí mo tún ní yìí. Ṣé máa wọn tí mò ń ká ìtẹ́ntẹ́ bá ti ní interest nínú ẹ̀? Máa pe nọ́mbà kan sìn tí mo ṣe wà ẹ̀ máa pe nọ́mbà yẹn ń sìn. Àwọn tí mò ń pè yìí, àwọn tó yẹ pé a máa farabalẹ̀ jókòó, a máa rí yín, a máa ṣe àwọn necessary. Tí ẹ bá jẹ pé ẹ láìkí ara necessary step tí ẹ kẹ́ ẹ ṣe. Ilé àwọn tí mò ń wá fún yín, àwọn tó ní iṣẹ́ ni, wọ́n dẹ̀ mọ tí wọ́n ń ṣe. Bí àwọn nǹkan báyìí, nǹkan tẹ́lòmíì ń wá lélẹ̀ pé àdéhùn ẹni tó mọ nǹkan tó ń ṣe. Tèmi tọ́pẹ́ lorúkọ Juliet ẹlẹ́ẹ̀kejì fúntalẹ̀ yìí. 56 years ni tèmi tọ́pẹ́ yìí, teacher ni. Ó jẹ́ èèyàn dúdú. Kà much. Ẹ̀yin tẹ bá wà from the age of 56 is okay. Ẹni interest ni tèmi tọ́pẹ́. Tọ́pẹ́ rárí rùmùrùmù díẹ̀. 56 years of age ni. Bukola 42 lecturer ni. Sọ ilé tó túmọ̀ sí ni pé ẹni tó bá fẹ́ ní interest nínú Bukola yìí. Ẹni náà gbọ́dọ̀ jẹun tó wà educated dáadáa. Gbọ́dọ̀ jẹun tó wà educated. Ntọ́ fẹ́ nìyẹn. Ntọ́ fẹ́ ni. Mo tún ní Romeo kan fún wa lálẹ́ ìfẹ́yìn tẹ́ jẹ́ Juliet. Ló ń ṣojú òpó wa lálẹ́ ìbáyìí. Ẹyin tẹ́ jẹ́ Juliet tẹ́yìn náà bá rí i pé ẹnìkan wà tẹ́ ní interest nínú ẹ̀. Ní last week kan sì ń gbà tí Mr. Kazeem pè. Wọ́n jẹ́ àgbẹ̀ fámà. Aláwọn tí wọ́n mẹ́sẹ̀jì mi pé àwọn ní interest nínú arákùnrin. And God so good, ó jẹ́ èèyàn kan tẹ́ pé ó jẹ́ perfect fún àwọn. Ọ̀pọ̀lọpọ̀ máa ní òun nílò èèyàn, àwọn máa expect wákà ẹ̀ṣẹ̀ máa pè. Tó wà nílẹ̀ gan-an kò ṣeé lọ. Romeo ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ fún talẹ́ yìí tó jọ́kùnrin òun náà ni Michael jẹ́ civil servant ni Michael. 42 years ni Michael. Wọ́n jẹ́ single father. 42 years ni single father ni wọ́n. Lẹ́sìn kìrìsìtẹ́nì ni wọ́n. Tèmi tọ́pẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì ni Bukola lẹ́sìn kìrìsìtẹ́nì ni Yorùbá kì í rántí. So kìrìsìtẹ́nì náà ni wọ́n ń wá. Hello? Ẹ̀sùnkùn ní rédíò yín. Nọ́mbà àwọn Juliet leléyìí 08142491006. 08142491006. Hello,
2: good morning, Mr. Martin.
0: Hello, sir.
2: Good morning, Mr.
0: Good morning, sir. Wekaro, sir.
2: Good morning. So, I'm different by name.
0: Are you a Yoruba or Igbo?
2: Yoruba, sir.
0: Oh,
2: Yoruba, sir. So, Larry Desmond, look on me. this month to learn Wally.
0: Okay, Kilari Chef, you said that, Mr. Larry.
2: So, I think I'm interested in that. The one you said, she's a lecturer.
0: The share will end, she.
2: 42 years.
0: The share will end, she.
2: I'm a technician and I'm also a driver.
0: You're a technician?
2: Yeah.
0: Share one, what's up?
2: So now I'm not WhatsApp.
0: That would be very difficult. Me the power of him because
2: I difficulty dear.
0: Me the power of him, but my team contact in sile. Can you mind that status?
2: Single.
0: Age in co.
2: 4-6.
0: 4-6. Okay. Ilu wo letin so re?
2: I'm in Ibadan here, Ibadan.
0: Tori ta se fe ri picture yin ba mo. E ka ti e ko wa ona ta se de ko ri picture image yin. Awon send image yin na si won. Seyin na. Then from there te ban pe okay ah okay, o wu yin to eyin na o wu. A ma arrange ta se ma pade. Bye. Ni lati wa si bi ise wa niyan.
2: Okay.
0: I'll call a number for you. Maybe you pick the number, you grab number and get this number. I want to fix the time for you.
2: I don't care about that.
0: All right, sir. Yeah. Hello.
1: Hello, sir.
0: Ojo opo awon Juliet le lo pe si baba.
1: Hello.
0: Ojo opo awon Juliet le pe si. Ma pe so ojo opo awon Juliet e fun won lanfani. E fun won lanfani. Nkan to ma ndun mi niyan. E fun won ni anfani. Awon ma fe pe wole.
1: Hello.
0: Ejo te ba ti wa ni di radio yin, mo mo pe n gbo wa ni. A mo pe n gbo wa ni, be ba wa sun kuro nbe.
1: Hello e kale.

for the best. I look out for the best. Se mo hang out ti odun ita ma se. Mo fe bere bayi. Mi a ni se kanju. A ma se ni eso ni. So planning a lo ahead. Awon ti mo ma nse lati igba e wa mo ma nse te pe a ma o ma wa wo yin ara yin le fi ma ra nkan yin o mi o like lati niyan lara ṣugbọn ile itori eto ta fe to yen ati ba won ikanni alase yi ta ba ti soro ti mo ti gba ase a gbe wa fun yin e le wa pelu iyawo yin eyin na le wa ke tun wa meet awon eyan tori le a ma throw e open ni everybody lati wa ko ni ja won to wa ninu group oni temi fans nikan a je for everybody jo kan na la ma mu jo kan yen a jo ma se dada even gan to ba tun se shake a le gbo lorin wa ti o tun gba si wa lara be ni awon lorin high life yen ti o tun gba si wa lara e ta ba se nse ogbe na ni pe mo ka celebrate ara wa be ni mo dẹ̀ pé ní ọdún tó ń bọ̀ ni oní tèmi máa pé ọdún márùn-ún bẹ́ẹ̀ ni a wà fẹ̀ dáadáa ọlọ́run kò ṣọ́ ẹ̀mí wà jùgbà náà lọ ṣùgbọ́n eléyìí a fẹ́ ṣe nǹkan nínú ọdún yìí ká tún jọ pàdé ká connect tó ti pẹ́ tẹ́lẹ̀ mi ti rí mr martin ti pẹ́ tí mo ti rí yìí o torí báyìí a máa ń ṣe every year láti 2024-25 láti ṣe láàṣẹ nǹkan ní last year a fẹ́ ṣe last year ní 9 minutes ó ní nǹkan tó change tẹ àfi change ọ̀pọ̀lọpọ̀ tó ti sanwó gan-an ní láti dá owó yẹn padà ni ṣùgbọ́n lọ́dún yìí lágbára ọlọ́run ó máa ṣe ṣe lágbára ọlọ́run lágbára ọlọ́run ó máa ṣe ṣe ìlú àtìlẹyìn yín ó máa ṣe ṣe. Ẹ dé kí n mú ìpè yìí kí n mú ìpè méjì sí ẹ wo ẹyin tó bá ní tẹ bá ní interest nínú àwọn juliet tó ti pè ẹ pé nọmba tí mo sọ yẹn o ẹ pé nọmba yẹn kẹ chat nọmba yẹn o.

0: Hello.
1: Akaro, sir.
0: Hello, Akaro.
1: Admission. Hello, sir.
0: Angbo yin, sir.
1: Lati oruko mi ni Akoyede Lasana.
0: Okay.
1: Mo need soulmate ni, sir.
0: I need soulmate.
1: Then.
0: Okay. Ise wo le nse?
1: Operator ni mi, sir.
0: Mi n gbo.
1: Operator ni mi, sir.
0: Operator. Operator kini?
1: Ben. Caterpillar mo wa.
0: Okay. Omo le ni?
1: Ben. No, mo ti bi mo.
0: She single ni abi married?
1: Single ni mi, sir.
0: Single ni?
1: Ben.
0: Okay. Okay. Age?
1: 86, sir.
0: Mingbo?
1: Momaku 1986.
0: Momaku
1: 40.
0: Age? 40. 1986. Mule, she ain't
1: a lesson. Age, let me 40.
0: Okay.
1: Momaku 40.
0: A lesson, Wonisa. A lesson wo ni sir
1: Muslim ni sir
0: she le n ten interest si na won to ti pe ni abe kan fe try a luck yin wo
1: no in ko mo kan sir
0: mi mo o
1: mo ni do mo to ma wa pelu mi ti o ni gba mi se ti yin directing
0: ti o ni gba yin awon kan ti gba yin seyin
1: ben
0: ki lo se to fin gba yin
1: ah Iye o lo fa faja. Baya Olorun.
0: Iya calling card yin tan, calling credit yin tan. Lawon gba mi e de kin sare soro npa mi gba yen. Lawon gba mi opolopo awa okunrin ta fi man siwaju lo man saba fa. O kin se pe gba mi pa awon obirin na fe gba yan. O lo re se kini kan o bu. Ese ki lo wa fe bu. En te se pade te poro yin gan ko ti jowo. Lo to da keyan je en to lawo sugba opoloko bayi o ti believe pe to n ba ti tewo aminu tewo tewo lo le fi win ni heart obirin e gbon teni ko send si wa pe mistake ta won se niyan ko si teyan se fe wa relationship ta wa ti o ni tewo o se so fa won guys mi ni role yi pe lo mi wa te pe in to fi siwaju o ti je ke obirin mo pe any attention mo ti leni kanjo kan o ni ehun o ni ba soro wan be o ni to ba ti stone ba ti se bayi ohun a mo be yo mo ni e ko ko tewo ni to ba tewo ni ba soro mo se o ti mo pe relationship wo niyan o to ba ti wa tewo yo wa bon bon soro so on beg you are begging for attention en ti o ba ti fun attention ti o show love fun en ti o reciprocate love then cool be man elomi wa nbi kan to je pe ru wo gangan bayi lo nwa ru yin bayi lo nwa elomi to ti ru re pin tori e eto yi ta ba so fopolopo elomi to ba je pe awon kan wa to je pe olorun fun won lanfani lati mu re o ṣugbọn awon kan wa to je pe ton ba ti ri nti won wa ton bayi won a so pa ko seyin ni mo tele ti nwa lati aimoye odun de ni ko se ni to wa laye ti ko si enikan soso bayi to je pe won wa ṣùgbọ́n lómi nítorí pé kò sí outreach ìbàlẹ̀ fi gbé ètò ìkalẹ̀ ẹ bá rí gé àwa géńdé ọlọ́run báyìí tá a wà tí a sùn mọ́jú ẹlómi a tún máa sọ fún mi pé a tún máa ní kí máa fi calling card tèmi kí máa tún fi pè òun a tún máa flash mi máa ní kí ẹ̀mí mo pé mo ní ẹ̀mú nídìyàwó ni torí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń pè wọlé ẹ jọ̀ọ́ ẹ má bínú tẹ bá rọ̀pọ̀lọpọ̀ tó ń pè wọlé tẹ má sí ní ẹ̀dá ẹni yẹn lóhun kì í ṣe pé bí àwa náà lójú àánú àbí bóyá kò wù wá ẹ ra àwọn kan bí wọn pè mọ àwọn kan ti wà sorted tí wọn ti ni wọn ń dùn báyìí tẹ bá wà confessant pẹ̀lẹ́ tó ẹ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ẹlòmíà pé wọlé bí ẹ wà lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ ẹ á pè wọlé à mr martini ẹ ṣe o ó mọ rírì ni àwọn ètò tá à ń ṣe yìí tẹ bá wà àwọn tiktok ńlá àwọn ètò kan táwọn kan ń ṣe tí wọ́n ń jókòó wọn níṣẹ́ míì tí wọ́n ń ṣe láyé wọn tó lè fi ń ṣe dáadáa ṣùgbọ́n àwa tún wá gbé ètò ìkalẹ̀ gẹ́gẹ́ bíi pé ìkànnì gbé kalẹ̀ ká máa fi rin àwọn èèyàn lọ́wọ́ ṣùgbọ́n nígbà míì náà ó yẹ kí ọgbọ́n ọnù sọ fún yín pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n ń jáde wọ́n wọlé wọ́n ń wọkọ̀ jáde wọ́n ń wọkọ̀ wọlé o ti ye yin ogbo enu ko la fi man soro sugbe lo mi wa te pe n to ba n wa laye ti e ara mu to eni kan te ko fe lo pade o fe lo pade o fe lo pade obirin ta fun o si tun fi ogbon to fe mi pe emi sa martin ko te wa si change kankan won a wo pe so kimi tun fi owo ara ti temi ki n to fun yin be mo ti se lati ati awon igba kan o igba ta bere eto yi ti ma fi owo ara temi owo osu lemi na ngba elo la ngba aya wa nbe omo wa nbe eni to won so fun be ki n tun ma te wo sohun ola opolopo se pon ni fe eto yi ton ni fe wa na ni na la na fi ra fi yan ola ola bata lo do fi nsan abi mi o mo laida e wo bi tari mo loni leleyi mo le ti so fa won iko mi eyin ti o ba ti je ni ti o ni ipinu okan ya o kan gbo eto elo na o rin die abi to kan wa nu le beya ko riyan kan so mo ko riyan di mo wa nu nu fe pe wole ta ba ti ke finru eni be pelu awon alakale ti o ba ti ba emu segbe emelumi awon kan wa nbi kan ba te pe je ni o le lokan won ni idi eyan to de wa nbi kan ta se pari eto yin sin e ma rawon kan le ni pe o ade ni keyan awon ni mo ti dawon to ti message mi bayi to ki n so orile ede ti mo se n so e won ti message mi bayi awon ni interest so platform ta ti wa build losan loru ta ti build losan loru eni ko a ma so fa wa pe eja lo wa ninu geisha e wo eyin lo lufe wa dupe tori pe wa nbe fun wa te ba gbadun eto yi te gba te gbadun e be ka tun pade ni ojo mejo e le tele mi lori Facebook mi e lo te sibe Martini Salao Martini Salao ko se n to gba ebi won lale ya bi ma fi nkan kan sibe ni aro la mo fe se a fe se giveaway a fe fi se ti ojo obi ti madam Folakemi Fadugbagbe ta se ojo obi loni mo fe se ma fi picture kan abi question kan sori Facebook mi lo follow Facebook yen by Martini Salao te ba ti follow e ma fi sibe by time to ba fi ma di titi ago 2 la ma ti fi sibe to ba fi ma di ago 2 la ola awon to ba ti gba na na ma gba ebun yen fun ni ebun yen awon to ba gba follow e by Martini Salao ti ago 2 la ti ma ri nbe ọpẹ lọwọ àwọn ọkọ mi tá a jọ ṣiṣẹ pọ là ní àárọ yìí láti alẹ àná ọpẹ lọwọ olúwàfẹmi williams wìlíè alárinà wa náà olúwa kòkà thank you very much guys a lè dáṣe wọn bá ọ lè dáṣe rárá o ìjọ òkè ń jẹ àwádé àtijọ wà ó tó dọ mẹta ìdọǹtè ọpẹ lọwọ dj spider àjọ wà ní agbára náà ni nọmbà tí mo pè lórí whatsapp nọmbà yẹn ṣùgbọn tó bá jẹ pé ó ní ọrọ kan pàtàkì eléyìí tí ẹ fẹ bá mi sọ kí ni mo pè ọrọ kan pàtàkì eléyìí tí ẹ fẹ bá mi sọ tí bá ti pè mí tí bá ti sọ ọrọ pàtàkì ó ti yé yín 08035001147 ìpàdé ọwà bí adùn bí oyin mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ Martini Salao ọmọ balógun tèmi ẹ wo ó dára.